0: West Radio 89.3 FM Conga Goma
1: 89.3 FM, your preferred wholesome radio.
2: Asiko tuya gaje mwamwalaye kaye mashe dawa ala siyo labada.
3: Lejo jokeji saji ajeje oni kwa kurubi saori. Sampe siraba narabari biti aribi rabata. Agu jojo bi naba nola grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr lo laju le orun o oba mi elegbagbeje oro elegbagbeje ase gbogbo ni moye olodumore e kankan wo so keke pariwo go go go go go go go go oruko temi ni paso bake ye mane baba alabiyamo bolu ati nbe ti emi renbe oni kawo ni fese jele lori awon omo re mama jo mo wupe anan la bere awe ta sise lori pepe fun pepe asa won kan ni doku won ti te pepe won le wipe ko si ba sele ye wipe aye gbo mo lowo won lodu yi gbogbo pepe bojo mo ye la fe fadura baje loni adura to ma tenu mani ye titi 12 yo fi lu wipe gbogbo pepe bojo mo ta ti se lede mi ki na lorun ko lo so nibe ti gbogbo wa ba ti break ni 12 osan le ma dari bo ni bi so ji ni kia kia nitori ise ko ta ma se leni omi jeriko ti won fi okuta Bethlehem si oni yi na ba pi gbogbo re lofe gbogbo pepe bo je omo lu apaje nu leyin gbogbo le pariwo onje omo wu mi
4: onje omo wu mi
3: ni won gbe provision de ni pali pali
4: onje omo wu mi
3: lori talati ko ma wole were were
4: onje omo wu mi
3: omo odo re ni da le pelu oro nla
4: onje omo wu mi
3: omo ba keri loju mejeji dojo ale
4: onje omo wu mi
3: omo gbe yanu lara ni
4: onje omo wu mi
3: omo gbe ni lo ilo oyibo lo gbadun
4: onje omo wu mi
3: keyan lo tojo omo ni lo oyibo
4: onje omo wu mi
3: omo ba bere pe kile fe mami daddy
4: onje omo wu mi
3: loruko jesu o ma je pe o oni koro ledun re
4: ani
3: ke lo mo ro ya ko ni wale Genesis 47 verse 11 ile ready le olora latoni lo e po loru yi oni yanje oni ba ti eje ire oni fun awon mo re ru o oni jasi ko to dara fun oto ma tama mo to tru oku ko ni ko tru mo re o orun atest pending file mo re ni waju olore o mo re oni si se se o olorun mo fun olorun so lori awon ota re o ota ni yo yese gu lori wa tama re o akuta yo ni mu o mo re oni sonu Àrùn yọrí ọmọ rẹ sókè lágbóolé. Ọmọ rẹ alàlùyọ. Ọmọ rẹ arọ́nà lọ. Ojú òní ti ọmọ rẹ o. Ó jà nínú Jacob lọ́dọ̀ Isaac ló jẹ́ kó gba blessing. Ọmọ rẹ náà máa gba ìsúre o. Ajíjẹ́ bí ní òní ọ̀run lórí kí sọ fẹ́ pé òní pálásọ tọmọtọmọ. Ọba mi ọdẹ nìkan ṣèlú kò ní dáadọ́ bùkátà rẹ o. Òní fi jòrò ọmọ rẹ kọ́rọ̀ sọ ládùúgbò. Àjọ ìrọ̀rùn tó fojú ayé rẹ dá wàá fayọ̀kọ lórí ọmọ. Ogun tó jẹ dáadé àti mọ́mí Gẹ́sù o kò ní í jà àwọn ìdílé yìí o. Bó ṣe ń tiraka tó ń lákàkà lórí ọmọ òní sọmọ nù. Adìyẹ òkùnkùn kò ní sàbá lórí ọmọ rẹ o. Àwọn arógo gbogbo lọ́wọ́ ẹ ni wọn ní fògo ọmọ rẹ sara o. Ayé òní fi wàhálà ọmọ bàfáàrí rẹ jẹ. Ogun òní fọjọ́ orí ọmọ rẹ ṣòfò. Ọmọ rẹ òní báráyé fọwọ́ tì. Ọba mi Yọ̀tọ̀mí lálẹ́dẹ̀ ọ̀run ní kó lọ ṣe yìn nílé ọmọ rẹ. Ọba Adá sọ̀rọ̀ tá òfin tó létí yóò gbèjà ọmọ rẹ o. Àwọn ayé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo yóò ṣí ìwé ìrántí kan wá àtọmọ rẹ o. Òfòmúlẹ́rọ̀ òde ọ̀run kò ní jẹ́ kó ṣubú tọmọtọmọ. Ọmọ òní dàgbànà fún ẹnikẹ́ni wa o. Àwọn ọmọ rẹ di ojúlówó ọmọ lónìí o. Ìdùbúlẹ̀ ló ṣe owó ọmọ òní jẹ́ wọn ọmọ ní ìdùbúlẹ̀ o. Àìsàn chapter 8 verse 21. Ìmùlẹ̀ lórí ọmọ rẹ olúwa bàṣẹ náà jẹ́. Ohun méjì tọ́lọ́run dájọ́ òpé mẹ́ta obìnrin àtọkùnrin yóò dìde ìrànlọ́wọ́ fún ọ̀tọmọtọmọ. Àṣejẹ ojú ọrun kò ní dínà mọ́mọ́ rẹ o. Ayé òní rògo ọmọ rẹ má ṣọ. Ayé òní fọmọ pa ọ lẹ́kọ̀ọ́. Alárùkọ ọmọ rẹ yóò rọjọ́ ọmọ ara rẹ o. Oúnjẹ ọmọ tó wù ọ́ kò ní koro lẹ́nu rẹ o. Ìyá olú ọmọ o. Oníṣẹ́ ayọ̀ yóò jẹ́ fún yín o. A máa tara ọmọ nísìmí. Oyí biribiri ó yá iré yí kàn yín lẹ́ni o. Olú agogo ìgbàlà. Gbogbo bísínẹ́sì tó ti sùn ó yẹ jí o. Ẹ̀yin ògo tó ti rìn lọ ó yẹ padà. A ṣí ìwé ìbùkún kẹ́ìdílé yín lẹ́ni o. Àkùkọ ní kéde ọjọ́. Agogo ìgbàlà ló kéde ẹjẹ́ èsù. Mo pariwo lẹ́ni ẹ̀yin ènìyàn ẹ lọ ṣe rere o. Báyìí lolúwa Jehovah wí. A ṣílẹ̀kọ ayọ̀ fún ìwà àtọmọ rẹ lónìí o. Torí pé Jésù ń bẹ lẹ́yìn rẹ ẹsẹ̀ rẹ ò ní yẹ tọmọtọmọ o. Ògo ọmọ rẹ máa dúró gbẹngbẹ̀yìn. Ọ̀nà tọmọ rẹ ń gbà yẹn kò ní dàrúbọ lójú o. Ọ̀rọ̀ ọmọ rẹ máa padà lójútu o. Ọba lára gba yìí dájú ọba yẹ ọmọ rẹ dára rere. Ọmọ rẹ ò ní lu ìwọ ògo. Mo lọ́la mo ríran kedere ọ̀rọ̀ rẹ dayọ̀ lójú abínú ẹni. Ọjọ́ gbòǹgbò igi fẹ́ bàjẹ́ nílẹ̀ ní igi bàjẹ́ ayé ọmọ wa kò ní bàjẹ́ lójú wa o. Exodus 40:40 olúwa yóò jà fún ọ tọmọtọmọ o. Wàá fi ìr ọlọrun jẹ wọn mọ ọmọ wa o ni rina ni kanga o ọmọ wa ma ṣe etuse alaṣẹ gbangba ko ni jẹ ki asiri ọmọ rẹ tu o alatilẹyin aye gbogbo yo ti wa tọmọ rẹ lẹyin o wa tọmọ rẹ o ni jiya dalẹ wa gbegba ope wa yin ọlọrun logo inu buruku o ni bi ọmọ rẹ o ise ọmọ rẹ ma wu olore ẹni ma fa ọmọ rẹ soke ọrun kọ ni eti ẹ saka ẹ jẹ 33 verse 4 aṣọ eri abọ kuro lori iwa tọmọ rẹ Genesis 37 o ye gbaṣe ogo yi pada leni o ayo afojuri laaro yo dale o ayo to fe ti gbe lowuro lori omo re loruko Jesu yo dale o ogo abawaye wa tomo re yo di mimo faraye eni ye ko gba lowo re oni toro dele re ogo oni bajere mu o ere la ba ma yo je won ni fogo omo re tayo olopon o David jere Solomon wa jere omo Jacob jere Joseph wa jere omo o Joseph jere Ephraim gbogbo alajere omo wa o o ti Jericho wo lai lu oko ati ada ota re ma subu yakata o elada gbogbo agbaye yo forere te olorun o asiko omo re ma de orun ma ti ju ati wo orun omo re oni wo lojiji o aye oni da omo re ni gbese age chapter 2 verse 8 olorun wo pe temi ni padaka abi padaka ke o tomo tomo oni sase danu lori omo wa joro omo aye oni gbo ibi so omo re o omo re oni jonje igbekun Jọ́bí ẹtí náà tí ò ní rọ́gbọ́ rẹ kò rí kó sun o. Ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ gbogbo. Today go and collect your overdue inheritance in the name of Jesus. You will never beg in the name of Jesus. Your children will make it in Jesus' name. Ẹ ò yẹ ní tọrọ jẹun. Ọmọ yín máa fi ìwé jẹun o. Àwọn ọmọ tó kọ́ṣẹ́ yìí ẹlọ́dọ̀ lọ́wọ́ ẹlọ́dọ̀ lọ́rọ̀. Ọmọ ẹ̀kọ́ jẹ́ ó máa ṣàṣeyọrí o. Gbogbo ẹ̀yin kọ̀ǹtrátọ̀ ọ̀run kọ̀ nẹ́ẹ̀tì yín o. Gbogbo ẹ̀yin tẹ́ iṣẹ́ lọ́fíìsì Ọlọ́run promote yín o. Gbogbo ẹni tó ṣiṣẹ́ fọlọ́run ní àgbáyé olùrànlọ́wọ́ yóò dìde sí wa o. Ẹ̀dùn lóyìnbó yẹn ó ti sílẹ̀ fún ọ o. Ẹ̀yin tí bẹ́ẹ̀ ní lóyìnbó yẹn lórúkọ Jésù mo gbà ládùúgbò ìwé ìgbélé olúwa kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Wàá ṣe bí ọba níbẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Ọkàn rẹ̀ balẹ̀. Ojú òní tiẹ̀ o. Ẹ̀yin olóyún ẹ lọ bímọ láyọ̀. Ẹ̀yin oníbìsí yẹn oh my God ẹ máa lóyún ayọ̀. Ayé máa kí wọn náà kú oríire o. Jésù olúwa wa. Ẹjí ní àjágbó ẹ̀rí torí àlọ́ ẹ̀ sọjí.
5: Ẹni tí mi ò lérò, ó ṣàánú fún ọmọ mi. Ọmọ mi pàdé ẹ̀ nítorí pé ó ti ṣe admission. Ó ní gbogbo owó tó máa lò ní skul yẹn. Owó skul yẹn 500,000. Ó ti san owó.
6: 500,000.
7: Ó ti san.
5: Bẹ́ẹ̀ni sà.
6: Jésù.
5: Lẹ́yìn yẹn jíjẹ múmu, ó ní kí n má wọ̀ọ́rì. Mi ìmọ̀ rí, mi ò rí rí. Kò kí ń pè mí, mo wá ní kọ́mọ mi mú nọ́mbà yẹn wá. Tí má ti pé, a ní kí n má wọ̀ọ́rì.
7: Olóore má wọ̀ọ́rì.
6: Olóore má wọ̀ọ́rì o.
7: Olóore kò tọ́pẹ́. Olóore yẹn ayọ̀ sí ọ̀wẹ́rẹ́. Olóore abẹ mi ṣó ìsìn ni láti rán ọmọ lọ sí báàsì. Ẹni tó máa ràn yín lọ́wọ́ tá a ràn ọmọ yín lọ́wọ́ ó yá ẹ lọ pàdé ẹ̀
6: báyìí.
3: Ìbámu gbé ẹ̀rí kejì sí i.
8: A ti ń ṣe nǹkan kan láti bí 7 years láti ń bá ilé yẹn po.
7: Ilé.
8: Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣá gbogbo ògo next week a fẹ́ kó lọ báyìí.
7: Ẹ bá kó lọ. Èèyàn mélòó ló ń kó lọ ilé ẹ̀.
3: Màmá ò ní ọjọ́ kejì sọ́jí yẹn mẹ́jọ kò sílé o. Gbogbo agbègbè agége mì lọ́wọ́ nítorí Jésù dìídì bẹ́ẹ̀ ìlú yẹn wò. Gbogbo àwọn tó wá láti ọ̀nà jínjìn náà lè jẹ́rìí sóhun tí mò ń sọ yìí. Ẹ̀rí ti ń lọ lẹ́sẹsẹ. Ẹ̀rí ọ̀nà tí ìdúró. Ìwọ náà rí wípé orí tẹ múnú sọjí ọ̀hún. Tí gbogbo ènìyàn bá ti ń bọ̀ lẹ́ni wáìtì la máa wọ̀ wá. Wọ́wọ́ gbé kájífù wáìtì yẹn lé lórí. Bá a ṣe máa dé sórí títí dọjọ́ Friday nìyẹn. Tó bá ti ń bọ̀ mú ike tó o máa fi gbomi Jerusalem wá. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó bá ń wọ ọmọ kan mú èso wá. Èdè yìí máa lágbára o. Wíwípọ̀ mú èèyàn mẹ́ta mẹ́rin wá tó o bá ti ń bọ̀. Tó o bá ti dé ilé pákó ní ìlú agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Wà á ríre gbà. Màmá bàbá kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ọrẹ ti tè ní àfi káàdá. Ọrẹ yìí ni mo pè ní ọrẹ èmi ò ní mọbojì ọmọ. Kò síye tó lè fi ránṣẹ́ olórúkọ Jésù àtẹ̀mí àti ìwọ àní mọbojì ọmọ. Evangelist wo jẹ́ a máa wá lọ.
9: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 7714 Fakeye Emmanuel lo ma gbe jade first bank
3: Abiyamo au ni mabojemo.
10: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan or your state brings you wholesome programs for you and your family.
1: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
11: Lati ikoni konga agbomobe girege lago mefa idajilu.
12: Hello, good morning. Here is the headline news on Wells Radio 89.3 FM, your preferred awesome radio. We are reaching you live from Wells Broadcasting House along Alafin Avenue, Oluyole, Estate Ibadan. I am Kemi Sola Williams. President Bola Tinubu directs Federal Ministries Department and Agencies, MDAs, and the 36 state governments to ensure full implementation of a new national action plan to eliminate child labor, declaring the MENA's a national development challenge with implications for education, economic growth, and national security. Vice President Kashim Shettima inaugurates Kwara State Garment Factory designed to provide at least 4,000 jobs when operating at full capacity as part of efforts to expand employment and industrial activity in the state. The National Assembly formally advanced the ongoing constitutional review process by transmitting the Constitution of the Federal Republic of Nigeria 1999 Sixth Alteration Bill 2026 to the 36 State Houses of Assembly for their review and approval. Oyo State Government launches the Nigeria Learning Passport in the state, providing learners and teachers with access to quality educational resources beyond the traditional classroom environment. Justice Unyang Ekwo of the Federal High Court Abuja issues an order for President Bola Tinubu to be served within 7 days, with the suit seeking to stop him from contesting the 2027 presidential election over his alleged submission of forged certificates to the Independent National Electoral Commission, INEC. On the foreign scene, China's foreign minister Wang Yi says Beijing is willing to safeguard Iran's rights during talks with his counterpart Abbas Araghchi as Beijing seeks to mediate in Tehran's war with the United States. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. I am Kemi Sola Williams. Thank you for listening. God bless you.
1: Efile Emayikuro, Wells Radio 89.3 FM, Nibe Gongon Lewa.
13: Ojuma, oye, ni akoko eroyin to suyo laaro toni, lati ikani West Radio 89.3 FM. Ikani kanga agbomagbe to kun fun mi ogbon, imo ati oye ti a kale si opopona Love Avenue, Oluyole Estate, Ibadan. Temi tope Olawole ni oruko temi. Are Bola Tinubu ti pa lase fun awon ile ise ijoba apapo leka jeka ni ogbo ijoba ipinle ti nbe lorilede yi lati ri pe won se ifidimule eto tuntun ti o fi opin si ifomosowo eru le ti o yanju gbogbo awon adojuko to nkoju orilede yi nidi idagbasoke ni pataki julo ipa re lori eto eko idagbasoke oro aje ati eto abo. En ti se igbakeji are lorilede yi Kashim Shettima se ifilole ile ise iranso ni ipinle Kwara ile ti won se agbekale lati pese ise to to bi 4,000 ti o de mo sise potito ati botiye ege bi ara kitiyan lati le mu imugboro de ba igbani sise ati idase sile ni ipinle naa. Ile asofin ti se be igbese to gbogbon lori agbeyewo iwe ofin to n lo lowo lori iwe ofin orilede Nigeria odun 1999 ele ti won tari si awon ile asofin ipinle to wa lorilede yi fun ayewo ati ibuwolu. Ijoba ipinle Oyo ti se ifilole oju opo ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí ó fi ààyè gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ láti ní àǹfààní tó tọ́ sí ètò ẹ̀kọ́ tó yè kooro yàtọ̀ sí tinú yàrá àkàwé nìkan. Onídàájọ́ Inyang Ekwo ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fi ìlú Àbújá ṣe ibùdó tipasẹ̀ wípé kí wọ́n fi ìwé ṣọwọ́ sí Ààrẹ Bọ́lá Tinubu láàrin ọjọ́ méje lórí ìpẹ̀jọ́ tó ń pè fún dídá lọ́wọ́ kọ́ nínú kíkópa nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 látàrí ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí tó fi kàn án tẹ́lẹ̀ tí wọ́n taari sí àjọ tó bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ China Wang Yi ti ṣàlàyé wípé ilẹ̀ Beijing ti ṣetán láti dáàbòbò ẹ̀tọ́ ilẹ̀ Iran lásìkò ìṣọ̀rọ̀pọ̀ pẹ̀lú ojúgbà rẹ̀ Abbas Agragash tó wáyé ní Beijing lẹ́ẹ̀tọ́ ti ń pè fún ìdásí rẹ̀ nínú aáwọ̀ tó lọ láàrin ilẹ̀ Tehran àti United States. Èyí náà pé kókó ìròyìn tó sí ọ láàárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ tèmítọ́pẹ́ ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun.

mo kí ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáláyé. Mo kí ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yín pé tó bá ti di aago méje àbọ̀ àárọ̀, ètò AM Sport ló máa ń gbìnàyà, ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Orúkọ tèmi ò yípadà o, Raymond Tanatana. Ó ṣeéṣe kó sì ká yín mọ́lé láàárọ̀. Àbẹ́yìn wà lọ́nà ẹ̀ tí ń lọbiṣẹ́. Assignment yín ò le rárá o. Tẹ bá fẹ́ gbọ́ ètèrè ìdárayá tí ò lẹ́jàn bákàn nú authentic, ìkànnì West Radio nìkan lẹ́tí lè gbọ́. Tẹ bá ti gbé rédíò yín sí 89.3 FM, àjọ gbádùn ara wa láàárọ̀ tèmi ni. Manchester United, Manchester United, kí ló dé gan náà? Kí ló dé tẹ́ lè múnú àwọn olólùfẹ́ yín dùn? Kí ló dé tẹ́ máa kú lẹ́ni tẹ́ máa jí lọ́la? Ẹ wò ó gbẹnu tán lánàá o. Tá a bá ń sọ̀rọ̀ EFL Cup, ìyẹn Carabao Cup nìyẹn. Man U bojú àwọn olólùfẹ́ wọn jẹ́. Kí ló dé? Kí ló dé? Ẹ wò ó máa fún yín ní gbogbo gist yẹn láàárọ̀. Ó yá Barcelona, tá a bá ń sọ̀rọ̀ Spanish La Liga. Barcelona ṣe bẹ́bẹ́ o, ṣe mọ̀ pé ó ti ń pẹ́ tán ti ń mi márùn-ún. Wọ́n mi mẹ́fà, wọ́n ní ẹ̀yìn olólùfẹ́ wa ẹ calm down. Ṣé ẹ rí ní alẹ́ àná, àwa máa mi méje. Bákà ṣe bẹ́bẹ́ o, wọ́n ṣe bí wọ́n ṣe sọ, wọ́n ní méje làwọn fẹ́ mì. Wọ́n mi méje yẹn ó pé, ṣé rí Racing Santander. Ọlọ́mọdé àgbàlejò ọ̀ràn o, ó yá pápápá Atletico Madrid nǹkan. Àwọn náà gbìyànjú o, ó yá ẹjẹ́ fún yín láwọn ìsìfẹsẹ̀wọnsẹ̀ àná kí n tó wọnú ìròyìn lọ láàárọ̀ tèmi. Ó yá ẹjẹ́ kó láti inú ìdíje Europa League. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá tá a bá ń sọ̀rọ̀ Europa League. Ararat Armenia, ilé làwọn wá o. Wọ́n jẹ ìyá ńlé wọn Sparta Prague, àmì ayò mẹ́rin sí ẹyọkan. Bákan náà Omonia Nicosia, àwọn gbìyànjú ńlé wọn o. Ẹ mọ̀ pé Celta Vigo náà kojú. Wọ́n gba àlejò Celta Vigo lánàá, àmì ayò kan sódò nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Omonia Nicosia ló kó jálápa bíbẹ̀ yẹn. Ṣé ẹ wá rí bó ṣe ń ṣe Michael Carrick? Bẹ́ẹ̀ náà ló ń ṣe Ruben Amorim. Ẹ mọ̀ pé Amorim ni olùkọ́ ní AC Milan. Ó gba àlejò Benfica lánàá, tá a bá ń sọ̀rọ̀ ìdíje Europa League. Ẹ wo AC Milan gbìyànjú títí o. Àwọn Samuel Chukwueze, wọ́n ṣe ń dázù lọ́tùn náà ń dázù lózì. Àmọ́ wọn ò dá nǹkan kan. Benfica wálé wọn. Benfica lù wọ́n mọ́lé méjì sódò. Ó yá Olympique Lyon, àwọn náà gba orílẹ̀-èdè Belgium lọ. Anderlecht ló gbà wọ́n lálejò. Àmì ayò méjì sí ẹyọ kan. Olympique Lyon fi lù wọ́n mọ́lé. Ó yá Bayern Leverkusen, tá a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Germany. Wọ́n kojú NK Sejé. Wọ́n fi ìyà Sejé wọn o. Àmì ayò méjì sódò ló parí sí. Bayern Leverkusen lù wọ́n 2-0 lápá ibẹ̀ yẹn. Ó yá Bakuna Apoel Beersheva. Wọ́n gba àlejò Dynamo Zagreb. Òdo nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Olympiacos, àwọn náà borí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Ṣe mọ̀ pé Gagilonia ló kọ́kọ́ mi àwọn fún wọn. Ó yá wọ́n ṣe comeback lápá bíbẹ yẹn. Àmì ayò méjì sódò ló parí sí. Àmì ayò méjì sí ẹyọ kan. Òun l'Olympiacos fi kọjá. Ó yá Stormgrass ńkọ. Wọ́n ń gbàlejò Rennes. Òdo náà parí sí o. Ṣe wárí Sunderland. Lẹ́yìn ìgbà tí AZ Alkmaar tán láwọn ò ní gbà, àwọn gbúdọ̀ mú point kúrò ní Stadium of Light. Sunderland ní kíni? Iná wa tàn lẹ̀ ni o. Iná wa ọ̀fẹ́ kan kú rí. Ó yá ẹ gba láìtì lápá bíbẹ yẹn. Àmì ayò kan sódò nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí.

ó yá kété kété tán bójú má yù jẹ́ lánàá àwọn orílẹ̀ òyìn olíròyìn bá pè Mr. Michael Carrick kó tó máa yan bí ológun ó yá wánbí wánbí wánbí wá gbẹ́nu sí máìkì wá sọ̀rọ̀ kété tí Michael Carrick jókòó ẹ mọ̀ pé tójú bá kojú ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bó ṣe fẹ́ sọ̀rọ̀ nítú bí ó sẹ́kún ó yọ hankáṣífù jábọ́ ó fọwọ́ nu ojú rẹ̀ ó ní ẹ wò ó ó tún fẹ́ sọ̀rọ̀ omi tún kan lójú rẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni Michael Carrick sọ́rí o ó níṣẹ́ rí èmi Michael Carrick ẹbí mi ní o kí Máyù ṣe pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn èmi mo ní gbogbo ẹbí yẹn. Ó yàtà bá sọ̀rọ̀ ikọ̀ Chelsea àti ikọ̀ Liverpool àwọn méjèèjì náà máa kojú ara wọn tá a bá ń sọ̀rọ̀ next round ìyẹn next round Carabao Cup Chelsea Liverpool ní pápá ìṣeré Stamford Bridge. Ó yá láti bẹ̀ yẹn lọ ẹjẹ́ ń wọnú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí nínú ìdíje Europa League ẹjẹ́ ń mú láti bẹ̀ ẹjẹ́ ń jẹ́yìn tèmi sí Levski Sofia tó bá di 5:45 PM wọ́n máa kojú Salzburg tàbá ń sọ̀rọ̀ OFI Crete láti orílẹ̀-èdè Greece 5:45 PM bákan náà wọ́n kojú Hoffenheim ẹ mọ̀ pé inú ìdíje German Bundesliga òun ni Hoffenheim ti ń kópa Besiktas nkọ tó bá di aago mẹ́jọ àṣálẹ̀ ni wọ́n máa gbàlejò Olympic Marseille Celta Vigo lágo mẹ́jọ bákan náà wọ́n kojú Ferencváros Crystal Palace nkọ Crystal Palace àti Lech Poznan ó yá pápá Juventus lágo mẹ́jọ wọ́n máa kojú Nek Nijmegen láti orílẹ̀-èdè Netherlands. Ó yá Lillestrøm lágo mẹ́jọ wọ́n máa kojú Torrance Real Sociedad tó bá di aago mẹ́jọ bákan náà wọ́n kojú ikọ̀ Bournemouth Victoria Pleasant àwọn àti Union St. Gilos ìyẹn lágo mẹ́jọ ó yá NPFL tó máa wáyé lénìí àwọn àjẹ́lẹ̀ fẹsẹ̀wọnsẹ̀ Enugu Rangers láago mẹ́rin ọ̀sán wọ́n máa gbàlejò Nasarawa United ó yá kí n tó máa lọ láàárọ̀ tèní ẹ̀yìn tèmẹ́jẹ́ ń já yín tàn Spanish La Liga méjì tó wà lénìí Real Betis láago mẹ́fà ìrọ̀lẹ́ wọ́n kojú Getafe Malaga àti Villarreal ìyẹn ní 8:30 PM ó yá EFL Cup kan tó máa wáyé tá a bá ń sọ̀rọ̀ Manchester City ní 7:30 wọ́n máa kojú ikọ̀ Norwich. Ó yá ẹ̀jẹ̀ sáré fún yín ní transfer gist tó wà ńlẹ̀ kí n tó máa lọ ó yá League One Luton Town wọ́n ti súnmọ́ Arsenal o ṣé ẹ rí wọ́n ní McDormand ọmọ léńjeléńje nínú ikọ̀ Arsenal táwọn kan àwọn kan fi ń wé Lamine Yamal ẹ̀wọ̀n pé 16 years old péré ni wọ́n ní ẹ lónìí ẹ̀ fún wa ìyẹn Luton Town ló sọ bẹ́ẹ̀ Arsenal wá ní pé kí ló ń ṣe yín ná ẹ gbójú bẹ́ẹ̀ o Lamine Yamal ta wá ni ẹ̀ kò sí kan tó jọmọ́ lóhùn Sherry McDormand inú ikọ̀ Arsenal ni ó wà. Ó yá ó ṣeé ṣe o tá a bá ń sọ̀rọ̀ agbọ́wọ́ ẹ̀gbẹ́ nínú ikọ̀ Manchester United pàápàá jùlọ lọ́wọ́ ẹ̀yìn mo sọ nípa Luke Shaw ó ṣeéṣe kó fi ikọ̀ Manchester United sílẹ̀ ìyẹn ní summer sáà tó ń bọ̀. Ó yá bákan náà ikọ̀ Arsenal àti ikọ̀ Brighton Aston Villa náà wà nù wọn wọ́n ti ń fi bombastic side eyes wọ́n fi ń wọ ọmọ 17 years old ọmọ orílẹ̀-èdè Australia agbọ́wọ́ àárín ni Luca wọ́n ní 17 million kan wà ńlẹ̀ 17 million euro wọ́n láwọn máa fi gbé ọmọ yẹn kúrò nínú ikọ̀ yẹn. Ó yá bákan náà ikọ̀ Liverpool àwọn náà ti ń wòye wípé tó bá ti January transfer window ṣe ẹ̀rọ ọmọ orí ọmọ inú ikọ̀ Monaco mò ń sọ̀rọ̀ nípa ọmọ orílẹ̀-èdè Senegal Lamine Kamara ti Chelsea gbé tì Liverpool nípò ṣeéṣe o tó bá di January nípa àwọn máa lọ fún ọmọ yẹn. Ó yá bákan náà ikọ̀ Tottenham àwọn náà ti ń wò ó ṣeéṣe kan lónìí ẹ̀ free agent ni mò ń sọ̀rọ̀ nípa Mauro Icardi ẹ mọ̀ pé Mauro Icardi òun ti fi Galatasaray sílẹ̀ ìyẹn ní July tó kọjá ó ṣeéṣe kí Tottenham lọ fún o ó yá bákan náà ikọ̀ Arsenal àwọn náà ti ń wò wọ́n wo Rodrigo nínú ikọ̀ Real Madrid wọ́n ló ṣeéṣe káwọn lọ fún ní next summer.
ya bakan na 16 years old English striker iyan mo rile de gesi lati nu iko Liverpool o ma darapo mo iko Arsenal omo lenje lenje ni o o se pe fun first team o ama fun Arsenal Academy o ma kuro ninu iko Liverpool darapo mo iko Arsenal lapa bi ben Oya bakan na iko Leeds United won lawon ni rush rara amo ipe ta ba gbe 19.7 million wa iyen fun agbowo waju Eintracht Frankfurt mo so nipa Matthew Bahoya won ni o seke ka won loan yen ama awon ma so di permanent deal da ban so 19.7 million rated yen won lo seke ka won gbe tan o Oya jen fun yin lele kin ma lo laaro Oya former Manchester United forward mo so nipa agbowo waju Manchester United ngba kan ri Antonio Martial mo pe 30 years o pere ni o ma darapo mo o ma darapo mo Malaga gege bi free agent eyin temi ese te ti gbo mi laaro teni e mo pe mo so fun yin te ba fe gbo ete re daraya iyen ti o lejan bakan ni ikan ni West Radio nikan le ti le gbo 89.3 FM gege be ti e mo pe to ba di ago mefa irole ko seto to ju eto sport assembly lo e darapo mo sa adelere ni role teni lori eto sport assembly e ma gbe kuro nbe o 89.3 FM oruko temi o yi pada Raymond tanan tanan o double

0: Kama akira wa ipe akujuma ma. Ode udubi, mwubi tawefe kani West Radio 89.3 FM tu fede futaro tuni. Ojuma uwo, ojuma iji, ojuma iye, ojuma ishi logu, ojuma ni oje u. Ijade wole wawu ni mekunlo wole ni, inta jela mwa, ane pade kati oje wawu. Laboro long le ni, iro nye ayo, ini yo dufunwa, ipe ayo, ni yo wole funwa u. Leta yo, ila afo wogba, lashi olon, ile dumare. Ema jire lopo ile, afrebojo jire nisare. Bemo jire, bemo jire, beyo lilufe wanika ni West Radio 89.3 FM. Te bati jire, abushe mabushe o. Akinye, be kabo, toya kwa tuye to agbiye wuro yagu magbe. Inyani kani West Radio 89.3 FM. Ekani kanga agbu magbe. Tokun fun mi ogbon imo ati oye ti akale si opopona la avenue oliyole estate nilu bada na pa bi e ti mo ba se ma se lori eto agbeyewo royin agbe magbe awon iroyin to jade loju iwe iroyin ojojumo le wa la ma lanfani lati gbeyewo gbo yebeyebe to de je pe lami totan benu okulu na won ma lori ofe lati ba wa tan mole ti gbogbo ebe tawon iroyin on to ba ti fe dabi po takoko oruju ti gbogbo o fi lori ofe lati mo yi wa yeke yeke ni o to de je pe ngbo ba ya eyin te ngbo wa le na e lori ofe lati pe wole lati ba wa da si awon iroyin ta ba mu wa ni ori eto agbeyewo loni iwe iroyin merin ototo lajo lanfani ati tu wade o iwe iroyin punch o nbe nbi iwe iroyin daily post wa nbi o bakan na iwe iroyin Vanguard o wa nbi to fi dori iwe iroyin Nigerian Tribune la ma lori ofe lati mu awon iroyin lokokan ejeje mo layo lati so fun yin pe ogbena lale kan sane abaniyan North Africa wo be nbi pelu me e ba ki awon Nigeria foko ojumo
1: e ku ojumo atokun e ku ojumo eyan rale ore yin ololufe yin olale kan sane lo nki yin
0: Eshio.
1: E tokun di wa ki o ki ki fila yin gan loto. Mo e ko ojumo fila tokun tori fila yin gan o joko lori yin loto, ori joko loto, gan joko loto ni.
0: E ja karoyin. Ngba te wa ani e ki awon eyan. E wa ko nkan. Bi o gbeno lale kan so ni se lanfani ati kiyin pe e ko ojumo temi tope Olawole. Omo baba chaplain MC Nundos na lanfani lati kin pe e ku ojumo o e de lo ma wa nikan ni Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e je ntara shasha tori ta ba de bi ise sise la nse ade bi eyin ma se agba ole ni o ki mu lati oju wero yi Vanguard to jade laaro ni ebe inu niruru awon kokokokokoko to di koko iroyin mama lanfani lati joko ka o ton so pe omo Olawole kami kami kami kami yo le to duro bi akole ni ita gbangba iwe iroyin Vanguard to ra gba buyo laaro ni to seyo ko bi e mo inu papa ebe gan ini mo ti ri mu ni oju ewe karun iwe iroyin Vanguard yo le ti won ti soro ajo kan mo ni iyan PCC no se be ti won foro lede o ipe Kitinubu pe o gbodo da se oro ti nlo laarin wiki ati awon gomina egbe oselu APC o salaye siwaju ipe are o nimo kekun ninu yinyanju awon gbomi si omi oto awon oro le to ba bi awon eyan ninu pe are mo bo se yanju re ipe ki wiki ko salaye pataki Rainbow Coalition ko salaye fun awon gomina le to je ti egbe oselu APC bi e fe ka se e ba ni oju ewe karun iwe iroyin Vanguard to jade laaro ni bakan na ki to ku ni oju iwe iroyin Vanguard ebe na ni mo tun ti lanfani lati tun wo eleyo le to je pe ni oju ewe kejila iwe iroyin Vanguard naa ni mo tun lanfani lati wa lori gbomi si omi oto airokan balẹ lori eto oselu le to nlo nipinlẹ Rivers mo ni o lo je pe bi na o tan lori eje tan le kana ni lawon Yoruba mo so gege bi awon asofin ni ipinlẹ ohun won ma n di koko o je pe won di mo ru mo ni bi pe kini o awon fi kele ofin awon fi mu awon commissioner commissioner le to je ti fubara o eyin o leka ni ojo ewe kejila woro yin vanguard to jade laaro ni bakana ebe ni oro tun ti jade o tun ti jade ni ojo ewe kokandinlogun woro yin vanguard to jade loni bo se je pe ese mo na mo salaye npe owo gaasi bi pe mo tun ti lo soke o tun ti lo soke to je pe pelu bi ida mejo o le pese pese meta o 8.3% ina ni pe owo gaasi fi lo soke to je pe keji kan o mo ti wa nbo si bi 1300 naira o pe a fe fi le gaasi to je pe iyan na o mo tun ti gbe nu soke si ni apa ibe o eba ni ojo ewe kokandinlogun iwe iroyin vanguard to jade laaro ni ni ojo ewe karindinlogbon iwe iroyin vanguard eni mo mo tun gba lo o le to je pe ele to ni se pelu oro epo petrol mo ni o je pe kini ohun o ti wa di owaro ka ajalara ka owaran kaka katakewu agode nile inloma le bi orun akika o ilo je ki e gbe awon osise NSA kan mo pe wi pe e wo pe po robi le te mo ko fun awon ebu foko labele yi e je kan mo ko fun won lowo le wa naira o won dey spray fun apolopo awon nkan ni apa ibe iyen le ba ni ojo ewe kerindinlogbon iwe iroyin vanguard to jade laaro ni lore le to ni se pelu eto oselo ebe le ti ba ile ti be ni oje we keso iwe royin vanguard to jade leni o be pe ile ejo o ti wa fun atiku ni ojo meje bi pe kan lo fi fun are tinubu kan lo fi fun ni iwe ipejo le to je pe o so lori pe se koko pa abi ko mo ko pa ninu eto idibo are odun 2027 ninu egbe oselo APC iyun leba ni ojo we keson iwe royin vanguard to jade laaro ni motatara chasha o tun di oju iwe royin daily trust to jade laaro ni be ba se yi si agbeyewo royin agbo magbe nle lori ofe ati gbo lati ikanni west radio 89.3 fm na ni o be ti wa ngbo wa e le ma lo si oju opo facebook ile se wa o west radio 893 FM fan page West Radio 893 FM fan page beti wo e ma fon kale ke ma fon kako ni oju weroyin daily post to daily trust mo wa o enu mi ago lo je pe ipinle adamawa momo ni pe nitori arun kan le to nba won ja lapa ibe won se akole iku ogun eniyan o to je pe kini ohun o tun ti wa ran mo o ti de taraba o ti de enugun iyen leba ni ojo ewe keje iwe royin daily trust le to jade laaro ni eleyi to ni se pelu ipe egbe osise NSA fun oro epo ileba ni ojo ewe karindinlogbon iwe royin daily trust to jade laaro ni o bakana ni oju iwe royin ni mo tun ti lanfani lati wo eleyi to je pe shatima inu salaye oro ni ojo ewe kewa iwe iroyin daily trust to jade leni o be se salaye o bi pe gomina apa ariwa mefa pere ilo se atileyin fun aare tinubu ninu eto idibo le to waye lodun 2023 eba ni oju ewe kewa iwe iroyin daily trust to jade laaro ni ogbele olarikan so ni eyi ero ba wa salaye re to do dabi pe statistics ohun pe ko fe ri bo se so pe ori o ó dàbí pé kò tó bẹ́ẹ̀ àbí ó jẹ̀jú bẹ́ẹ̀ lọ́dẹ̀ ní kí n pè é ní ó jẹ́ ewé kọkàndínlógún page 19 ìwé ìròyìn daily trust tó jáde léni ibẹ̀ ìlèsí ti fi léde ẹ̀ẹ́ni kí lèsí sọ ó ní pé ìdá mọ́kànlélọ́gọ́ta àwọn tó ti bàlágà àdọ́ọ̀tì lórílẹ̀‐èdè nàìjíríà ìlò jẹ́ pé wọ́n wà lábẹ́ financial distress ọ̀gbẹ́ni ọlálẹ́kan sọ́rí ó dàbí pé ó kíní ọ̀hún pé 61 ó dà pé wọn ò sọ dáadáa ẹ̀mbà ni ojú ewé kọkàndínlógún ìwé ìròyìn daily trust lè tó jáde láàárọ̀ ni ni odun wero yin na ni mo ti se wa o lara awon good meje ati ya mefa to je pe ile ise ologun won la anfani lati mo se ina ti lori ofe o lati dola emi eniyan mokanlelogbon le itojiko to de se be ti won se kupa opopolopo ninu awon agbesuna mi o eba ni oju ewe karedilogbon iwero yin daily trust le to jade laaro ni ni oju ewe yin Nigerian Tribune kisare jo ile imo aye la anfani lati ma mu gogbo e ni okokan ejeje agbeyeworo yago magbele ngbo o ni kan ni West Radio 89.3 FM ele to ni se pelu awon to satileyin fun Tinubu ninu ni apa ariwa orilede ina eba ni ojowe kejidilogun iwe royin Nigerian Tribune le to jade laaro ni ipe egbe osise NSC si oro to ni se pelu epo leba ni ojowe karundilogun iwe royin Nigerian Tribune le to bode laaro ni ni oju iwe royin ketadilogun iwe royin Nigerian Tribune ege bi awon kan ti wole to de fila wole o ile royin on na mo de fila o de face cap lapa bi lo nawo no nawo pe mo ti de o lo je pe ijoba apapo lo je pe won ti se tan o lati se be lati gbe awon afurasi meta awon eje won fa gbe won o lo si iwaju ile ejo awon to je pe afurasi kini ti won je omo egbe azaru lori oro to le se pelu ifipamuni nigbekun le to aye ni ijoba abile orire oni gagagan ina ni won wo lo si iwaju ile ejo ki to ko ni oju iweroyin ki to ma lo si odo ogbeni olale kansan ni ibe ini eleyi ti jade wipe awon pe ki let Nigeria improving economy figure iyan ni pe awon nkan ta so wipe oro aje orilede Nigeria o ti mu yesi woni pe eje ki awon nkan yi eje ko yo ninu igbesi aye awon orilede Nigeria to bi je pe eni to wa mobile yo le mo gbe okada re yo le mo gbe lo bi se yo repora eni to je pe oni moto yo le mo ri lo eni ti se awon lusagbotan kan eyin on primate ondukuba ino se be ino parowa si ijoba apapo ipe e so pe kini ohun pe o mu yesi e je ko yo lara awon orilede Nigeria o e ba ni oju ewe keta iwe royin Nigerian Tribune le to bode naaro ni ojo owe keta o na ni mo ti ri eleyi to je pe ijoba ipinle Anambra ni o je pe won fi esun kan obi lori pe kini wipe awon nkan le to je pe o kilemu nde ohun file pe radio wipe oro to de se pelu gbese na wipe opolopo re iro ilawo ba nbe o gbogbo ipadapata ilana anfani lati yanana laaro ni ni oju ewe kerinlelogun iwe royin Nigerian Tribune mo tun ti ri eleyi to je pe ile asofin lo je pe oro to ni se pelu agbeyewo ati atunto iwe ofin odun 1999 lo je pe won ti lanfani lati tari si awon ile asofin le to je ti ipinle iyan lo wa ni oju ewe kerinlelogun iwe royin Nigerian Tribune to bode laaro to ni eni ba ji ko ba wa ji eni to su o ri pe agbeyewo royin agbamagbe to ti gbera so iyan ni kan ni West Radio 89.3 FM ogbeni olale kan san ni e ku ojumo le kan si o
1: e ku ojumo atokun
0: e ye ka mu latori eleyi to so pe ida mokanle logota awon to je pe won ti balaga won ti dagba lorilede Nigeria ini won ra mu labe kosi kotoko ka o
1: e seun atokun ba se nbere toto ni kolon dara po mo wa
0: ami o
1: ko ma ba wa lo
0: ami
1: we man like as it hot pe ajoyajo awa melo kan wa nu studio yi bayi se ka bira wa wi pe ba o se lo yin o choro somu ni o abi awuju olohun ni
0: ebe latodo stevig
1: Mr. Steve ajoba lo se ri
0: oru gogo la po
1: o to di eyin ko sa o
0: oru gogo
1: yẹri 61% yẹn akọ irọ ni kìsìgbẹrọ aṣọ akọ irọ ni kìdá ṣe ọrọ tèmi ọrọ tí mo fẹ sọ yìí bí ò ṣe ọrọ igbákejì ààrẹ ṣe ń gbọ mi o wọn ṣe ìpàdé kan ní ìjẹta ẹnìkan dẹ wà nbẹ lórúkọ igbákejì ààrẹ igbákejì ààrẹ ni ìbá wà nbẹ ṣùgbọn ọjọ yẹn ló ṣẹṣẹ dé láti india wọn ní kẹnìkan lọ gba ẹnu sọrọ nbẹ wọn bẹrẹ sí ni ka oríṣiríṣi statistics bọ síta níbẹ wọn ní wípé àwọn aláboyún tó wà nàìjíríà lé ní irò pé ìdá mẹfà nínú ọgọrùn wọn ló ń ló ra àwọn nǹkan tó yẹ kó máa jẹ sí ẹnu àwọn aṣara lóore supplement àti minerals tó yẹ kó máa lò pé ìdá mẹfà péré nínú wọn ló rówó ra.
0: kábíyèsí
1: wọn ní pé àwọn tẹ́bẹ̀ bíi ti hàn léèmọ̀dé bíi pé tán bá ní pé wọ́n jẹ́ pé ọlọ́run lọ́la kò yẹ kó bẹ́nikẹ́ni lójijì wọn ni wọn lọ síbi ìdá mọ́kànlélọ́gbọ̀n nàìjíríà ní nǹkan bíi oṣù kan oṣù méjì sẹ́yìn àjọ àgbájọ sọkàn àgbáyé united nations wọ́n ṣe ìgbéjáde àyẹ̀wò kan náà táwọn ṣe wọ́n ní pé ó kéré tán pé 79% yẹn ìdá mọ́kànlé ní ọgọ́rin àwọn ọmọ nàìjíríà wọ́n ṣàǹkan jẹ́ kí sí pé wọ́n ṣàǹkan tó wọ́n jẹ́ o pé nǹkan tó ń wọ ẹnu wọn bí ká gbà pé wọ́n jẹ́ nǹkan kan ló ṣe rí ìyẹn pẹ̀lú ọ̀rọ̀ bí nǹkan tó yẹ kó máa ṣe ara ní àǹfààní ẹ̀wá ní pé 61% àwọn adults ní nàìjíríà ló sọ fà economic hardship ó jù yẹn lọ ọlọ́mọ pé kò dé 95%. torí tẹ bá kọ àwọn èèyàn jọ lé ní báyìí orí wọn kálẹ̀ lè rí kankan bí tọ́sí akẹ́kẹ́ fi tán sí wọn lórí owó owó owó owó ni kí ló ṣe pé owó pé wọ́n fẹ́ kọ́lé ojú omi owó aláàjì èèyàn láyé náà ká jẹun kárí ibi gbé kọ́mọ́ lọ léèfé kọ́wọ́ wà láti tọ́jú ọmọ kára ṣọwọ́ kì í ṣe wọ́n fẹ́ gun private jet kákọ̀ rí ìgbé ayé rọrùn gbé lásán nìkan náà tó yẹ pé
0: wọ́n ṣe
1: bẹ́ẹ̀ni ẹ̀rọ wọn sọ fún wa wípé 61% ìsọkúsọ ọ̀dọ̀rọ̀ 61% ó kéré tán 85% ni nàìjíríà tàbí yìí tó báyìí ṣe olóṣèlú o tí ì ṣe pé ó ganu sí ibi tó ti rí nǹkan kan ganu sí ọ̀gá mi sà nǹkan ìṣẹ́ tán nàìjíríà ilé ni.
0: ẹ jẹ́ ká jó ilé ìmọ̀ níbi tí wọ́n ti ṣàlàyé pé ìjọba àpapọ̀ olóore ọ̀fẹ́ láti gbé owó kan jáde yẹn 728.9 billion naira nínú second bond issuance for power sector yẹn gbèsè
1: ẹṣẹ
0: lẹ́ka àwọn àmúṣagbára.
1: ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lè mórí fọ́yàn ni.
0: kò yé mi bó ló ṣe lè mórí fọ́yàn.
1: ẹṣẹ ó máa jẹ́ káwọn èèyàn mọ ipò tí ìjọba wa fi wá sí àti nǹkan tó ń fi ayé wa ṣe. ṣẹ́mọ̀ oríṣiríṣi ìpele ló wà a ní band a a ní band b band c band d tó fi dórí band e lórí iná nílẹ̀ tó mọ́lé ní báyìí band a nìkan ló ń dẹ́ wà iná ní pé kó máa san iye tó ń dalẹ̀ wọn lórí wọ́n ní unit kan fún iná lé ní báyìí wọ́n ní 225 naira ni ní band a. tẹ́ ẹ̀ bá gbàgbé ọdún tó lọ ní ìjọba ìpínlẹ̀ enugu náà jáde síta gbangba ọdún yìí gan ni tí wọn ní pé nígbà táwọn wo bá ṣe ń pèsè náà o bí kò yẹ kí unit kan ó wọ́n jù láyé yìí pẹ̀lú èrè gbogbo ẹ̀ kò yẹ kó ju 152 naira lọ ìgbà yẹn náà bọ́dún tó lọ nìyẹn. gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó sì wà ní ẹgbẹ́ òṣèlú pdp gbà yẹn nígbà tó ti bọ́ sí ẹgbẹ́ òṣèlú apc báyìí wọn sọ̀rọ̀ pa kìíní yẹn mọ́ ṣùgbọ́n ìjọba àpapọ̀ ìjà wọn níyàn wípé kò yẹ kó ju 152 lọ wọn ní ká máa san 225. fún àwọn tó wà ní band b band c band d tó fi dórí yìí yẹn ìjọba ṣe ń san owó èlé lé wọn lórí ṣùgbọ́n wọn ti jẹ́ kó yẹ ọba ìgbé tó bá di january o bí gbogbo àpátápátá 225 yẹn ó pọ̀ ju iye tẹ́lẹ̀ ká máa san lọ́wọ́ kò tó yẹn ọ̀kan àwọn pé gbogbo àpátápátá tó wá ṣe àtìlẹyìn iṣẹ́ ògiri ilé kan náà lè yín o 225 ní unit kan 225 naira àmàrà unit kan láti january tó ń bọ̀. gbogbo owó tí ìjọba san subsidy t tan san lo ta won joba atayin wa san lori ati band e to fi lori band e yen tele yo san ti band e mo so le so fun abito afi January bi du gbo wa ta pe won san kan mo owo yen ti wa po lo fi di bo lo sori 4 trillion naira awon ile ise to de n pe se na jenko na je lowo yen ki se awon to pe kakiri ki se disco wa jenko wa jenko lo n pe si e gangan gangan
0: generation
1: distribution company awon te mo to ma n lo kakiri kakiri yen jenko na je ni owo 4 trillion yen awon ni be ki won san owo awon pada ninu oye temi ko se ki joba se ni pe 4 trillion la je yen ona meji ni joba le gbe mo soro yin bi kan lana abi jeta ona meji ni joba le gbe oro yen ba alawoko ni pe ni ju 200 billion loṣu lo ade ma fun yin ni 200 billion loṣu en ti ori kankan gba lana ninu 4 trillion tele ma fun yin ni 200 billion ni oṣooṣu be se ko ni wa wo mo joba bi ba be yan ona kiji to ba le gbe gba ni wi pe ki ni nkan na ti en ra to fi wa di wi pe eje gbese to bi ile wa
0: to yen
1: awon yen so won ni gas la won ra
0: okay
1: ta lo de ni gas ni eje ile ni ba awa mo ru la ni gas ba ijoba lo wa ni
0: nnu e
1: te ba ra gas to je 1000 lojumo mo ko fi se apoju eni o te de san 1000 fun ijoba lojojumo lori gas ti en ra lowo ijoba e ma so 1000 yen mo lati se ni lo e ma so 500
0: okay
1: 1500 ori eto ku yen ka fi ma digbese ti le oro yen ye yin o se ntele e ma fi digbese ti le iyen o ni ni ijoba lara
0: okay
1: to de ti pe mo mo sanwo ti le tan e pada sori 1000
0: okay
1: ona ke ona mi tun ni pe se dodon ni ko ta gas yen ni 1000 bi oro epo na ni awa la lepo ewo la boro ta epo ni iye ti won ta ni oja agbaye OPEC awon ti won ti paro yen kiri radio ati television ati newspaper bayi pe ijoba olebi pe OPEC ni o pe kan to OPEC ba ni kan ta do mata ako iro ni
0: en lo kan OPEC pelu nkan ta pon
1: labele to ba sele wi pe Nigeria fe ta fun Benin Republic iye ti OPEC ba ni kan ta do
0: mata
1: sugbon to ba je nkan ti Nigeria fe lo labele ni ba wa lo bi po robi ile de yin kede fa mo lu yin ko tan lojo kan kan OPEC yíwọn kan ó pẹ́ kàrààrà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ gáàsì rí ẹgbẹ́ fún àwọn iléeṣẹ́ tó ń pèsè náà yìí ní owó tó kéré ẹ̀rọṣẹ́ tí wọ́n ń ta lọ́jọ́ àgbáyé tára ba lè dé àmọ́ ọ̀lù torí iye tó bá ń ta epo rọ̀bì tí ìjọba ọba dá sí tó bá fi lè ga sókè owó epo náà máa ga ọ iye tí wọ́n ń ta gáàsì náà tí ìjọba ọba dá sí tó bá fi pèsè iná owó náà yẹn náà máa gara ìjọba yẹ kó mọ̀ pé òun ní ẹ̀tọ́ láti dáàbò bo àmọ́ ọ̀lù láti rí pé àwọn ọ̀lù ra nǹkan lówó tó ga ibi tí ìjọba ti kùnà yẹnyẹn ni pàápàá jùlọ lábẹ́ ìṣèjọba ilé ẹ ká sọ ti gáàsì.
0: Ti ìmú ti pọ̀ di yẹn
1: kan ọ̀nà ni ìbẹ̀rẹ̀ mú padà sí ìbẹ̀rẹ̀ mú padà sí yìí ìjọba wa ní pé ọ̀nà gáàsì ló fa
0: gáàsì
1: iná ni ló fa bọ́ǹdì ìjọba wa ní pé 4 trillion tó wà nílẹ̀ yẹn o pé ọ̀nà táwọn máa bíbà ni pé àwọn lọ yá owó.
0: Wọ́n
1: làwọn lọ yá owó. Wọ́n láwọn dẹ̀ máa yáwó nípasẹ̀ treasury bill. Treasury bill dẹ̀ nígbà yìí kápẹ́ ní average 18% àbí 20% láti 2023 tí ìjọba ti ń kó treasury bill jáde lójoojúmọ́ bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ìyẹn ni pé tẹ́ bá lọ yá 1 billion ẹ máa fi san 1 billion 180 million. Ìtumọ̀ pé 80% interest rate wà lórí bond àti treasury bill nìyẹn. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ yẹn. Ìjọba pé gbogbo 4 trillion yẹn ò pé yíyá làwọn máa yá. Pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn 1 trillion yẹn at 18% 180 billion ti gorí ẹ̀ nìyẹn lórí 1 trillion. So ó máa wá jẹ́ 180 billion lọ́nà mẹ́rin torí pé 4 trillion kì í ṣe 1 trillion là ń lọ. Ọ̀rọ̀ yẹn yẹn ìyẹn ni pé tẹ bá fi máa fi èlé kún o gbèsè 4 trillion. O ti wá di 4.72 trillion. Ẹ gẹ́ ti ọ̀rọ̀ yẹn. Ṣẹ̀rí pé ìjọba kọ́ da wàhálà kun ti lẹ̀ ni. Òun ló fà táyì fi máa ń béèrè pé treasury bí yìí gan ta ló ń rà. Bọ́ǹdì yìí gan ta ló ń rà. se se pe joba ko tun fi kini tun ma fi ma ran won lowo iyen niyan ni egbe kan I to wa buru ju be ni pe eleyi ni keji ru e ta ma se be ni won ti oko se oni 501 billion to ma se treasury bill 501 billion yen pelu ilana ti mo si yi o kire tan 590 billion ijoba fi ma san 90 billion to ti gori be se 501 billion se bi ijoba san apapo
0: do we se wa loju po bayi
1: ko loju po e ba tele da ko loju po won mo nkan tan se awa ni ka mo nkan tan se e wa de ki wa so to wa buru ju to ma fun ni e for di gan e ti o te tele ye o ko ran se
0: o le yi
1: preamble preamble je fe wo nu chapter 1 ni bayi
0: okay
1: awon ti won ni pe tori won la won se ya owo yen ya awon je nko ta won je ngbese jọba ba bo ta leyin ti 501 billion yen won la won tu pe lowo awon molu ma mo lu ti suba awon mo ti ra bond yen pe bond yen de ti pe 501 billion na fe ta yen ma won ti re n to fe ra bi awon de ti sanwo fun
0: je nko
1: tun pe se na
0: okay
1: ka ni je nko kan lo jade ni abi mi lo jade abi meji aba so pe boyo to la tan kuwo fun sugbon agbarijopo egbe won won la association association jade loruko association won ni ijoba ele ya 500 billion lo wa mo loruko wa bi o dan bi te ba teyan awa wa so fun yin sin pe iye te san fun 500 billion yen e so fun amolu ka amolu gbo won ni lotito ati lododo awon gba nkan lowo ijoba sugbon nkan ta won gba lowo ijoba legbe 501 billion yen pe oro ti won ni ki oro temi o pe oro omo ti ebi npa ti gbogbo aye ri pe bi npa ton wa fi epo ra lenu pe ki en to nwo ko ba le ri be ni bo ti jan to le je pe ko si nkan kan to kan somo yen lenu bi le de 501 billion iye ta won gba bo se ri gele niyan bi to ba de pa won paro ki ijoba jade
0: owo to ku wa ko
1: e so pe ijoba o gbo
0: ah
1: ijoba o gbo lori ona be yen e tu wa gbe 723 billion jade like to be tala oko te se won ni kankan o bo sawon lenu abosi bo si yo fun ka to ma so ro ikun e tu wa gbe 723 billion
0: ni ya ju te kan
1: to ju ta e si lo se ba ri be pe yàtọ̀ sí interest rate tó ti gun bond tí wọ́n ń ṣe o ṣé n tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ ẹ̀bẹ̀ pẹ̀lú interest rate ẹ̀wọ̀n 4 trillion tó ma fi máa yá 4 trillion yẹn tán a ti máa lọ sí 4.72 trillion 700 billion tó ti máa gun 4 trillion kókó bẹ̀ ni pé àwọn tí wọ́n láwọn tìtò orí ẹ̀ ìyàwó gan wá láwọn orí owó
0: ìyẹn ní
1: gbèsè gan sì wà ń lè lójú gbèsè fún rárá ẹ̀
0: owó
1: dẹ̀ ti ń lọ èlé tó ti gorí owó
0: oye mi yeke ko mo fe fori loku bayi e seun ogbeni olale kan san ni ah e je ki
1: ba se mi kan le ye se o si baba
0: eh won ba si na
1: o yo lo oruko
0: eyan lo nje be
1: ni re re do
0: e je ki be ba so pe eh wo ri nkan kan lapa be yen o tun ti mu yes n bi o
1: okay
0: foreign portfolio investment ha won ni o gbenu soke
1: over 6.1 billion dollars

0: ṣe rí kíní tí ẹ kà yìí ọ̀nà pè ní ìkúnjọ gẹ́dẹ̀ ìkún rè dí kò mọ pọ́hùn tí ó dúró dẹ̀ ń pa ní ìjọba àpapọ̀ oúnjẹ ikún oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ ikún ìjọba àpapọ̀ oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ tọ́wọ́n bá ṣọ́ra ọlọ́mọdé ó gbẹ̀mí wọn ni. Portfolio investment is dangerous investment. Portfolio investment investment tó ní ewu gbáà ni fún ìjọba máa ṣàlàyé tó fi léwu. Lẹ́nu ìjọba mẹ́ta yìí wọ́n sọ pé treasury interest and cloak foreign reserve wa ó ń lọ òkè ó ń lọ òkè ó ń lọ òkè ọ̀nà kìíní yìí ló ń gbà wá. Mo fẹ́ sọ̀rọ̀ kan tẹ̀wé káwọn èèyàn sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kan so mọ́ra wọn ayé wọn dáadáa. Kan lọ wádìí ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan sẹ́yìn ṣàkóso àwọn ààyè lórúkọ treasury bill ni o lórúkọ bond ni o láàrin ọ̀sẹ̀ kan péré owó tí ìjọba ti yá sẹ́yìn ṣe ń gbọ́ mi o wọ́n ti san bíi almost 5 trillion naira jáde fún àwọn èèyàn. Ẹ lè wádìí ẹ̀ wọ́n mọ̀ san bíi 3.1 kan ní àárín àná sí jẹta wọ́n ti san bíi 1.1 kan sẹ́yìn wọ́n lọ sí bíi 4.9 ó ti ń lọ sẹ́nu 5 trillion. Òun máa fi wá pilẹ̀ àlàyé tí mo fẹ́ ṣe yìí. Kí ló ń jẹ́ portfolio investment? Kí gẹ́gẹ́ ni portfolio? Kí ni investment? Portfolio nìkan tá ń pè ní portmanteau. Àpò ìléwọ́. Kí ni investment? Ìdókòwò. Ìyẹn ni ìdókòwò inú àpò ìléwọ́.
1: A kàn ń gbé kiri.
0: Tán lè láláì fìdí ẹ̀ sọlẹ̀ gẹ́gẹ́ bí ilé iṣẹ́. Nǹkan tí ìjọba ń ṣe tí wọ́n ń yáwó kiri ní bọ́ndì tí wọ́n ń ya kiri ní treasury bill yìí ọ̀pọ̀ owó yẹn òkè ta ló ti ń wá. Mo rẹ̀ ṣe sọ rí ní bíbá yìí interest rate lórí bond àti treasury bill nílùú òyìnbó kìí ju 2-6% lọ. Ṣùgbọ́n ìjọba wa ní bíbá yìí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn orí kíní tó bá bèrè lọ́wọ́ wọn macroeconomics yìí náà ni nǹkan ti ń ṣẹnu rè wọ́n fẹ́ jẹ́ kí kíní kan tó ń pè ní investor confidence ìyẹn ni ìgbẹ́kẹ̀lé àwọn olùdókòwò nínú ọ̀rọ̀ nàìjíríà pé wọ́n fẹ́ kó jọbẹ́ ẹni lójú àwọn èèyàn bó ti ga wọ́n máa jẹ́ kí interest rate orí treasury bill nàìjíríà tẹ́bí ibi táwọn òyìnbó yẹn ti ń bọ̀ kò ju bí 2-6% lọ wọ́n máa ń gbé lọ bí 16-18%
1: kò lè attract
0: wọn torí èlé tán máa rí lórí ẹ̀ owó yẹn là ń sọ yìí o. Portfolio investment tó ń wọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kò wọ nàìjíríà rí ṣùgbọ́n síbẹ̀ ilé iṣẹ́ ń kú nàìjíríà ṣètìlẹ́yìn bí kò mú láàkà ìdá ni. FDI foreign direct investment ìyẹn ló yẹ kó máa wọlé pé a fẹ́ gbé ilé iṣẹ́ wá sí nàìjíríà èyí tí FDI fi máa wá PI ló wá portfolio investment wọ́n á wá síbí báyìí wọ́n á ra treasury bill wọ́n á ra bond tíjọba fẹ́ sanwó yẹn padà ìjọba aláàgùn láti orí san. Mo fẹ́ sọ yẹn mọ́rọ̀ tí mo kọ́ sọ pé ní náírà wọ́n ti sọ bí almost 5 trillion láàrin ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ni dọ́là ṣe máa rí o tó bá ti di àkókò pé wọ́n fẹ́ gba owó wọn yẹn jáde bí wọ́n ṣe rọ wá yẹn ní $6.1 billion yẹn tó bá máa padà ó kéré tán bí 15% ti máa gan 15% yẹn lẹ́yìn 15% ti $6 billion bí $900 million nìyẹn so wọ́n gbé $6.1 billion wá tó wọ́n fẹ́ gba owó wọn padà pẹ̀lú orí ẹ̀ $7 billion la máa sọ fún wọn àti máa padà nù $900 million $900 million nílẹ̀ tó mọ́ lé ní ₦1 trillion òun ló ṣe jẹ́ pé macroeconomics là ń rí àárí microeconomics tẹ̀lé ló máa kẹ́ èmi tó máa kan ẹ̀yìn tá a fi oúnjẹ sórí tẹ́bìlì tá a rọ́ṣọ́ gidi wọ̀ tá a rí mọ́tò gidi wọ̀ tó mọ́tò máa dínwó tí gbogbo ẹ̀ máa rọrùn ìjọba gbajúmọ̀ yẹn o macroeconomics. Gbogbo ṣoṣo ẹ̀ fọkàn tẹ́lẹ̀ bó ṣe ń lọ yìí.

0: Yé mi jù.
1: Jùjú ti.
2: Ṣé wá rí bẹ́yẹn yìí?
1: Orí ti kún gan-an.
2: Ṣé wá rí ọ̀nà tí ìjọba ń gbà ṣe wá báyìí? Ṣé táwọn máa sọ̀rọ̀ ń ta, wọ́n ní investor confidence ti rise bí rẹ́rẹ́.
1: Ìgbẹ́kẹ̀lé ò ti pọ̀.
2: Pé àwa la rí pé àwọn aráàlú yìí gan ti ń rí àǹfààní tó wà Nàìjíríà. Wọ́n ṣe ni pé tábà ara òun náà yẹ sọ fọ́lọ́jọ́ sí pé tábà rí nǹkan rere táwọn ń ṣe pé káwọn fún wa ń jígi bọ́lá ká fi lè rí. Nǹkan tó sọ ààrẹ ló fẹnu ara ẹ̀ sọ pé tábà pé tó bá ṣèbójú wá fọ wàhálì kan tí àwọn ń ṣe pé káwọn fún wa ń jígi bọ́lá. Nǹkan tó ń ṣe báyìí ni pé àwọn kan bí $6.1 billion a fi gba $7 billion. Ẹ ṣe wá fọwọ́ bọ́jú wa yìí. Tí ẹ bá yẹ lórí báyìí.
1: Ọ̀dà ọ̀rọ̀ bá ti.
2: Àbẹ̀rẹ̀ ìṣokùn. Àbẹ̀rẹ̀ àdáṣẹ́ rẹ̀.
1: Tọ́rọ̀ bá ti kọjá nǹkan. Èyí ò mọ̀ fẹ́rẹ̀ rèé. Àdúpẹ́. Ẹja kò lórí.
2: Ẹbẹ́ kúrò statistics
1: pátápátá. Àwọn ọ̀rọ̀ ajọ́.
2: Kókó tó forí yá.
1: Ẹja bọ́ sí orí epo.
2: Iye gan. Ìdájú gbé ẹ̀dá yìí. Orí máa ti yọ lójú bàbá yìí. Ok. Bàbá lè tẹ̀lé yìí máa tẹ̀lé yìí. Ẹ̀yin lẹ́ni ká lọ sí epo kò sí wàhálà.
1: Ẹgbẹ́ òṣìṣẹ́ NSC.
2: Yes sir.
1: Wọ́n ń pè wípé ẹ̀yìn kí àtúntò kó dé bá owó oṣù òṣìṣẹ́. Àti pé àwọn epo rọ̀bì tán ń gbé fún àwọn ibùfọ́ kò lábẹ́lé kò jówó náírà. Èkó mọ̀ tí ń lé ní 15.
2: Torí yín ni. Ẹ ṣe wa tọkàn. Ẹlẹ́ ká kọ́kọ́ mú láti ọ̀rọ̀ pé kí wọ́n ta epo fún àwọn oní ẹbú fọpo lábẹ́lé ní náírà yàtọ̀ sí dọ́là. Ṣé fẹ́ gbọ́? Pẹ̀lú ògo Ọlọ́run. Kódà kẹ ẹ ta fún wọn ní sẹ́fà yàtọ̀ sí náírà kò lè mú àyípadà tó nítumọ̀ kan bá owó epo. Bẹ́ẹ̀ni àtẹ̀ṣàlàyé fún yín $1 ni $1 ń jẹ́. $1 dẹ̀ ni $1 a máa jẹ́. Bẹ́ ẹ bá fi dọ́là san $1 ni. Tẹ́ ẹ bá fi náírà san iye tí $1 jẹ́ ní náírà náà ló máa jẹ́ o. Which is 1,329 naira nílẹ̀ tó máa láàárọ̀ yìí. Ìtumọ̀ bẹ́ẹ̀ ni pé owó tẹ́ fi san ló yàtọ̀ iye kan náà la ṣe ń sọ. Tẹ bá nílé yín báyìí ẹ bá na $1 sílẹ̀. Tó dẹ̀ rí àti náírà àti pépà àti oníkọ́yìn àti onínáìlọ́n bẹ̀ tó bá lè rí ṣàpé tó jẹ́ 1,329 ìkankankan náà méjì. Ìkankankan náà ni méjèèjì. Iye owó tó jẹ́ 1,000 lọ́tọ̀. Ẹ̀mú 200 lọ́tọ̀. Ẹ̀mú 300 lọ́tọ̀. Ẹ̀mú 20 naira lọ́tọ̀. Ẹ̀mú 5 naira lọ́tọ̀. Ẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú 1 naira mẹ́rin. Láti jẹ́ kó pé 1,329 pépà kan ti dọ́là yẹn ẹgbẹ́ ló jẹ́ pẹ̀lú lóhùntẹ́ kò kalẹ̀ yẹn. So tẹ́yìn bá wọlé tó bá nìkẹ́ fóun ní $1 bẹ́ẹ̀ bá fún $1 yẹn déédé tẹ́ bá fún ní 1,329 náà déédé. Kọ́rẹ́nsì tẹ́ fi san ló yàtọ̀ síra wọn. Ó dùn mí pé ẹni ọ̀sìn ló ń sọ̀rọ̀ ibi ilé báyìí. Èmi lè wòye kan mọ̀ ju nǹkan tí wọ́n ń sọ yìí lọ ni ìyẹn nìyẹn ní ẹgbẹ́ kan. Ní ẹgbẹ́ kejì mo fẹ́ kó yé yín pé tí orílẹ̀-èdè bá wà o tí wọ́n dẹ̀ fẹ́ ra epo ní ẹ̀dínwó ọ̀nà kan péré ló lè gbà láti ṣẹlẹ̀. Ọ̀nà yẹn dẹ̀ ni pé kí ìjọba ni lọ́kàn wípé àwọn ọmọ ìlú mi o kò sí bí epo ṣe lè wọ́n tó lágbàáyé o máa láti fara dà fún wọn ni.
1: Ó yẹ kí ìjọba dìde fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
2: báyìí. Àwọn orílẹ̀-èdè mẹ́ta kan wà tí mo fẹ́ kà fún yín pé wọn ò lè pọ̀ tààràtààrà ń bẹ̀. Níbilẹ́gbẹ̀ẹ́ ti Nàìjíríà kò jọra wọn. Philippines, Kenya àti China. Nígbà tí owó epo gbéra sókè tó ogun Iran yẹn gbéra tán gbà yẹn tó epo náà gbéra. Àwọn olùmẹ́ta tí mo sọ fún ẹ̀kọ́ àwọn nǹkan tán ṣe náà. baba julo Philippines ati China awon ma fo epo won le po tara osun ma fo ma ra epo robi awon fo labele won ko so ngba yen bi gbogbo epo ta won fo labele o bi ko si to koko ma jade na bi anfani awon mo lu lo mu la ya won won pase ati ebu fo po ijoba ni o ati taladani ni o ma ta epo kan sita koko ta sile labele ala oko ni elenkeji ni wi pe iye bayi to fi kan Kenya o le adulawo bi o pe iye bayi la mo lu mata lo ma ra ko si e to fe won de na ja agbaye ko ni lai lai won ju iye bayi lo ni orile de ti wa I to ba wa sele pe owo epo robi wa won ju iye ti alero lo o ijoba ma da si I to fi won yen ijoba lo ma san ona kan ti ijoba fi le gba je ko epo wa le niyan
1: je se pe a fi kun owo osu
2: mo n ba nbe baba ona keji fun orede bi ti wa bayi te pa ni epo ni pe ki a kokko bu iyi le awon mo ru wa lori epo ti Nigeria wa jade le ninu le Nigeria oju epo ti Nigeria le ni lo lojo kan yen tan ba fo tan so di petrol di zoo kan kan yen epo robi ta wa jade oju kan ta ni lo lo labele ṣugbọn ijọba ọna ni iwa bodile ko kere mo wa ta sita ki dola ba le pe e to ba ku wọn ta ìdá kan nínú mẹta kan ti dangote fẹ lu wọn ta fun
1: ẹ mọ́ dẹ̀gbà pé àwọn kan wà tẹ́ ẹ̀sọ́ ń gbà pé à ń fún lépo pé a fi pọ́n san gbèsè fáwọn.
2: Bẹ́ẹ̀ ni ìjọba yìí mo sọ̀rọ̀ yẹn láàárọ̀ nígbà tá a ṣe ti fírin fìtì nínú òye ti gba àwọn tó ṣe kí ni pátápátá ọyọ kan dìran má gbà ni kan dáná yá wọn létí òkun. Kínní yẹn kan jẹ́ Project Gazelle 1, Project Gazelle 2 àti Project Leopard.
1: Pẹ̀lú ó lè gbé kó ṣùṣe wọ̀nyí a ṣì ń san lọ́wọ́.
2: Pẹ̀lú ògo ọlọ́run.
1: Kàṣà.
2: Pẹ̀lú ògo ọlọ́run. Ojúmọ́ ò lè mọ kí balùwẹ̀ má romi ni. Tílẹ̀ bá fi lè mọ́ báyìí, à ń gbé fún wọn. Kínní yẹn dẹ̀rẹ́ báyìí, ìjọ ti Nàìjíríà ti ìjọ ti dá Nàìjíríà sílẹ̀ o, kò sí jìbìtì náà tó tó kínní yẹn. Ìjọba ìdẹ́ ló ṣe. Ẹgbẹ́ sọ ti Project Gazelle 1 yẹn kákàsá rí yà sórí ẹ fẹ́rẹ́. Ayá $3.3 billion. Ní ìgbà tí epo wà ní $77. Pẹ̀lú $77 yẹn a máa gbé epo tí ẹ lọ síbi $12.4 billion sílẹ̀. Lórí bá a yá $3.3 billion. Ìdẹ́ ṣe bá àwọn tá a yá lówó àtàyáwó lọ́wọ́ wọn la máa gbé yẹn fún wọn. Wọ́n lọ dá iléeṣẹ́ alàgbàtà kan sílẹ̀ ní Bahamas. Ìyẹn náà máa gbé epo yẹn fún. Ìyẹn láwá sọ́dọ̀ owó ta fún Afreximbank. Nàìjíríà yáwó lọ́wọ́ Afreximbank. Ìyẹn gbé iléeṣẹ́ sílẹ̀. Iléeṣẹ́ yẹn ló ń gba epo tó ń sọ́dọ̀ owó tó ń sàpadà. Ajá 3.3 àti àfi sàn epo 12.4. Nílé ètébo ti wá lọ sí 105 yìí. Iye tá máa fi san bí ó ti ń gbẹ́nu ilé $20 billion lórí $3.3 billion tá a yá. Ìkan mo sọ fún yíyan o. Project Leopard tẹ̀lé $2 billion nìyẹn. Project Gazelle 2 tó ti gorí ìjọba ẹ̀dẹ́ ló ṣe mẹ́tẹ̀ẹ̀ta.
1: Fún kí ni?
2: Ẹ̀bí mi torí yín ni. Ìyẹn nìyẹn.
1: A ti padà sórí ọ̀rọ̀ ajé ṣá.
2: Ìbílẹ̀ ti yẹ sá kúrò. Bí mo ṣe sọ fún yín bàbá, báyìí báyìí, ọ̀nà tíjọba lè gbà láti jẹ́ kí owó epo wálẹ̀ Nàìjíríà ó pọ̀ bí rẹ̀. Alákọ̀ọ́kọ́ ni pé àwákọ̀ wà ní àkóso lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Àwọn ọmọ òlúlò ní kínní yìí. Ẹ jẹ́ ká tà fún Dangote. Bí Dangote wà dé gbà kí ṣe dandan kó jẹun torí mi èmi náà mo ní wàhálà pẹ̀lú òun náà lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ìjọba ló ní tó pọ̀ jù ní wàhálà Nàìjíríà. Ẹni ẹ lè ìjọba gan lè gbé epo rọ̀bí ẹ lọ. Ẹ bá wa fọ kínní. Èrè lẹ fi fọ, wọ́n pè ní refiners margin. Ó wà láàárín $3 sí $18 depending on irú epo tó bá jẹ́. Ó dá lórí epo tó bá jẹ́. Ipò Nàìjíríà lè rí wọ́n dá light crude là ń ṣe àti fọ wọn wọn rárá. Torí ipò yẹn dá lọ́run dá. Mo máa ń sọ ọmọ Nàìjíríà lọ́lọ́run. Àti fọ òmìnira. Ìjọba gbé epo rọ̀bí lọ. A gbé bẹntiró, diesel, kerosene, jet fuel. A bẹ padà wálé. Gbogbo tó bá kù lọ, nǹkan tó dára epo pọ̀ o. Òwò tó bá kù yẹn wọn á ta lójú owó gangan. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá a nílò lórí bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ lójúmọ́ Nàìjíríà petrol, diesel, kerosene àti jet fuel. Ìjọba wa ta lówó tó kéré jọjọ. Fún àǹfààní àwọn ọmọ ìlú ọ̀nà kan nìyẹn. ọ̀nà kejì ni wípé tẹ bá wo budget ọdún iye tí ìjọba lérò pé àwọn máa pa lórí epo ó jẹ́ $64.85 ìyẹn pé bí ₦64.85 káàtì wà pè ní ₦65 ní àárọ̀ aláàárọ̀ ìbáyìí epo ń lọ fún $105 ìyẹn ní pé ìjọba ti rí owó tí wọn fọkàn sí rárá $40 lórí àgbà kọ̀ọ̀kan lórí àgbà epo kọ̀ọ̀kan ìjọba ti rí extra $40 ìjọba dẹ̀ ń da owó yẹn sápò èyí tẹ́ ẹ fi ń dà sápò ẹ kúkú sọ wípé òkè o $40 yìí o epo ń lọ fún $105 lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ ń ta epo ní $1,400 ní Nàìjíríà $40 yìí abayín dà sí orí owó epo kó má bàa ní lára tẹ bá fi lè ṣe yẹn ẹ ti gé bíi nínú 1.5 nínú 1.4 yẹn 1.4 káàtì pé ní 1.5 1.4 yẹn ó kéré tán ní ẹ ti gé bíi 600 dànù ìbá fòsí ní àwọn padà lójú ẹsẹ̀ àbí 800 padà lójú ẹsẹ̀
1: láì fi ogun tó ń lọ
2: ní láì yẹn ogun tó ń lọ yẹn ó pè wá ní ìpínlẹ̀ kó fìyà jẹ wá torí nǹkan tá a fẹ́ tà ní $64.85 tẹ́tẹ́lẹ̀ $64.85 káàtì lọ sí 105 ìyẹn ni pé owó ti pọ̀ rẹ ó ti búrẹ́kẹ́ lápò nàìjíríà a ti ń pa
1: ká máa gbádùn nínú
2: ilé a dà fún yín bàbá ṣùgbọ́n ìjọba ń pa owó ń dà yẹn sápò ìjọba ọ̀sán fún wa pé ogun ló fà á o ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ pé ká mọ̀ olùgbádùn
1: tó wá ń wọ́n
2: wá lóògùn ló fà
1: á ní ìran
2: bẹ́ẹ̀ ni
1: ara ìran gé epo ò dẹ̀ wọ́n fún wọn
2: ní ìran lé ní báyìí bàbá ṣe ń gbọ́ mi ìran ta ti ń ja ogun yẹn sá o wọn rẹ pé ₦40 bẹ́ẹ̀
1: ẹni pé
2: wọn ò ra epo ní ìran ní ₦40 láàárọ̀ yìí níbi tí ogun yẹn gangan ti ń ṣẹlẹ̀ o àwa tá a wá wà ní kọ́ńtínẹ́ǹtì mi lábá ń rẹpò ní 1.5 torí ogun tó ń ṣẹlẹ̀ níbi ìkọ́ta tí ń ta epo ní ₦40 ní ₦34
1: ẹ ní físà ìra
2: nígbà tó gun yẹn bẹ́lẹ̀ ṣe gbọ́ mi sà nàìjíríà bá ní pé ẹ̀yin ọmọ nàìjíríà tó bá ní orílẹ̀-èdè ìran ni o ogun ti ṣẹlẹ̀ ní ìran ni o ó yá ẹ wá wọnú bàálù ní nàìjíríà bí kẹ́tì ẹ̀ tó wọnú bàálù ẹ kọ́ forúkọ lẹ̀ kádẹ́wà kò yín bàbá lẹ́yìn ọ̀sẹ̀ méjì wọn rẹ yẹ wọ́n wá béèrè lọ́wọ́ àwọn tó bá ń bẹ àwọn oníròyìn lọ bá wọn wọ́n fọ̀rọ̀ bá wọn lẹ́nu lórí ayélujára gbogbo ẹ̀mọ́ra wọn pé wọ́n ń jagun ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lẹ́yìn sọ gangan ibi tẹni ká àti kúrò yìí ogun ṣẹlẹ̀ yẹn ń kú bẹ́ẹ̀ ọ̀dọ̀ ti yín mélòó náà pa lójoojúmọ́ bẹ́ẹ̀ lójoojúmọ́ epo lọ́dọ̀ tí yín èlò ni lọ́dọ̀ tí wáyé tó jẹ́rìí
1: ọkàn tó ṣe balẹ̀
2: ó pè mí kí n dúró ń bá ju ibitẹ́lẹ̀ wa bẹ́ẹ̀ nkẹlẹ̀ wa ní ogun.
1: ọ̀dà bí bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ròyìn agbẹ́màgbẹ́ ilẹ̀ ń gbọ́ láti ewó lẹ̀ rí báyìí.
2: ẹyin gẹ́gẹ́ lẹ pa mí lẹ́nu bàbá rẹ̀.
1: ẹyin lẹ dá kan ẹ dá gbogbo ọ̀rọ̀ lẹ̀ tó bá alóòrùn ọ̀fẹ́ láti mọ wà nìkan ní facebook west radio 893fm fan page ànípẹ́ lọ sí òkè náà ní ẹ̀ka ìpolongo ọjà nígbà bá dé a lè dọ́dọ̀ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lé ẹ jẹ́ ká lọ síbi àwọn tí ìròyìn tó ti rọrùn ẹ já wọnú ètò òṣèlú
2: ok ìyẹn tó rọrùn
1: ó sì rọrùn dé àdáni máa gbọ́rọ̀ owó owó owó èyí ò mọ̀ dé àmọ́ pé nǹkan tí ò mọ̀ dùn yẹn pé owó tí òun ti mi ní
2: tẹ̀lé mi ti gbọ́
1: gbọ́ gbogbo ẹ̀
2: tẹ̀lé nídìí owó tẹ̀lé fún yín olórí yìí gbowó yín náà rẹ lẹ́tọ̀ọ́ sí.
1: wàá gbọ́ pé owó òun wọ ọbẹ̀ kan ò tiẹ̀ yóò mọ fọyàn lórí lóòótọ́ ẹ yá lọ sí ti ètò òṣèlú ẹ̀yìn ní eléyìí tó jẹ́ ti coalition eléyìí tó ń lọ láàrin wike àti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc ojú ò lè fi wò ó kẹwà àsìkò yóò nígbà wà láàyè mánikẹ́ tibẹ̀ takọ́ṣọ́ sí ìpínlẹ̀ anambra ìgbà bá padà láti ojú ọjà ẹ̀ẹ́dọ̀dọ̀ peter obi ẹ̀jẹ̀ kọ́kọ́ kọ́wọ́ ti rainbow coalition.
2: ẹ ṣe bàbá wa rainbow coalition oṣùpàrẹ òòrùn ti tàn sí òòrùn oṣùpàrẹ o ṣẹlẹ̀ mọ́ tí oṣùpàrẹ bá fẹ́ mọ́lẹ̀ dáadáa kóra jáde fẹ́rẹ́fẹ́ ẹgbẹ́jọ ń rọ ọ̀ràn ọ̀ràn ẹ̀yìn náà máa ń rí oṣù màrí dáadáa ṣùgbọ́n báyìí ọ̀ràn tó lágbára tójú oṣù rárá ni nǹkan ti ṣe rainbow coalition kí gangan ló ṣẹlẹ̀ igun meji wa won pe ra won ni Progressive Governors Forum iyen gomina abegbe osolu APC
1: okay
2: ikeji ni Rainbow Coalition iyen abe kale wiki
1: okay
2: iyen o le ni se pelu abegbe osolu APC o aba won ti so n be osolu APC ko to se apa won po ni Rainbow Coalition ni pe awon to fe se ati leyin fun Bola Ahmed Tinubu fun silent keji ko to je mo se pe ka yan ma gbon ka yan ma go ka ma dasija to kan won lojo si won pe ni G5 awon gomina alawada marun kan won ko ra won jo pe awon jaja south so le bi ija ara won ni won jo asomba won ka bi oni son o ti ye won bayi ni sin yi bayi won be gba to si gomina kan leyin mi ke won iye to kun be o ti oye die ti ye iyen Makinde die na ni o oye die ti ye o ti kuro nbe o wa be orukọ laye fun bayi o ba di Rainbow Coalition ata be se APC ati ti se me lo se APC gbogbo won o di wo
1: okay
2: la won se Rainbow Coalition nkan to wa nle yi baba se fe gbo ija ye se jati mi ki se jati yin ija wo ni ti e ko ba dole ninu Progressive Governors Forum gan iyen egbe awon oselu gomina be se APC awo gbogbo ro so fàákàjà wátàwátà ṣẹlẹ̀ ní nǹkan bí oṣù kan oṣù méjì sẹ́yìn wọ́n ní bí ẹgbẹ̀rin bílíọ̀n 800 bílíọ̀n kan jáde ọ̀rọ̀ owó láti ń gbé yín lọ báyìí ẹ má bínú bí 800 bílíọ̀n kan jáde bí wọ́n fún wọn pé kàn fi ṣe kọ̀kárí ètò ìdìbò ìpolongo ààrẹ fún silent kejì nọ́mbà ni yóò fúnzọ̀ dìmọ̀ tó já alága ẹgbẹ́ bó ti lu wọ́ngbọ́n pó òun àti gómìnà ìpínlẹ̀ kwara bí kìnnìkan ṣe kìnnìkan kìnnìkan ṣe kìnnìkan kìnnìkan nọ́mbà gbógun nìde gómìnà ìpínlẹ̀ ogun gbà yẹn wọ́n láwọn ti yọ fúnzọ̀ dìmọ̀ ṣe kìnnìkan kìnnìkan kí ló ṣẹlẹ̀ ọjà àgbẹ̀ kìnnìkan ṣe tán dẹ́bílẹ̀ wọn ní náà ni it is rare ẹ̀ ń bèrè pé bó lówó sọ́bsìdì lọ bá ṣe ń sọ lọ bí kí ni bá gbé Rainbow Coalition ẹ nọ̀rọ̀ gidi ó ti wà lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá kára màásìkì Rainbow Coalition ṣẹ̀dẹ̀wọ̀n ẹnu fún ẹdún yọ̀mùyọ̀mù wọn fẹ́ ṣe rí election owó ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn Progressive Governors Forum ló kọ́ ju kò lu wike kẹtẹ́mídẹ́ lérò ni pé ṣẹ̀mọ̀ wike mọ̀rọ̀ sọ ariwo ẹ̀dẹ́ pọ̀ máwọn pé tí owó bá fẹ́ máa pé 800 billion yẹn nígbà tá à ń sọ yìí ẹ̀rọ̀rùn owó nìyẹn bó tó gidi wọ́n fẹ́ sọ̀kalẹ̀ o kó má lè jẹ́ wọn sọ̀kalẹ̀ sí Rainbow Coalition kẹtẹ́mí rò nìyẹn o wọ́n ṣe gbẹ̀ parí nìyẹn bí láyé kò lè ṣeéṣe kò sí Rainbow kankan bí APC nìkan ni bí Governors Forum kan ló máa ṣe kìnnìkan kìnnìkan kìnnìkan kìnnìkan
1: gbogbo ẹ̀ náà torí owó
2: torí wa ni o
1: ok torí kò lè dà
2: bẹ́ẹ̀ ni ó bá dìbọn fàmúra wọn lọ́wọ́ gidigidi ọ̀rọ̀ burúkú náà sọ síra wọn wíkì ti sọ̀rọ̀ àti gómìnà kwara àti ti imo ó ní imo kí nìyẹn ń sọ bí wọ́n òṣèlú ti kúrò ní pé kí ẹ tó ṣe ipò kọ́ ẹni kó máa ṣe ipò kíní ọmọ ìtìjú ni fún supreme court supreme court lọ́mú nàmbà fọ́wà àfẹsẹ̀ nàmbà wọ́n wíkì sọ̀rọ̀ dá wọn ṣáṣe oríṣiríṣi ṣùgbọ́n kan wọn fẹ́ ká yọ ọ́nù kíní ẹ̀kọ́ kan wà ń bẹ fáwọn ọmọ nàìjíríà ẹ̀kọ́ yẹn dẹ̀ dá lórí irúfẹ́ èèyàn tí ààrẹ wa jẹ́ àtigun kíní Progressive Governors Forum padà bọ̀ sípò Tinubu náà láwọn sáré ẹ̀ àti Rainbow Coalition ìpadà sípò Tinubu náà láwọn bá kiri tó bá jẹ́ pé bàbá jẹ́ bàbá tẹ̀mí lérò pé yẹ kó jẹ́ ni ó yẹ kó pè wọ́n ní kíní yóò fàájà ṣèbí tèmi lẹ́yìn ṣe ẹ ṣiṣẹ́ pọ̀ ẹ bára yín ṣiṣẹ́ ṣùgbọ́n kò tó kọ̀ ọ́ bá ní pé ta ló sípò iṣẹ́ fún tiẹ̀ èmi àbí ta ló sípò iṣẹ́ fún tiẹ̀ ìwé náà ni àbí ẹ máa bá ọ lọ́kọ̀tọ́ irú àbẹ́yẹn kì í ṣe ìwà tó ń jẹ́ àjọ orílẹ̀-èdè nínú òye tèmi ojú tèmi fi wò ó nìyẹn torí tó bá jẹ́ ẹni tó bí kíkan má bàjẹ́ ni á tètè dá sí ṣùgbọ́n tèmi ṣàlẹ̀ ń ṣe àhùn ẹ bá fọra ńlá màá lórí ṣáwá ṣe tèmi lọ kò gbé mi ṣe rọrọ yẹn nìyẹn torí kò yẹ kó ọ̀rọ̀ yìí dé ta rárá kò yẹ kó ìlú ti ẹ gbọ́ bí nǹkan gbélé yín ṣẹlẹ̀ tó bá dé wọ́n máa ń APC àti PDP àti ADC gẹ́wọ́n sọ̀rọ̀ síra wọn bí eléyìí bẹ́ẹ̀ ó wá di láàrin àwọn tó
1: yẹ pé
2: nínú ilé náà wá bọ́ ṣọ́ bọ́ra lẹ̀ níwẹ̀ sí ń jà tẹ̀sẹ̀ dẹ̀ ń já fún dẹ̀wà láyé wà láàyè ó dẹ̀ wò wọn tó fi ń jà bí eléyìí bẹ́ẹ̀ tó ṣe àti jẹ́jẹ́ bí ti òun làwọn ṣe kọ́dẹ̀ fẹ́ nira wọn fọ́ lórí bí eléyìí bẹ́ẹ̀ kó má dẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ kọ́ wọn bẹ́ẹ̀ òun ló fà tàfin parọ títí títí pé kíní kan ṣe lórí epo lórí igbá lórí àwo tó àdẹ̀rí kankan tó ṣẹlẹ̀.
1: ọ̀dà ẹ jẹ́ kí adókè lọ́hùn-ún ká bọ́ ìkéde àti ìpolongo ọjà.
2: kó rí yín ti ẹ̀ sinmi.
1: mo fẹ́ lọ sinmi náà. tá a bá ti padà dé a ṣe ojú òpólẹ̀ fẹ́yìí tẹ̀ ń gbó wa lé láti bá wa dá sí i a ṣe wà níkàn ní facebook west radio 893 fm fan page ẹ má yí kó o à ń bọ̀ ẹ kú kalẹ̀.
0: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongon Lewa.
3: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
4: Oh, wow. Yes, please.
3: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
4: Wow, that's amazing.
3: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
4: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
3: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry, our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable, please.
6: You better switch to One Data Internet Service.
5: One Data?
6: Yes,
5: One Data.
6: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
7: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jayola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
8: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs, èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
9: Ẹpẹ́ CBN sórí 0817-665-7060, SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
10: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ máa bọ̀ o.
11: ti wa gbe ti yin laruge
12: owo owo gajara lo
11: come for your jingle
12: and advertisement
11: at West Radio 89.3 FM
12: unegelege ati lajo lajo
11: ile ise nla nla ati kekeke
12: eyin ile ijosin patapata
11: e ma bo
12: e wa gbe wo
11: e je wo
12: e jo wo
11: e to wo jo
12: o gani master
11: ile tun du se na
12: e ma se tabi sugba o
11: e ma bo wa sile ise wa
12: ganga la wa lege titi
11: ile fufu pelu awo bulu
12: west broadcasting out
11: ni alaafin avenue
12: oluyole estate ibadan
11: ojo state nigeria
12: elu elu
11: 07066165053
12: tabi
11: 08035093394
12: west radio 89.3 FM
11: Olorun gbọ gbogbo te fe oju kan lo wa
13: dandala judu ilu adumagbe dandala judu ilu adumagbe.

0: Dear Shiwambe, Pelua, West Radio 89.3 FM. Eto agbeya wo iroyin agbe magbe se nte waju bi ati kawe dai eyi lo lanfa ni o lati bi gbo ikede ati ipolongo oja yin wa sori eto e ka fi ti wa ka fi gbe ti yin laruge e je ka se oju opole 0916 893 1000. Hello, e ti wole ko ojumo o. Hello,
1: hello,
0: hello, e ka ro sa.
1: Sanwo-Olu Adeyi Amorogunko ti lati bẹ̀rẹ̀ pátá.
0: Ẹ ṣe o.
1: Alálàyé ojú ni King.
2: Ẹ káàárọ̀ sọ, àmì sọ.
0: Àmì o.
2: Àtẹ̀yìn náà sọ.
1: Ìjẹ́ sọ́ọ̀sì ìtọ́fẹ́ yọ lórí ọ̀rọ̀ nọ́ní next year. Ṣé tọ́ máa ti yọ tí mítà bá tí iná bá bàjẹ́ ládùúgbò tí kí lorúkọ ẹ̀ tán tó bàbá ní fọ́ọ̀tì tí àwa aráàlú ń dáwó fúnra wa ṣe ṣèjọba alába wa ṣe.
2: Mr. Stephen wa ṣe engineer wa bi amẹni kẹtọ ọba yẹn ṣe sa.
1: Ládùúgbò wa ló bọ̀ ọ̀nà tí mo ti ń sọ̀rọ̀. Transformer ẹlẹ́ẹ̀kẹrin rèé tí wọ́n gé ní last week ago. Aláàdúgbò ló ń san tàdúgbò mi ní Fatima 780,000 la dá ládùúgbò fúnra wa tá fi ń sọ̀rọ̀ kébù padà.
0: Ṣé pápápá ẹ dákun àwọn èèyàn pọ̀?
1: Ẹjọ́ ṣe ẹjọ́ ojú òní sí wa. Ìjọba tó fẹ́ yọ sọ́bsidì ṣé wọ́n máa bá wa máa ṣọ́ transformer nígbà tí wọ́n máa ń gé transformer kiri ojú òde tí wà ẹ̀ máa dé tó bọ̀.
0: Ẹ ṣeun 0916 893 1000 tàbí 0915 3334 893. Hello, ẹ ti wọlé o.
3: Ẹ
0: káàárọ̀ sà o.
3: Ẹ
0: ṣá o kọ yín ìṣẹ́jú kan.
3: Wúrà ti rí ọ̀lẹ́ ní báyìí.
0: Ẹ ṣeun.
3: Ǹjẹ́ mo fẹ́ bí bàbá wa sán wà bẹ́ẹ̀? Ṣé àwọn ọmọ lára àwọn ọmọ orílẹ̀-èdè láwọn tó wà ní kò lọ́gbọ̀n tó ń ṣìjọba orílẹ̀-èdè wa lórí ṣá?
2: Ọmọ ìlú ni wọ́n sà.
3: Irú ọmọ wo ni wọ́n jẹ́? Ọmọ ọkọ ni àbọ̀mọ́ àlè.
2: Ọmọ ọkọ ni sà.
3: Mo fẹ́ mo dẹ̀ fi gbèrè lọ́wọ́ yín náà pé ṣé gúrúpù ilé báyìí tẹ̀ jẹ́ tẹ̀ pẹ́ kí o tẹ̀síwájú wà fún orílẹ̀-èdè ṣé ẹ ní ìpéjọpọ̀ kankan?
2: Wọ́n ní ṣùgbọ́n kì í ṣe dandan mi ò bá wọn ṣe sà. Wọ́n ní sẹ̀ ṣùgbọ́n kì í ṣe dandan kéèyàn jẹ́ ọmọ ẹgbẹ́ mi ò bá wọn ṣe. Kì í ṣe dandan ni kéèyàn jẹ́ ọmọ ẹgbẹ́ fún ìdí èyí mi ò lè bá wọn ṣe ń tèmi sà.
3: Ohun tó ṣẹlẹ̀ ni pé irú àwọn tó ń fẹ́ kóra wọn jọ yẹn ohun tó dáa ni wọ́n fẹ́ ṣe. Bọ̀ sí pinnu méjì ni kí àwọn tó ń yàn nànà báyìí kí wọ́n fún wọn. Ìpinnu méjì ni pé wọ́n gbìyànjú láti gba ààrẹ ìníyànjú níwọ̀n báyìí tó kò ṣe dé. Ìwà ẹ̀kọ́ ọmọ orílẹ̀-èdè làwọn náà.
0: Ó dà.
3: Wọ́n fẹ́ tẹ̀síwájú tí wọ́n bá ń fẹ́ tẹ̀síwájú orílẹ̀-èdè tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ aráàlú.
0: Ẹ ṣeun.
2: Ààrẹ ń dọ́ba ṣe ń sọ ìsà. Ààrẹ ń dọ̀gọ́ta ń sọ.
3: Tí ò bá dẹ̀ ti tẹ̀lé kọ́ wọn ní ìpínlẹ̀ Kínú kejì ẹ̀ náà kọ́ amúlò wọ́n ṣe ń di tó ń ba lọ. Ìkọ́ máa ṣe ìpinnu tiwọn ìpéjọpọ̀ tiwọn tí wọn ò jẹ́ kó di mímọ̀ fún gbogbo fún ààrẹ.
0: Níwọ̀n
3: ìgbà kan ti gbìyànjú láti ṣèlẹ́yìn fún ìtẹ̀síwájú.
0: Ẹ ṣeun.
3: Bó dẹ̀ jẹ́ ọdún méjì. So nígbà tí wọ́n bá ti rí pé kò ní kọ́ wá pé wọ́n wá jẹ́ kí ìpinnu tiwọn yẹn kó máa kọ́ lè
0: jù. Ọ̀dà ó ti yé wa, ó ti yé wa. Ẹ ṣeun. Hello, ẹ jẹ́ a máa ṣe ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ dákun. Hello, ẹ yẹ sàí káàárọ̀.
4: Lọ́la máa ṣe fún àwọn olólùfẹ́ West Radio.
0: Ẹ dákun ìró tó káwọn èèyàn lè pe wọlé
4: ká. Olóyè sọ ní.
2: Bàbá o.
4: Ẹ kí takuntakun jàre. Ọlọ́run máa gbà fún yín. Aráyé ò ní rí yín mú o. Ẹ̀jẹ̀nsìkà o. Champlain.
0: Yes sir.
4: Ẹkùnrẹ́.
0: Yes.
4: Ẹkùnrẹ́ ẹkùnrẹ́. Olóyè sọ ní.
2: Sir.
4: Iyàn kan jà mí lẹ́nu.
2: Okay.
4: Bí àwọn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ṣì ṣe nígbàgbọ́ oníjọba yìí. Ìjọba tó jẹ́ pé parọ́ fún wa IPNF ti ṣiṣẹ́.
2: Democracy ni
4: sir. Wọ́n sọ fídíò pé ẹ̀wọ̀n kò jáde. Ṣé scam kọ́ yẹn ni olóyè kan ní? Ẹ dá mi lónìí.
2: Gbogbo àlè ronú síbì kan náà sá.
4: Kò yé mi o. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ sọ̀rọ̀ pa portfolio investment lẹ́ǹkan yẹn.
2: Bẹ́ẹ̀ni.
4: Ẹ ti máa rí síjọba yìí àwọn olówó nìkan ló wà fún. Ṣé máa fẹ́ yáwó báàkì lórí tẹ̀?
2: Yàpò owó ní sá o.
4: So nígbà tó fẹ́ bond àbí kí ẹ náà ń tà.
2: Treasury bill àti bond.
4: Tálíkà lè rà ẹ sọ fún mi sọ ní. Àwọn àfihàn tí mo fẹ́ sọ ní ṣe
5: Àwọn kan wọn ni pé ṣe pàtàkì fún wa láàrin àwùjọ wa.
1: Ọlọ́run ba yóò mú Adélé ẹ̀ lórí.
0: Amí o.
1: Ẹ ṣeun.
0: Wọ́n tọ́jọ́ mẹ́ta tàà tẹ̀ ti gbóhùn ẹni tó máa ń pè pé bọ̀dá mi.
2: Bọ̀dá mi.
0: Àdúpẹ́. Hello.
1: Ẹ̀kọ́lẹ̀ ẹ̀rọ ẹ̀kú ìṣòro.
0: Yes, sir. Ẹ káàárọ̀, sir.
1: Adé láti Ìbàdàn.
0: Ẹ ṣe gan, sir. Ẹ dákun ẹ tún wà pẹ̀ ojú òpó
2: ohun
0: bákan ẹjọ́ ẹ tún wà pẹ̀
2: ẹjọ́ sẹ́ẹ̀
0: ká lè gbọ́ yín dáadáa 0916893 1000 gẹ́gẹ́ àti ìrètí àwọn ìpè tó kù ẹ lè darapọ̀ wá náà ní ojú òpó Facebook West Radio 893 FM fan page ẹyin eléyìí tí mínísítà kan sọ wípé rìfọ́ọ̀mù wípé ó ń pawó wọlé lápò ìjọba ó ń ṣe àfikún owó tó ń wọlé ṣùgbọ́n ó sì ń jẹ́ kí ìnira kó mọ le sí àti ìpínlẹ̀ Anambra lórí ọ̀rọ̀ ẹ̀sùn lẹ́yìn tí ó níṣe pẹ̀lú ti òbí lórí owó tọ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ohunkóhun tí ìjọba bá ṣe tó jẹ́ wípé ó ń mú ìnira bá àwọn ọmọ ìlú ni ṣe ń bọ́ mi ìyẹn kì í ṣe rìfọ́ọ̀mù wọ́n dì fọ́ọ̀mù ìlú nìyẹn. Wọ́n sọ aráàlú di onípèníjà di aláàbò ara torí iṣẹ́ ìjọba ni láti rí wípé bí ìgbà yí gbádùn àwọn ọmọ ìlú ṣe máa lọ sókè kì í ṣọ̀rọ̀ wípé a fẹ́ pawó iṣẹ́ ìjọba kọ́ ni ìjọba ṣe business. Ìjọba ń dẹ ìlú lọ́rùn ni.
0: Ó ti wá di pawó wọlé
2: báyìí. Mo lè sọ fún yín ọ̀nà tó ń gbà pawó wọlé ti lọ rẹ́kẹrẹ́kẹ́. Bọ́lẹ̀ ṣe pọ̀ tó náà ṣe fíngun máa mọ̀ ọ̀dọ̀ tó iṣẹ́ ìjọba kan yẹn ìdákejì ẹ̀ iṣẹ́ ìjọba. Òun lè fà á débé macroeconomics là ń gbọ́ owó ti wọlé ṣùgbọ́n lẹ́vù micro láàrin èmi àti yín ẹnu gbẹ.
0: Ok òbí.
2: Tí ọ̀rọ̀ òbí àfọwọ́ fà lélẹ̀ nínú ìwòye tèmi mi ò ṣẹ̀ṣẹ̀ mọ oríyìn tí Peter òbí jẹ́ mo ti mọ̀ sí pẹ́. Ọ̀rọ̀ Peter òbí dàbí ọ̀rọ̀.
0: Ẹja gbẹ́pẹ̀ ẹdákun. Hello. Ojú òpó ni ẹ lè lo 0916893 1000. Hello, sir.
1: Hello.
0: Yes, sir.
1: Aba Sapili ẹ káàárọ̀
0: sir.
1: Olúmi ló sọ̀rọ̀.
0: Yes, yes, sir.
1: Olóyè sọ ni.
2: Mr. Olúmi ẹ kó jẹ́ mẹ́ta, sir.
1: Ẹ̀rọ̀fà ẹ kú Nàìjíríà o.
2: Nàìjíríà kú ara ẹ̀ sà.
1: Ẹ̀rọ̀fà ẹ kúṣẹ́.
2: Yes, sir.
1: Ẹ kú ara sínú látàrọ̀ sà.
2: Yes, sir.
1: Mo ní kí ni mi o.
2: Ẹ ṣe bàbá.
1: Nàìjíríà. Ó tún jọ mẹ́ta tí mo ní kí ni mi pé ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣe gan sa. Ẹ máa bọ́ ọ̀rọ̀ yín bọ̀ lórí.
2: Ọ̀rọ̀ Peter Obi àfọwọ́ fà lélẹ̀. Torí nínú ìwòye tèmi kò sí nǹkan tí ọ̀gbẹ́ ni ẹ fi ju gómìnà mi lọ ní Nàìjíríà. Àwọn tó tiẹ̀ jùlọ ló pọ̀ jù pẹ̀lú ìkọ́ta ṣe fúlùú. Àwọn tó ṣe dáadáa jùlọ ló pọ̀ jù. Ṣẹ́rí kí n tàgbè ní social media yẹn ẹni tí ò bá yé dáadáa àárọ̀ olùwáyà ń bẹ̀. Olúfàtà nǹkan ṣe bẹ̀ṣẹ̀ ní pariwo kì í gbà yẹn bí àfikún fi kìíní ṣe minister for defence Christopher Musa. Mo dẹ̀ sọ títí títí bí ọ̀gbẹ́ni yẹn o fílíọ̀ hàn ni. Nígbà tí mo sọ nígbà yẹn bá mi jà kò sí nǹkan gbógun tì mí ó ti yé wọn dáadáa sí bẹ̀rẹ̀ pé 12 lásán ni. Bẹ́ẹ̀ni ẹni Peter Obi jẹ́. Ìṣẹ̀lẹ̀ ẹnu dẹ̀ pọ̀ jánu bí ejò ni. Òun ń sọ lọ́jọ́ sí pé bàtò òun kúrò ń jọba o pé òun ò fi gbèsè kọ́bọ̀ kan sílẹ̀ pé kódà òun fowó sílẹ̀ nínú àkùnrin ilé òun fowó sílẹ̀ ìjọba ìpínlẹ̀ Anambra wọn sọ lọ́jọ́ sí bẹ̀rẹ̀ ni nǹkan tó ń sọ o nǹkan tó ń sọ yẹn kò sóòótọ́ ńbẹ o ló bá tún sọ sí ẹ pé òun mọ́kàn tó ń sọ pé tọ́mọdé lè fi ẹ̀rí léde wípé òun fi gbèsè lẹ̀ lóòótọ́ o pé òun máa ní òun jẹ ààrẹ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá sọ sílẹ̀ pé ó jẹ iye báyìí. Kìsẹ́pọ̀dé lè jẹ́ ìdára sọ̀rọ̀ pé ó yá oyè báyìí lọ́wọ́ báńkì tí ò rẹ̀ san kó tó di pé ó lọ tán. Ìgbà tó máa dáhùn padà ó ní pé òun jẹ́ owó oṣù kan tó lọ. Òun ò ṣiṣẹ́ lówó òun ò ṣe bá wọn. Ìkọ́ta à ń sọ kan yẹn o báńkì là ń sọ. Ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe filenge ìrọ̀ni. Ìjọba bá gbé jáde lánàá láàárọ̀ àná lórí Twitter page Anambra State Government gan ni bí jáde sí. Wọ́n ní nígbà tó ń lọ wọ́n ló jẹ́rìí $47 million pẹ̀lú èlé orí ẹ̀kan kan tó lọ síbi $100 million ó jẹ $46 million pẹ̀lú èlé láti 2014 tó ti lọ pé ó ti wá di $127 million bí ìjọba ìpínlẹ̀ Ọlọ́run báyìí. Pé lábẹ́lẹ́ náà ó jẹ̀bi sí náírà rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ tẹ́wé pẹ̀lú èlé orí ẹ̀ náà ó ti wá fò sókè gidi gidi gidi gidi nba ti mo le jeri won ki ngo nba ti bayo nanu ga ma soro jade ogbe ni wo lo so o bi tan fi le fi eri si ta lo to be o se da be o jebi si be o ma lo ni dije mo ya bo ta ba so bo dije mo.
0: Okay, hello.
5: Hello, Karo.
0: E Karo sir.
5: Oye to mo so lati Jericho.
0: E seun.
5: So ni o ji ipanana ni won ni ko si nkan to nse bi ibomi igba ti gba pe ba n dutu ti programu pipe ki ile to ni to ba ni ko so ipa ti mo to se fun exam by the end of the to ba soro pe ile ri o ni ti risi to ma mu da ni nbe honestly I need the feeling o ba mo reti ni bo but that's just it.
0: Isoro eya
5: so emi o ri any special quality pe you understand. Se n gbogbo ẹ dọkun ẹ gbogbo àwọn sunday papa ti ẹni tó jẹ ìṣìbí tó jẹ pé best ní ṣèyí mákèlé ó kàn bìí fún yí pé kò gbé structure tó fún ìdí lọwọ irú àti ìbẹrù fún ìyẹn tí ó fẹ́ ṣe ìmọ̀ jẹ́ sí ìtì kò tábà kọ̀ǹpé ara wọn sí ra wọn lọ́tún ló sì ní ìsìn afẹ́kọ̀ọ́ bàbá wa tinubu wípé aship ní pọ̀ jù tẹ bá tẹ àtìkù kò ka àtìkù. Did you know 4 years we not looking but that could have one only
2: sherry your baby can tell it about where she was you are right sir see ala zari about me like Miami yeah she business with my office any dialogue she any by she any
5: he's not about to run pay me to
2: do ala zari at what we are okay can you see business to my you wish any by she
5: also I'm not talking about where you are to my mom to come on so I'm not saying that she will teach me.
0: Okay.
5: Not in 1999. Not in 1999. No, they did not put it in. They did not put it in this thing in constitution. The parliament or Abiola, the Babangida, the Absalom, no. But the people they can't go through with that. They go more back. About some of them, that time. Have you ever seen somebody? I don't know what. Not to talk about your address. Who? I was from a higher address. Not your address. Kini se kosi be Jonathan eye ko to ri e na de tori yo Jonathan se mo o le se ele se ko ni mo ke ba so pe gentleman agreement to wa na ni wa that mo o yo baje je ko ba be si not I like not very I like better not very well but come on pa ni ni bi to nlo to nfo lati not lo si south e bi mo so ni ko fi ka ti ku ara te je ti odun merin a lo du mo te obi te so ni je o go so ti pa o lo wo ni mo jori merin lo o de agreement o ba mi.
6: Ọ̀rọ̀ pé bóyá ẹnìkan lọ́dún mẹ́rin ẹnìkan lọ́dún mẹ́jọ ọ̀nkọ́ ni tí ń ṣẹlẹ̀ ní ìṣe àwọn ọmọ Nàìjíríà ojú ti là kọjá pé kẹ́nìkan máa fi búrẹ́dì kò wá lómi ọbẹ̀ eléyìí bàbá tí ń bẹ́ẹ̀ pọ́lísì rẹ̀ ìyá ní fi ń jẹ ọmọ Nàìjíríà tó ti yé ẹja máa lé wọn ọdún mẹ́rin mẹ́rin ni wọ́n ti lọ́dún mẹ́rin lé tí ò ṣe yí ká lè kú òun bẹ́ẹ̀ ká tún tó ní ìṣẹ́fẹ́ ọdún mẹ́rin tó náà bá tún ṣe dáadáa ká tún lè kú òun bẹ́ẹ̀
2: tí
6: ó bá yá rẹ̀ tí ó bọ̀ bẹ́ẹ̀ tí ó ṣe dáadáa
2: tó ti yé.
0: Pé ká má fi ti yé pé ká tó
2: kókún nǹkan kan ṣe
0: ìṣẹ́jú kan lè rí a fẹ́ ta wọn torí
2: facebook. Kókó ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ni
0: ìwé sì pọ̀ ọjọ́ ti lọ.
2: Ọ̀rọ̀ tí mi fẹ́ sọ aláwọ̀kọ́ ni pé at any time Nigeria taba ni pe apa abikan ati fe mu are ati yinbon mara wa lese kan niyan tori opolo o sodo sibi kan ko sibi ti opolo o ti le wa ko sibi ti la kayo ti le wa e ki ru won bota emi o believe ni zoni e ki ru won jade
0: okay
2: dabaja so ti e tabi do so ti e e to ba da ju fun wa nbe life e ngba ti buari lo mo ka ti na buari mo le fe mo ka ti na ropo buari tinubu omo eko ni boyo sun ni ibi to ba je nu eji mo le fi omo osun abo mi koro opo iyen ko lejo mo fe soro kan e ki sare ka kini yi 1999 wo 2007 odun mejo ni yen south abi 2007 wo 2009 odun meji north o je 82
0: yen
2: 9 ye wo 15 Jonathan odun mefa senka o odi 14 2 Miss South. Buhari se odun mejo. Odi 14-10. Tinubu ti se odun mejo.
0: Odun merin
2: ja ma bi ni Allah ja ribi. Odun merin o je 18-10. 18-10. Ada se so oro north south.
0: Láti
2: 1999, 18-10 la ń gbá lọ́wọ́ lọ́wọ́ yìí. Àwọn ó ti lo 18 ní South.
0: Okay.
2: O lo 10 ní North. Àlẹ́ sọ̀rọ̀ kó bọ́ síbi kọ̀ọ̀kan. Ìyẹn ṣe factor. O lè lọ sí North, o lè lọ sí South. Tí ìkọ̀wà tó jẹ́ North South, ẹjọ́ lọ síbẹ̀.
0: A padà sórí
2: ẹ̀yìn láàkáyè tínú ẹ̀dẹ́ ẹ̀dá.
0: A padà sórí àkórí lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tó ló dàbí pé àwọn èèyàn ní stress nínú ẹ̀wọ̀n fẹ́ dá
2: sí.
0: Ọjọ́ ti wá lọ. Adékunlé Ejo iseju
7: ko omo baba sha please
0: yes sir
7: e dakun kini un ta la fe ani eni ti o tu wa lara ti o pe alokan bale eleyi to fe fodun meri re fe te yi ti la ri koko la ri
0: oda
7: eshi ni ra ti soju o ma ha lo
0: eshi o eh a pada sori akori bi pe zoni lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ó dà pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ètò ìṣì ń wọlé sí. Adéhùnmí Kassim Adékas láti agbègbè inú garage wọ́n kàn sí wa o ní ojú òpó Facebook iléeṣẹ́ wa West Radio 893 FM fanpage Adéronke Akórede Ọládélé wọ́n ṣàlàyé wọ́n ní kí lọ́dẹ́ tí ìjọba ò lè máa ta epo rọ̀bì fún Dangote lówó tó rọjú àtẹ́lẹ̀ tí ó rọrùn fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wípé kán máa fi kún owó oṣù ó túmọ̀ sí pé owó àwọn nǹkan tá a fowó oṣù ọ̀hún rà wípé òun náà yóò padà gbẹnu sókè sí o. Wípé torí bí àwọn tán tajà gan tá a bá fi lè gbọ́ wípé wọ́n ti fi kówó oṣù àwọn náà ó fi kún owó ọjà tí wọ́n ní o tó fi lórí àwọn onímọ́tò wípé bákan náà ni lọ́mọ yóò ṣe sórí o. Wípé ká bá dẹ̀ wò ó wípé àwọn èèyàn mélòó ní gbowó oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ìnira yìí pé ó tún ti dé orí ìlera àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wípé tá a bá wo àwọn tó ń pawó wọlé lábẹ́lé kéékèèké àwọn tó jẹ́ pé owó kéékèèké náà ń gbà wọ́n lówó lọ́wọ́ gan ju àwọn tó jẹ́ pé owó oṣù wọn ó ní kìmí bíi ti Stephen Igi gan wípé wọ́n tún lówó jù wọ́n lọ lásìkò tá a wà ní o. Lóògùn kan ti bẹ lórílẹ̀-èdè yìí wípé ló jẹ́ pé ó dá lórí àwọn aráàlú. Bákan náà láàrin ti Damilọ́lá Akinade jẹ́ pé wọ́n lórí ọ̀fẹ́ àti kàn sí wa náà níkànnì Facebook West Radio 893 FM fan page. Wọ́n ní pé bí àwọn gómìnà lè tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá ṣọ́ra wípé ó ṣeé ṣe o kò jẹ́ pé they will hand up wọ́n padà wá jẹ́ kí Wike kó wá lágbára ju gbogbo wọn lọ. Bákan náà Sulaiman Sheriff o wọ́n kàn sí wa o wọ́n ní kí wa kó ojúmọ́ wọ́n sọ̀rọ̀ nípé pabaríka sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o nígbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìlọ jẹ́ pé wọ́n ti fi mọ́tò wọn lẹ̀ báyìí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ọkọ̀ ní títí o látàrí owó epo tó gbẹnu sókè pé àwọn ó gbàmọ̀ràn sí ìjọba àpapọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti wá ojútùú sí ọ̀rọ̀ yìí kí ara kó lè dẹ tó lórí tẹlẹmù. Ọmọ Adé Adékúnlé arí àtẹ̀jíṣẹ́ yín nìkan ní Facebook bẹ́ẹ̀ náà làwọn èèyàn mọ̀ ń pè ó wípé tá a bá ní ká wò ó yàtọ̀ sí pé owó ń wọlé lábẹ́lé tó dẹ̀ pọ̀ lápò ìjọba látàrí pé wọ́n yọ owó ìrànwọ́ orí epo àti owó orí gan lè tó jẹ́ kó tún láǹfààní àti gbélé. Bákan náà ẹni gbèsè mọ̀ ń pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé títa ríro ó mọ̀ ń láǹfààní àti pọ̀ sí o. Tolúwa Làṣẹ Adétọ́lá àwọn náà kàn sí wa wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé wọn ò lè gbé mọ́tò lọ́bi iṣẹ́ mọ́ látàrí owó epo pé bákan náà ni àwọn okòwò náà nínú ilé gbogbo ẹ̀ náà ló mọ̀ ń rákòrò tó jẹ́ pé gbogbo ìmọ̀ lójútùú lásìkò tá a wà yìí o. Ọlọ́run ó ṣàánú wa. Sulaiman Sheriff tó padà wá lójú òpó Facebook West Radio 893 FM fan page o wọ́n sọ̀rọ̀ wípé iṣẹ́ rí gbogbo eléyìí tó jẹ́ pé ó léwu nínú rẹ̀ ó ní bó ṣe jẹ́ pé àdé control lórí ọjà wa o wípé kí Ọlọ́run bá kó ṣàánú wa ní apá ibẹ̀. Ẹ wò ó a padà wá láago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n Ọ̀gbẹ́ni Ọlálékan sanni mo ti bá yín dágbére ti kí ara lé Ọlọ́run ṣàánú wa. Títí aago mẹ́wàá tá a padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n orílẹ̀-èdè Nàìjíríà náà láàmú wá o ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa àníró gbé sọnù bí òṣì bí ọmọ o. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Bàṣà Plain MC Nudus ló ń dáwé pé ẹ kú iṣẹ́ ìbànújẹ́ òní dé bá wa o.
8: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kàǹdà gbọ́mọdẹ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní balòbájú nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.
9: FM, your preferred wholesome radio.
10: Gugawuni bukwaye dadari kiri tiwon pa yi. West Radio.

omi ba balẹ̀ omi a nípa òjò balẹ̀ tá ṣe àṣìá ẹ ti mọ̀ pé òrí òní balẹ̀ kó má rí nǹkan yé ẹ káàbọ̀ sórí àkọ́tọ̀ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n nìkan ní west radio 89.3 FM. ìkànnì kànga agbọ́nmágbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye bí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn. àtúntì dé láàárọ̀ tòní ìdé tá a wá dé sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n yìí ìran àdó ò gbọ́dọ̀ fọ́rọ́gí ní oko òǹbẹ̀ ò gbọ́dọ̀ rọ́gí ajá o. ẹ kúlẹ̀ kú ojúmọ́ ní dùrùmàwúsẹ̀. mo kíyìn nílé alára o ẹ̀dẹ̀ kúlẹ̀ nílé ajérò ẹ tún kúlẹ̀ kú ojúmọ́ nílé ọwárọ̀ ọ̀gbọ́n àga àmọ̀ta èdè ṣe dáadáa ńlá báyìí o.

0: ẹ̀yin gbẹ́tọ̀ ètò ìjọ́kọ̀ ọ̀jọ̀gbọ́n fúgbà àkọ́kọ́ lórí ètò yìí. A máa ń lọ káàkiri ọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ láyìíká, ọ̀rọ̀ ní gbogbo àwọn agbègbè wa. A ní àwọn nǹkan tó yẹ ká gbọ́, àwọn nǹkan tó yẹ ká mọ̀, ká lára wa lọ́yẹ, ká sọ̀rọ̀ kó yéra wa. Orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ni ẹ máa wá bọ̀. Ẹ ti mọ̀ pé iṣẹ́ ẹyẹ agbe ni kó dáró, iṣẹ́ ẹyẹ àlùkò ni kó pòsùn, iṣẹ́ ẹyẹ lékelèké ni kó kẹfun. Iṣẹ́ tiwa nìkan ni West Radio pàápàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ó ní ká sọ̀rọ̀ ká yọkùn mú òkú ọ̀rọ̀, ká lọ káàkiri nítorí tiyín, nítorí ìgbáládùn yín. Kẹ́ lè gbọ́, kẹ́ lè mọ̀ ibi orílẹ̀-èdè wa dé dúró. Kẹ́ lè gbọ́, kẹ́ lè mọ̀ ibi ètò ààbò wa wà. Kẹ́ lè gbọ́, kẹ́ lè mọ̀ ibi ọ̀rọ̀ ajé wa gan wà gan. Eléyìí tó jẹ́ pé ó kọjá dátà táwọn kan mọ sọ fún wa, àwọn statistics. A tún jọ ṣe láàárọ̀ tòní. Ọ̀jọ̀gbọ́n Wálé ẹgbẹ́ Wùmí bàbá wọn ní ṣe ń bẹ pẹ̀lú mi lórí òtò. Ẹ bá ń kí ọmọ Nàìjíríà kó ojúmọ́ bàbá wọn ní ṣe.
1: O ṣe MC Nodus, mo kí ẹ kúṣẹ́.
0: Ẹ ṣeun.
1: Àtàárọ̀ mo ti ń gbóhùn ẹ.
0: Ọlágbára.
1: Ohun yẹn ò ní há.
0: Àmì.
1: So, orúkọ tèmi ni Ambassador Wálé ẹgbẹ́ Wùmí, tí gbogbo yẹn mọ̀ sí bàbá wọn nation. Mo ti kalẹ̀ sórí ètò, ṣùgbọ́n MC Nodus, jẹ́ kí n yá nǹkan kan lò lọ́dọ̀ ẹ.
0: Ẹ ṣeun.
1: Ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ tí kò sì fẹ́ dá a tó ní agbègbè Àpáta. Àwọn ọlọ́kadà tó ní Márúwá tí wọn kì í ní sùúrù láti rí wípé oúnjẹ òjọ́ wọn tí wọ́n ń jẹ kí wọ́n fi sùúrù jẹ́. Torí pé nílé ayé èèyàn ò gbọ́dọ̀ kanjú lábẹ́ gbóná. Béèyàn bá ti kanjú lábẹ́ gbóná,
0: yóò bóyàn
1: lára. Yóò ò ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi tó mi létí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ní accident ń bẹ̀ yẹn. Jàǹbá pé kí Márúwá kó gbé wọn wánu tàbí kọ́kadà ó gbé wọn wánu, ó ti pọ̀ jù ń bẹ̀. Pàápàá nítòsí Amadíà, ó jẹ́ nǹkan tó báyàn ní ọkàn jẹ́. Nítorí pé èyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Ẹjọ́ ẹ̀yẹn ó ní Márúwá, ẹ̀yin ọlọ́kadà, ẹjọ́ ẹjẹ́ kájọ sọ ṣe o. Ẹ̀mí ò láàrọ̀, ẹ̀mí ò láàrọ̀, ẹjọ́ nítorí Ọlọ́run ẹjẹ́ ká sọ sọ ní agbègbè Àpáta Káàbàtà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́gàlọ́gà ń bẹ̀, tẹ́ ẹ já ṣáájú wọn, ẹ máa fún wọn ní ìkìlọ̀ yìí kó tó di pé wọ́n gbé ọ̀kadà wọn tàbí Márúwá sọ́nà. Tá a bá tún wá fẹ́ fi sí i, màá fi àsìkò yìí kí Commissioner of Police kí wọ́n jọ agbègbè yẹn, kí wọ́n bá wa da àwọn agbófinró síbẹ̀. Àwọn agbófinró yẹn kan bá wa mójútó ọ̀nà ọbẹ̀ yẹn dáadáa, torí ṣe mọ̀ pé àwọn ọmọ iléèwé ti wọlé. Kò sì ní lọ dá káwọn ọmọ yìí, kí àwọn òbí wọn, kí wọ́n máa sáré kiri làbìlàka, ọ̀tọ̀ ni kí wọ́n sáré owó iléèwé, aṣọ iléèwé, oúnjẹ tí wọ́n jẹ, bàtà tí wọ́n wọ̀, gbogbo nǹkan bámbámbá ń lọ. Ká tún wá sọ wípé ọ̀rọ̀ hospital ni ọ̀rọ̀ tó wá kàn. Kámọ́rì, ẹ̀yin ọlọ́kadà, ẹjọ́ ìṣọ́ra ṣe. Ẹjọ́ Commissioner of Police, ẹjọ́ amọ̀pẹ́ ń ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá wa mójútó àwọn, ẹ bá wa da àwọn agbófinró síbẹ̀ yẹn. Ẹ̀yin àjọ Otman náà ńkọ́. Gbogbo yín ni amúnimọ̀dà pátápátá, FRCN, gbogbo wọn pátápátá, gbogbo yín la képè sí agbègbè yẹn. Ojú òní tì yín,
0: o
1: sì jẹ́ nìyẹn.
0: Bàbá One Nation, adé orí yín gan, ó jọ ti
1: bọ́ọ̀sì. Ṣé oye, ṣé o pé ó yọ náà Adégòkè? Kò tíì sí bí
0: mi. Ọlọ́run, ó yà fẹ́ẹ̀ parí
1: lífù rẹ̀. Ó fẹ́ẹ̀ parí lífù kó a máa kìí mi.
0: Kó tètè kìí mi.
1: Tó bá tètè dé, yóò máa kìí mi. Yóò máa kìí mi ní mẹ́sàn-án mẹ́wàá. Adé orí ọ̀kẹ́. Kò jẹ́ tọ́yẹ́kẹ́yẹ́.

0: ẹ̀yìn rẹ̀ dẹ̀ sókè kò mọ̀ ọ̀rọ̀ kanlákanlá ẹ̀yìn sókè kò mọ̀ ọ̀rọ̀ lákanlákọ. Ẹ lè dalapọ̀ mọ́ wa nìkan ní Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Alálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ àlejò a kọ́ wo àwọn ibi tó yẹ ká wò a sáré wo àwọn ibi tó yẹ ká wọ̀ èmi àti bàbá wọn lè ṣàjọ máa láǹfààní àti takúrọsọ wo àwọn ọ̀rọ̀ lè tó kan gbogbo wa pàápàá ibi tí a fàdàgbà ètò rọ̀ sí lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ lórí sóní ń pé ṣé ká máa gbé ètò ààrẹ wípé ẹ sá òtù ó ti ṣe ọdún báyìí nọ́ọ̀tì ńlọ́kàn àbí nọ́ọ̀tì ti ṣe jù àwa yóò bá ní ẹjá máa ṣe lọ ó tẹ́wa lọ́rùn kò tẹ́wa lọ́rùn ó ṣe dáa kò ṣe dáa ẹ̀yà tó wà ń bẹ̀ ní ẹjọ́ máa ṣe ẹ̀yà tó kàn ní ẹjọ́ ṣe a wọnú rẹ̀ padà lọ láìpẹ́ àlejò tá à ń retí láàárọ̀ òní látinú ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ ni ó ọ̀nàrẹ́bù ṣùràjùdín ọlápàdé okùnọlá tí gbogbo ayé mọ̀ sí ọmọ olóore ṣé ẹ gbàgbé ọmọ olóore jẹ́ olùdíje ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp tó jẹ́ pé ó díje sílé aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ láti ṣojú àwọn èèyàn ìjọba àbílẹ̀ ìdó ọmọ olóore ni ó jálejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí àjọ mọ takúrọsọ àjọ wo àwọn ètò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà àjọ wo ètò òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin ló láǹfààní àti pè wọlé dá sí ẹ béèrè lọ́wọ́ ọmọ olóore àwọn ìbéèrè tó bá ń tawọ́ tasẹ̀ nínú yín tó kọ gbogbo àwọn aláṣẹ àti apàṣẹ ń kàn nìyí bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ tó fi dórí ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan tó fi dórí igi wá wa níkànnì ayọ̀ emmanuel ojo olóòtú ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n nù tó tún fi dórí onímọ̀ ẹ̀rọ tá a jọ wà láàárọ̀ òní stephen igi stephen adeyemi igi àwọn yẹn wà mobile ló kọ gbogbo ọmọ kínyìn wípé ẹ kú ilé ẹ kú òjùmọ̀ èmi tọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain mc nodos ní orúkọ tèmi ọmọ àjà ní mẹlẹ́jọ́à ní mínípẹ̀tù àròdù amẹ́já gbooro lómi ìyẹn ìlú òpẹ̀tù ìjẹ̀ṣà sètè àbíjú elédè lèmi mo rábàláwọlé lédè fi búbọ́ra ṣèdè yorùbá mo pè dègbówó èdè lọ́wọ́ elédè fi rọ́mi lédè ní gbàgede gbàgede mo rọ́mi lédè mo ní kó bá rí déédéé mo jẹ lójákédé ẹnu mi pé gédé kó yàtọ̀ sédèkédè lórí ajẹdẹ màlẹmí ti felegede ṣoge pèdèpèdè táwọn apèdè fúgíráà bá pèdèpèdè ń tẹlé ìdí ẹnu ẹ fi pèdè ẹ wá pèrè ẹ fi tẹ́ẹ̀dì o kájọ láǹfààní àti mọ gbé àwọn ètò ń yẹ̀wò láàárọ̀ tòní àwọn ọ̀rọ̀ wọn kan gbogbo wa torí tá a bá ní kò kàn wá a padà wá kàn wá nígbà tá a lérò a gbọ́dọ̀ fi orílẹ̀-èdè nàìjíríà lé àwọn kan lọ́wọ́ ká sọ pé àwọn kan lolóṣèlú kí wá làwa àwa ni ẹni tó yẹ kán mọ ṣe bó ṣe wù wọ́n àbí ọ̀rọ̀ ìṣèlú ó yẹ kí ara kó mọ tú àwọn ènìyàn ní ìwé mímọ́ gan sọ olódodo bá ń bẹ nípò ara dẹ̀lú ara de onílé ara de àlejò gbogbo àwọn èèyàn mọ dọ́mùkútùmùkẹ́ àwọn èèyàn mọ gbádùn ìgbà kan ló jẹ́ pé béèyàn bá gba 10,000 naira tó bá mú 10,000 tó bá mú lọ sọ́jà nígbà kan wàárà wàárà wàárà wàárà tó jẹ́ pé ọ̀kadà gan ló fi dẹrù lọ lé ìsìn béèyàn mú 50,000 lọ́jà inú láìlọ́ báàgì náà ló gbé nǹkan rẹ̀ sí gbogbo ẹ̀ wá rí bákan owó mọ́tò owó epo oníkálukú wá ń tiraka làkàkà ìjọ wo lẹ ti rìn títí tẹ tiẹ̀ rí tówó jábọ̀
1: èèyàn díẹ̀ ló
2: jábọ̀
1: rówó títì
2: wọn ibi ọlọ́run lágbára díẹ̀ bó owó lè owó lè dé owó lè rówó kankan kó jábọ̀
0: èèlò lèèyàn kì í lọ́wọ́ tó fẹ́ pé kàn jábọ̀ nù rẹ̀
2: kamari
0: baba wọn lè ṣe ẹ já sáré wò ó pẹ̀lú bó ṣe rí haúsá ti ṣe ibo ṣe yorùbá ṣe kò fẹ́ ẹ yàtọ̀ síra wọn àbò yàtọ̀ ni bóyá èmi ni mi ì rí baba wọn lè ṣe ṣé níbi àwa dé yìí ká wá tún máa sọ pé ẹ̀yà kan ni kó ṣe ẹ̀yà kan la fẹ́ ẹ̀yà kan la fẹ́ ojú wo lẹ fi wò lọ́rọ̀ pé sóní lẹ́yàmẹ̀yà pínpín látorí ẹ̀yà kan sẹ́yà kan níbi orílẹ̀-èdè Nàìjíríà dé dúró yìí.
2: O ṣe mi ìbá ní ẹ̀yà sí ẹ̀yà mi ìbá ní ó da ṣùgbọ́n àwọn ìpèníjà ńláńlá là ń kojú nínú pé ẹ̀yà kan ṣe tàbí ẹnìkan ò ṣe. Ẹlẹ́yàmẹ̀yà ó dàbí ẹni pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti di pé ká mọ̀ wo ẹ̀yà mọ́ nítorí ká wò pé ẹjọ́ ta ni a lè lò. Ẹgbọ́ná nínú bíbélì kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ń fọ̀n bí ènìyàn. Ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ti lè fọ̀n bí ènìyàn ó fi hàn wípé kò sí tọ́lọ́run ò lè ṣe. Nígbà tí èèyàn bá tún wò fín tó tún wò dáadáa ẹ ó rí pé nínú gbogbo àwọn tí nígbà tí wọ́n fẹ́ jọba nílẹ̀ Ísírẹ́lì tí wọ́n ń pòǹgbẹ fún ọba ìgbà tí ò tí kan àkókò Saul tí ò tí wọ́n tí mú Saul déwájú Samuel wọ́n tí lè tọ́ka sí ẹnìkankan pé ní ọjọba àfìgbà tí wọ́n mú Saul débẹ̀. Ẹ wo Dáfídì ọmọ kékeré léńjeléńje ẹ wo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ wo bí wọ́n ṣe tò wọ́n lọ́tún lọ́sìn torí pé wọ́n dàgbà wọ́n ti dojú bọ́ wọ́n ti gbọ́n dáadáa tí wọ́n kọjá níwájú wòlíì Samuel síbẹ̀síbẹ̀ a ò yẹn nìkankan o àfọmọ tó wà nínú agijù tá ń pè ní Dáfídì.
0: A ní jókòó tí ó fi dé.
2: Ènìyàn Ọlọ́run lọ́run ló ní kí Samuel ta òróró sí lórí. Now ibi tí mò ń lọ mo dé yìí ṣé ẹ rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí a ti ń gbọ́n.
0: Ẹ bìlíìfù bẹ́ẹ̀ ṣá.
2: A ti ń gbọ́n ní ò ṣe rí pé ebi ní jẹ́ káwọ̀ gbọ́n wàhálà tí wọ́n dìrú orílẹ̀-èdè Nàìjíríà báyìí tí olóko ò lè roko tó lóde ò lè rodò mọ́ inú já gbọ́n. Lórílẹ̀-èdè Nàìjíríà yìí ṣé ti security tí kò tí àti ẹ̀ rí nǹkan kan kọ nípa rẹ̀ ni àbí oúnjẹ tó wọ́n àbí ohun ìkọ́lé tó ti fẹ̀gbẹ́ wọ́n gànà. Ìdí nìyí tí mo fi sọ pé a ti ń gbọ́n nítorí pé ni ebi bá ń pa tẹ́ntẹ́ ebi bá ń pa èèyàn yóò ṣàmọ̀ pé ebi ń pa òun àbí.
0: Ṣùgbọ́n ẹ̀yìn lẹ gbà pé a ti ń gbọ́n bàbá wọn nìṣan. Àwọn kan sì gbà pé ebi tó ń pa wá tẹ́yìn gbà pé ó jẹ́ agbọ́n yìí pé rìfọ́ọ̀mù tí ó jẹ́ kí nǹkan dáa ló fà á pé ebi ọlọ́jọ́ díẹ̀ ni.
2: Ebi ọlọ́jọ́ díẹ̀ láti ọdún mélòó ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ máa gbọ́ àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní PDP. Wọ́n ṣe fún ọdún 16 ni wọn ò ṣe dáadáa àbí bẹ́ẹ̀ kọ́. A fi gbogbo wọn kó jáde kúrò lórí àpèrè. Ẹgbẹ́ APC nísìn wọ́n ti ń lọ sí ìpele ọdún 12 àbí bẹ́ẹ̀ kọ́. A sì wá ń sọ wípé àwọn yẹn náà wọ́n sọ pé àwọn máa mú ìtura bórílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ rí i pé láyé Buhari ẹ̀yà iná ni ẹ̀yà Hausa ló kan o ẹ̀yà Hausa ló kan o Buhari ni o ṣé Buhari ṣé bàbá gbogbo wọn ń ka pariwo tá ń pariwo káàkiri tá a rò pé òun ni ó mú ìtura bórílẹ̀-èdè Nàìjíríà nítorí ìṣẹ̀lẹ̀ ìgbà tó ti ṣe kíná ń pè tó ti pàṣẹ rí tá a ti ríṣẹ́ rẹ̀ ní ayé ológun ìdí àgbọn Buhari ìdí àgbọn inú jẹ́ kí àwọn èèyàn máa wá pariwo ẹ̀ pé ẹ̀yà yìí ló kàn bá a bá wá mú Buhari tá a bá lò kò sí nǹkan kan tó burú jù ń bẹ̀ ẹ rí pé ó burú gan lórí pé ẹni sùúrù Nàìjíríà ó da tó fi lọ́dún mẹ́jọ tán. Àkókò ẹ lọ fọkànbalẹ̀ látún wà yìí a ti fọkànbalẹ̀ ọdún mẹ́ta àti díẹ̀ báyìí a ò tí ì rí ìjàsá pé nǹkan kan yóò ṣẹlẹ̀ kò sí sáìn kankan rárá pé ìtura ti bá orílẹ̀-èdè Nàìjíríà torí pé apá kan ló ń fì sí ó fì sí apá kan ju ibì kan lọ. Now tá a bá wá fẹ́ sọ̀rọ̀ káṣpà kò mú òkun ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ó tó gẹ ẹ̀yọ́ ọ̀rọ̀ ọ̀ta ló lè ṣe ni torí pé àwọn tó competent tá a bá tẹ̀ sọ pé ẹ̀yà gan ká tọ̀ sọ pé òkè ọ̀dà náà ká àgírí lórí ẹ̀yà tá a bá sọ pé orí ẹ̀yà la bá lọ àwọn kan sì wà lórílẹ̀ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ pàwọn káàárọ̀ òjíire là ń ṣèjọba lọ́wọ́ tá a wà lórí àpèrè à ń pòǹgbẹ pé aṣáfẹ́ ṣe ni o ẹja débẹ̀ o ẹja débẹ̀ o ẹja débẹ̀ o kí bàbá wa Tinubu tó gorí àpèrè. Now, ori apere ti won ti won gan gun si. E ri pe baba won Basanjo na ti se. Nigba kan ri. Ari bi won ti se. Ori apere ti baba wa Tinubu na wa gun le to wa bayi. Ah, gbogbo awa ta je le omo Yoruba gan. O su awa na so yi pe kini yi o ti fe di once upon a time fun wa.
1: Ma awon eyan ma ni nkan ti egbe kan ti fi odun 16 baje, eyin fe ka wa fi odun 12 pere tun se ko le balance ta ba fi ma lo odun 16 yen na yo ti rosun.
2: Ise egbon teyan ba fe se ijoba. O gbodo je enikan to ni determination. Ile wa ku ko le joye le baba oluwe now.
1: Beni.
2: E to understand nisin wa determine pe nkan yi mo fe se to mo pe le ro na omo ikunu lorun e wo tegbe oni laarin ojo 16 se bo megbe omo egbe APC ni abi oni laarin ojo 100 ojo 100 days to n ba ti debe gege bi minister for power oni to n ba ti debe oni ina o bere si tan dada awon eyan o bere si mo a bere si ni itura onise owo lere bi lo ina bo se ko lo gbogbo nkan do ma dun ati nri ajasare o fi han wi pe o ti determine lokan ara pe to n ba ti le de bi
1: iyen pe to ba je pe nkan te eyan fe se ko nira
2: okay ko nira mo man soro baba yi o da be ni pe mo n tenu mo baba o si bajo baba yen e wo osu kan pere ti are Buhari ba ti so pe ohun travel ohun o si nle o laarin osu kan yen e wo ise ti baba o si bajo man se awon yen gbogbo nko kan
1: sabi change
2: lai sha re o ka jade le are ngba yen ni o be a kan ri pe gbogbo nkan yen change abale arabere si tu awon eyan ko sa ki sha re o ki wa leni to ti wa lori apere to ti je odun merin to ti n pari lo yi ta ti iwari seri igbiyanju are Tinubu won ba ma kan sara si sugba awon to ko seyin nko won pe awon kan ni kaba awon kaba seri kini kan ma wa ninu eto ijoba won ni ta ba pa ha to ni ta ba ti le to eran ni di ni order gege bi are orilede Nigeria gbogbo awon ti an ba fi sori ipin ise kokan o ye ki won mo le wa jabo fun are
1: okay
2: lona to ki bo lo se nse bo ni tohun bo ni tibi da are na de godo ni awon eyan kan to je pe won mo wa ni ese kuku ti won mo fun are ni abo
1: ki biru re la nse
2: yi iru e la nse yi
1: ti won wa gbo ni
2: ti a e won gbo but bi alaigbo ni kini je bayi ona to fi je bi alaigbo re nitori pe ko derun nkan o da elo won te po nisin 1400 en to ba 30 elo kere ju ni 1400
1: ngba ton ni mo ma do le yen bi 180 abi nkan lo mo wa ko mo wo 200 naira ngba ton ni pe won ba gbe lo 200 a ma gbe wale o ti wa wo 1415
2: e se mo pe ile kan ninu awon ile ri tan se fun wa niyan se o ba yan ni okan je bi pe eya ti wa na si ni lo nsise yen awa o de fe ki ticket yen waste so ye nisin
1: okay.
2: Ticket yen ona ti o fi le waste ni pe ki are wo yi pada adu ata ngba ni pe ki are wa ki won mo bi won o se to ba to yo pada deran onidin ni ona ti are wo fi to ti ara o fi to mekunu wi nko owo gbo iyan fe e mo gbo nisin block lasan gan ta elo la nra ngba kan ta fe fi kole eru tin ba won to fe kole bayi pe 1000 naira leyo kan ti an ba lo ra ti an ba be awon ti an ba fe ba won se boya le re awon to je pe won le ba won se ni 700 800 ti won fi ba won yo
1: cement tan lo gan
2: cement ti won fe lo cement ti won 13500 so ti ye nisin eyo kan cement eyo kan e wa wo cement ti won o lo fun ka fe a fe le foundation le gan e wo cement ti won gbodo lo
1: to je pe ko se ti won tele gan topolopo ile mi mo nda wo
2: ti mo nda wo
1: isin bayi
2: ko ti e se so rivalries wa ebu awon tan wa nbe na tele wi pe rivalries wa o sise laye Jonathan
1: eni ba nbuyan iyen ko bon ko nkan to ton to ye ke niyan se niyan ti o se
2: ti o se
1: o de wa debe
2: o wa debe tan nigba to wa de agban niyan iwo gangan o wa le mu nkankan ti o je pe o le mu itura ba orile ba
1: won mo kunu
2: e lo bere yen ten tapanu ni isin se Nigeria da bayi se bo se ri ngba kan ri Jonathan ti won bu se so loko mi ngba na tan ye oruko e pada si oruko ta gboro mo so lori afefe se ko perform ju awon ti won se ijoba lewa lori lowo lowo bayi lo se ri otoro da pe keyan so tori pe awa ina ta n soro yi ta ja analyst na la pariwo bi are tinubu ba se dada awa ina la so sita bet ninu pe keyan se nkan keyan wa lori apere ki nkan ogorun wa nle ka ma ti le toka nkan ogun ninu ogorun e ri pe wahala ni se yan pa se pass mark ni yen so iyen lo n ba wa nu je bi pe o te tun wa je aye eya ti wa to ye pe ye ki gbogbo won ma so pe ah eya yoruba bi won ba fe ma lo ijoba lo kan ma lo lo lodun mejo yen kan lo lo ka fe ko nbe lodun mejo kan ma so pe ah ti e fe kan ko nbe mo ki allow to mekunu ko tu gbogbo awa ta wa le se kuku lowo lowo ta n so ro yi ko sibi ti a le so pe o ti tu mekunu lara e wo eya oko party oko ti won ta oni e ti n ta tele tele e wa wo loko kan ijeji to je wi pe gbogbo e tun ti gbenu soke ile o se ko onje oni kilo subu teun e mo lore kan emi ati e ba jo soro ajojoko lojo kan awa ajojoko si gbagede mi ibi ta ti wa njo nsoro lo wa so pe ha olohun o mo mo se nwo ah tun o ti to omo ijo lo berebe asiko yi lohun o ba da mo e jo so ye ki ka mo ronu nipa pe ka mo to mo le ka mo bi omo
1: olohun ni ka mo bi si ka mo
2: olohun ni ka mo bi si ka mo re si sugbon se situation Nigeria yi se o ti ko ba won omo kekeke wa bayi obi ti o ba bi mo ni isin o gbodo wo apo e dada pe akoko ti to boyo ti bimo meji si meta sile o wa opo ba fe bi kerin wa ko e
1: komo komo mo keki ekun ya gan mo gaju tomo lo
2: kekun ya mo gaju tomo lo tori te okunrin mi o si kia eh la la la ba ba ti bimo dale bayi won yi se pada nti anu won wa dale iyawo won lori ini single mother fi pa pe nta te ri ye o won po nta ngba won ba dale tan ibe yen ko ni mo nlo sugbon mo nwo mo nso nipa softness nkan ta awon eyan koju ngba to ba bi mo to ye pe laaro kutukutu e ti mo nkan to mo o je tebi npa awon omo to ye pe eni to le se won niran lowo gan o npa apo re mo ara pe owo ti mo bo owo se nawo ele gan leni so en to ba bi mo to bi mo re lo niru asiko ta wa yi ni isin se mo pe o ti mo pe bukata lo nla lohun koju o si gbodo mo pe nkan wa lapo ohun lohun fi bi ti o ba si olorun mo de mo wodo mo lomo
1: fashion baba
2: so ni isin so ti a ba fe soro akan gbogbo bi ta lo yen akoko yo gege bi pe awon apere idi ti o fi ye ke o je pe a ma lai lori eya tabi esin
1: kan ni ko dube even
2: gati esin
1: kan ni ko dube
2: esin mi ni esin elesin ti yoku esin meta to je pe o kanka lorilede Nigeria lowo lowo ta nsoro yi ani esin kristeni esin musulumi atesin oniseese abe eko tolorun ba wa so pe niseese lo fe lo se ni rara ni no mo fi sapere ni
1: ti o de se taro otu gbogbo
2: yes ti o de se taro otu gbogbo eyan ta ni fi pe o en to ba wo olorun ni olorun ma nlo lakoko kan tabi keji now eya wa ni o se eya wa ni o se okun kan to ko ba wa lorilede Nigeria esin mi lo gbodo wa nbe okun kan to ko ba wa lorilede Nigeria e je ka access awon to ba fe gori apere kini ajo kini nkan ti won tin se bo ti a ba ti le so nipa yen pe ah kini nkan ta awon eyan won yi tin se bo
1: ki se pe nkan to hun so fun wa
2: ki se pe nkan to so fun wa se ri pin gba mi wa ileri awon ma nwa e wo igba ti arewo bo sori apere gbogbo wa ti nigbagbo wi pe won mo edoki nkan ta npe ni ijoba won mo ti fun tedo re okan wa de ti balẹ pe yes baba wa tori pe dada idi ti mo ti mo fi tokan mi fi wa lara won gba yen ni pe baba idi wa lara won nadeko now hmm se mo pa won nadeko jija won jija gbara fun oro june 12 hmm ipe june 12 o agbodo wa mu wa si muse mk wa biola o win election o gbodo wa nbe baba igbiyanju won de pada wa se gomina se pe igbiyanju won lo mu won di gomina eko ngba yen so ti ye nisin ti won fi je ba te fi je asiwaju gbogbo awon oloselu ACN APC so ko si nkan kan ti a fi le so pe won o mo nkan tin je oro ntin lo ni orilede Nigeria so sheri kini kan wa nbe wa ni toro ba kan le to ba koke o ye ko ni bi ta gbe si oda won se ofin kan awon apejopo ofin congress ti I mean conference kan ti won lo ngba kan laye good lord Jonathan iwe ti won fi se apejopo ofin yen da je wo mo bi ti nkan yen lo ara awon nkan to je pe eyan fi le mo se nigba mi mo wa to je pe ti didirin ba soro e mo koro re danu balagidi ba soro e mo koro re danu e wo ninu oro re se oro didirin lo so abo oro gidi lo so jade lenu te ba wa wo ninu oro e pe e wo ninu oro ti arakunrin yi so e mo wo ni wo didirin o e ja mu lara nkan to se to so yi ka na fi se program o se se ko je pe ti e ni o je lo so idi ni to fi dabe ni pe oro eleya meya ko ti e kokko pari o finish wa lori lede Nigeria tori pe teya kan ba ti bo be bayi ai ti e ri nkan kan ta le toka si pe won ti se to yanju to yanranti eni kan soso to je pe o fe dun mo mi die o ni Shehu Yaradua lati gba ta ti bere eto selu yi to je pe odun to lo ko loju odun meji lo odun meji re to de lo o de ni tumo awon eyan alatu awon eyan abo to daju nipon o kaluku lo soko olodun loko olodun oloko loko olodun rodo ko si wahala fe nikankan se yen yen le deru ewo ni isin so idi ni to fi dabi eni wipe ta ba nsoro eya eja agbe ti egbe kan eya mi lo gbodo se eya mi ni tibi ta ni o se orilede Nigeria ti yo tu gbogbo wa lara ta ni o se orilede Nigeria temi no ni le temi ta lo fe se orilede Nigeria to je pe bi oni pa awon araalu ta lo fe se orilede Nigeria ti ya oni mo je awon mo lewe ta lo fe se orilede Nigeria ti abo to nipo wa en to ye ka ko ma wa ninu awa because o kaluku lo ni akoko ati gba ti o lo laye now gbogbo wa se nkotan ni olorun ma ja kotan banuje o bo si je niyan.

0: Bàbá yẹn yìí sí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ilẹ̀ ń gbọ́ níkànnì West Radio 89.3 FM. À ń yà nínú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ní ò kó tó di pé a lọ sọ́dọ̀ àlejò létí anífòyín ní àárọ̀ òní. Fáǹfààní àwọn ọ̀jọ̀gbọ́n tó ń gbọ́n wálé tẹ́yìn náà fẹ́ dá sétò ìjókòó ọ̀jọ̀gbọ́n àti àwọn ọ̀rọ̀ tá a mẹ́nuba 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 333 4 893. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Atọ́kùn.
0: Ẹ ṣeun.
1: Ẹ mọ̀ mọ̀ ń ṣe ọpọlọ yóò ní ìdàrú.
0: Àmì Ọlọ́run.
1: Àbáwá Nation.
2: Yes, sir. Ẹ kárọ̀, sir.
1: Ẹ mọ̀gbọ́n.
2: Yes, sir. Àmì sà.
1: Àtútò ni o.
2: Yes, sir. Ṣùgbọ́n, sir. Yes, sir.
1: Ẹ rí nípa ọ̀rọ̀ Olúwa ni pàpà ṣe o. Màtí bá ń dùn gbogbo wa láwà ń bẹ̀ ń gbà náà wà ní tí kú o.
2: Ròó
1: ní sọ wá dùn kú o. Agbára Ọlọ́run. Ẹ rí nípa pé ẹ̀yà kan ni ó ṣe é, ẹ̀yà kan ni ó ṣe é. Gẹ́gẹ́ bí Bàbá Nation ṣe sọ, ẹja gbẹ́tẹ lẹ́yàmẹ̀yà sí tó ti yé. Báyìí pé Awúsá ni ó bá gbọ́n abọ́bẹ̀ tí ó rọ̀ wá lọ́rùn, ẹ jí ká dìbò fún kó ṣe é kí gbogbo ẹ rọ̀ wá lọ́rùn. Báyìí pé Ibo ni ẹja dìbò fún kó ṣe kó rọ̀ wá lọ́rùn. Ìjọba tiwa tàwa Yorùbá tó yẹ ó bọ́bẹ̀ yìí, ó ń fara ni àwa mẹ̀kúnnù nílùú ni. Gbogbo pọ́lísì tán gbé wá, pọ́lísì tó lágbára ni. Àwọn ara wọn ló ń fífọ̀, olówó ẹgbẹ́ wọn ní fífọ̀, wọ́n kàn ń fìyà jà wá mẹ̀kúnnù ni. Gbogbo ara nísìn báyìí 1500 owó epo kí èrè jáde ńlé. Àfẹ́ jáde àfẹ́ ti gbọ́, ọmọ lọ sùkúl yóò ti gbogbo ẹ̀ ló la fẹ́ há lé wọn lọ́wọ́. Àwa máa sọ pé tọ́ba tó lọ ọdún mẹ́rin mẹ́rin
3: ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí a gba independent gan-an ṣé àwọn ẹ̀yà kan ni láyé nígbà ká kó gba independent gan-an táwọn awolowo wo amúnámúdájú pé fẹ́ gba independent ṣáà sábà wọ ẹ̀yà gan-an ni. tó bá pẹ́ yà là ń wò àní ní sójà àní ní àmì kí ni hẹ́ẹ̀mà àwọn àmì sọ fi ń ṣọ́ nàìjíríà kí gbogbo ẹ̀yà ló wà nínú àmì kí gbogbo ẹ̀yà ló wà ní police ẹ̀yìn gbogbo ẹ̀yà ló wà ní airport. Àwọn olóṣèlú yìí náà ló kó
0: bíríkìdíkì
3: sọ́jà ṣe ń sọ wa sí yorùbá yípo gbogbo ẹ̀yà kọ́lọ́wà ní orin ṣíjà ni gbogbo ẹ̀yà kọ́lọ́wà ní ọlọ́pàá ni gbogbo ẹ̀yà kọ́lọ́wà ní ẹ̀fọ́ ọ̀tún tọ́ọ̀bà unite ṣé okòrin ti tẹ̀yìn gbogbo wa lẹ́nu tipẹ́tipẹ́ ni oṣùwà nígbà tá a kọ́ gba independent gan ayé ṣùgbọ́n yìí fún wa ti gbà yín lọ gbà gbà wá tawa wọ́n nígbà tí wọ́n gbà fún wa káwọn tún mi àfẹ́jẹ́ ara wọn àfẹ́ ní wọ́n gbà fún wa àwọn lọ tó àwọn ti fi wá àwọn yẹn ṣe tẹlifíṣàn fún wa wọ́n ṣe rélì fún wa wọ́n ṣe ẹwẹ̀ fún wa kò síbẹ̀ fún wọn yọ̀ǹda fún wa tán wọ́n ṣe omi fún wa omi tí gbogbo òní lébọ́ tí wọ́n kàn gbọ́ òun láwùká tún lẹ́sìn kò síbẹ̀ fún wa àbúkú yóò ṣe fún wa àwọn máa ìṣe bẹ̀rẹ̀ wá dé tán wọ́n wá sàn wá haúsá ni ibo ni yorùbá ni kìrìsìtẹ́nì ni mùsùlùmí ni àwọn kéèyàn mi. Ìyàkọ́ lè yàn máa jẹ́ ni.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, Mr. Gbọ́láhàn, ẹ ṣeun, ẹ ṣe o. Hello, ẹ ti wọlé o.
4: Ẹ kọ àkútẹ̀.
0: Ẹ máa kẹ́ ṣeun o. Yes, sir.
4: Olórí àti ilé ọmọ ni èmi.
0: Ẹ ṣe olú
4: sá. Àtàlọ́ bàbá ní bàbá wọn ní ẹṣọ́ mọ́ kí yín o.
2: Yes, sir, kàrọ̀ sá, kàrọ̀ lé o.
4: Bàbá bàbá ta please.
0: Ẹ ṣe o, ẹ ṣe o lóye.
4: Ṣé rí gbogbo àwọn kinní yẹn pákéèjì mi pákéèjì mi ṣẹ́rí táwọn bá fẹ́ àchíìvù góòzù ọ wọ́n máa ń lo gbogbo àwọn pákéèjì yẹn ṣẹ́rí àti gbogbo àwọn tó wà ní sẹ́nẹ́tà òṣùnṣì tó wà ní sẹ́nẹ́tà rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan ṣé wọ́n sọ̀rọ̀ nípa pé ìwọ yorùbá ìwọ kinní ṣé gbogbo ọlọ́jọ́ kóra ọjọ́ ní ẹ̀dọ́ tó ń jẹ wá tó ló bá di pé wọ́n fẹ́ àchíìvù ẹ̀rù kan wọ́n dẹ̀ fẹ́ lo àwọn pákéèjì kan láti débẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ nípa yorùbá kankan igbákà owó kòkó bàbá sàṣọ àwa ni ká jára wà àwa ló yẹ tọrọ yìí ṣé bàbá.

0: Tinubu nìkan ni Yorùbá tó kàn sẹ́. Àwọn ènìyàn tó kàn sẹ́ tó kàn sẹ́ ni àyàtọ̀ sí bàbá bàbá Tinubu. Àwọn ènìyàn tó máa fi àwọn ènìyàn bí ìṣẹ́ ìgbàtọ̀ tó bá ṣe fún ẹ̀.
1: Ojú òpó ni o.
2: Ó
0: ká máa lò. Èwo ni ẹnìkan? Ẹ tó bá ti ń ṣe dáadáa láti ilẹ̀
1: tó
0: bí àti ṣe bọ̀ ẹ̀ la máa máa rí ta máa máa sọ pé ókè o ẹni la fẹ́ lò. Èwo ni kẹ́nìkan máa gbé wa bọ́ra tó bá ti di àwọn pákéjì kọ̀ọ̀kan
1: tá
0: wọ́n máa lò fún wa. Wọ́n ti ń lo gbogbo ẹ̀ tipẹ́tipẹ́ eléyìí ò ní ọ̀sẹ̀ yìí o.
1: Ẹ ṣeun. Hello.
3: Hello.
1: Ẹ káàárọ̀ o, ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ lẹ́dùn yìí o.
3: Mo kí bàbá wọ́n ní
2: kan.
3: Adéyẹ olùsọ́gun lórúkọ mi pẹ̀ látàrí ìpọ̀lẹ̀ yọ. Mo rí pé bàbá wa tó wà bẹ́ẹ̀ kò sígbà tí mo sọ̀rọ̀ tí mo ní mẹ́ńṣán tí mo ní sọ̀rọ̀ former vice president
1: òsínbàjò.
3: Ẹ rí pé àwọn ọmọ Nàìjíríà ga pàápàá àwa aláfọwọ́ ara wa ni ń tá a yàn.
1: Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn dákun ká lè gbọ́ yín dáadáa.
3: Mi ò sí ń di rédíò.
1: Ó wá ń dùn, ẹ ṣeun.
3: Ṣé ẹ rí nígbà yẹn lọ́rùn bàbá yẹn gbé báàbò ọ̀fà là ń pé ọfẹ́ bọ́gà rẹ̀ ta kàn gbà tá lọ̀gà ta lọmọ ṣẹ́. Bàbá wọlé relé ilé kalà tí kọ́ lọ́n fọ́rùn kẹ́ bàbá yẹn. Nínú àwọn ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ wọn ń gbà sí ń gbàyé wọn wá ní ìbá àṣẹ bẹ́rìbẹ́rì ìbá àṣẹ jàǹbàrí. Ìbá àti anybody kò jẹ́ tí ó lè ṣe Nàìjíríà. Tẹ̀tẹ̀ wá ni kọ́jẹ́ Yorùbá ni. Ebí àwa náà la fọwọ́ ara wa yẹn ilé ìlọ́mọ wọ òtòjú bẹ̀bẹ̀rẹ̀. Akólẹ́kẹ̀ tí ń dìní ìsìn ẹ wá náà wà ń pàtó. Ẹ wo ní tẹ́kọ̀ dà, ẹ wo ní tí sìmẹ́ǹtì dà, ẹ wo ní tí rí dà. Mo kún náà lè kọ́lé mọ̀nà. Àwọn náà ni à ń ṣe. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, níbi tí mo wà tí ń bá fẹ́ lọ sórí ìka tẹ́lẹ̀, mo rú wa tí ń gbé wa 200 naira yẹn ń gbà. Lẹ́yìn mú yẹn lẹ́yìn ni ìsìnwó gba 800 naira lórí ìta. Ẹ bá ń bọ̀ náà 800, wọ́n ti ẹ̀túnlé ní 1000 ní.
1: Ń
3: gbẹ̀yìn ò lọ ọ̀jẹ̀bú òde. Láyé Tinubu. Ìwẹ́ àwọn tẹ́ ń kóra wọn jọ lọ́mọ kóra wọn jọ àwọn òlòdì tí kóra jọ pọ̀ wọn. Tọ́lọ́mba ni wọ́n yẹ kúrò lórí àga wọn ó yẹ kúrò. Torí ará ni aráàlú. Ara ni aráàlú olóòní fara ni wá o.
1: Ọ̀dà àmì
3: ẹ̀ṣin. Yorùbá wa náà nìyẹn.
1: Ẹ̀ṣin.
3: Kó jẹ́ Húṣá ló wà níbẹ̀ tí ó ṣe dáadáa fún wa kò sí tó burú níbẹ̀. Ẹ wò gbáyé Buhari kà ń pé ole. Iyì tí Buhari kà ṣe tí ọ̀tẹ̀ wa lọ́rùn ni pé ó fìyà jẹ Yorùbá. Ni pé wọ́n ń pa àwọn àgbẹ̀ wa wọ́n ń pa wọ́n. Nǹkan ò rí báyìí náà. 190-195 lẹ́kọ̀ọ́. Òun wá débẹ̀ ó ní a máa gbé wálẹ̀. Òkè lọ wá lọ bá 1500 litre. Dísù táwọn tí a tó fi páwà ẹ̀jẹ̀ńtà fi ṣiṣẹ́ 2000 naira. Irú ayé wo ni a wà yìí? Àfi kọ́ lọ́ọ́ bá wa pààrọ̀ ìjọba yìí.
1: Ẹ ṣeun bàbá. Ẹ ṣe o fún àǹfààní tí a ní láàárọ̀ òní. Hello.
4: Hello. Ọ̀rẹ́ mi.
1: Yes, ayé kàrọ̀.
4: Ẹ máa ma ṣe àdúrà yìí nígbà
1: o. Àmì.
4: Ṣé rí nípa ọ̀rọ̀ Nàìjíríà yìí ṣe? Ẹni tí ó bàbá ọbẹ̀ tí ó rọ ọmọ ìpínlẹ̀ ọ̀hún fún ọba nìyàn Báwúsá ni bí ìgbò ni ọlọ́run ọba nìkò síbẹ̀. Bàbá Tinubu pẹ̀lú nǹkan kọ́ ni Yorùbá tó wà nípò tí ń du omi nípa ẹlẹ́yàmẹ̀yà ayẹyẹ ẹdí kákọ́kọ́ gbé kúrò. Gbogbo pọ́lítì tó gbé wá yìí ó fi mi ìlú lára ni pọ́lítì yóò rọ ìkó. Àwọn tán kóra wọn jọ tí wọn kò fẹ́ ṣe yìí. Tọ́lọ́run bá yàn tọ́lọ́run bá sálẹ̀ sànú ìdájúbẹ̀ tó bá bọ́ọ̀bẹ̀ tó bá níta. Bí ò bá ṣe da ọdún mẹ́rin tó bá lò ká ní ikú òǹbẹ̀ ní kẹ́rù nígbà tó gbọ́ọ̀bẹ̀ sáláṣí ń lọ ọdún mẹ́rin bẹ́ẹ̀ àárín tí ó ronú ara ẹ̀ pé tó bá mọ̀ sí ṣe dáadáa lọ́dún mẹ́rin ní ìwọ́n lè dà lọ yóò ṣe dáadáa bó ti lóye.
1: A padà gbé àwọn ìpè tó kù. Ẹ jẹ́ ká gbé àlejò wa wọlé ká dé òkè lọ́hùn ká mú ìkéde àti ìpolongo ọjà. Nígbà tá a bá padà dé ẹ pàdé àlejò wa tàbá ti wá ṣetán pẹ̀lú àlejò a tún padà sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Ẹ má yí kúrò níkànnì West Radio 89.3 FM. Àbọ̀ ẹ̀kú òkàlẹ̀.

0: Action 31 bẹ́ẹ̀ pẹ̀lú wa níkànnì West Radio 89.3 FM fún tààrọ̀ tòní. Ẹ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé alálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí lẹ́yìn tí ń ṣe ọ̀nàrẹ́bù Surajudeen Ọlápàdé Okunola tí gbogbo ayé mọ̀ sí ọmọ olóore. Ọmọ olóore lólùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn tó jẹ́ pé wọ́n ń díje láti ṣojú àwọn ènìyàn ìjọba àbílẹ̀ Ìdó ní ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2027. Ọmọ olóore, mo kí yín, ẹ kú ojúmọ́.
1: Mo kí yín olóòtú, a kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní ìjọba àbílẹ̀ Ìdó pé a kú dédé àsìkò yìí níbikíbi tó a bá ti gbọ́ ètò wa.
0: Ẹ ṣeun. Ọmọ olóore nìkan kọ́ ló wà pẹ̀lú mi lórí ètò. Alága ẹ bá ń kí àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn èèyàn wa ní ìjọba àbílẹ̀ Ìdó kí àwọn náà mọ̀ pé ẹ wà nínú kulu pẹ̀lú wa.
2: Ẹ ṣe olóòtú, ẹ kú ojúmọ́ gbogbo aráalé, gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀, ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ará Ìdó àtọmọ Ọ̀dọ́ lápapọ̀, àkí gbogbo wa o, ènìyàn á dá o.
0: Àmì àmì àmì àti àmì. Ẹ wá jẹ́ ká mú un torí tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Adébẹ̀yìn má ṣe àgbà ọ̀lẹ ilẹ̀ yẹn àgbà pé. Káwo ètò òṣèlú jẹ́nẹ́rálì lórílẹ̀-èdè Nàìjíríà, ọmọ olóore, nǹkan kan ni ó ìnspáyà èèyàn tó máa mú èèyàn sọ pé kínní mo fẹ́ dá sí. Ipò ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà láti bí ó ti bẹ̀rẹ̀ káwo ìgbà tá a ti gbominira, ìgbà tá a ti ṣèjọba àwọn ará wa látọdún 1999 jàsìkò tá a wà yìí, ǹjẹ́ ó mú iye ẹ̀sì bí? Tẹ́ ẹ bá ti wò ó lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá ń gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, bó lè tó òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe rí? Olóṣèlú lẹ́yìn, oníròyìn lẹ́mi, ẹ̀yin mọ̀ jẹ́ kan tẹ̀mí mọ̀ lọ nínú ètò òṣèlú, ẹ bá ń la àwọn èèyàn lọ́yẹ̀.
1: Ẹ ṣeun olóòtú, Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́.
0: Àmì o.
1: Ṣé rí mo máa ń sọ fún àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèlú, ọ̀rọ̀ ìlú, èèyàn lè ṣetán. Ní constitution wa lórílẹ̀-èdè Nàìjíríà, ó fi ààyè ọdún mẹ́rin sílẹ̀ fún ààrẹ ni o, gómìnà ni o, alága ìjọba àbílẹ̀ ọdún mẹ́ta, bẹ́ẹ̀ àwọn aṣojú-ṣòfin ọdún mẹ́rin ni. Kò dẹ̀ sí láàrin ọdún mẹ́rin yẹn, láàrin ọdún kìíní sí kejì mọ́ àbọ̀ nínú ẹlẹ́ẹ̀kẹta yẹn, òun ni wọ́n fi ṣe ìgbìyànjú wọn. Lápẹẹrẹ, wọ́ọ̀dù mẹ́wàá ló mẹ́ níjọba ìbílẹ̀ Ìdó, èèyàn wá dìbò wọlé gẹ́gẹ́ bí aṣòfin tàbí alága ìjọba ìbílẹ̀, yóò ṣiṣẹ́ ní wọ́ọ̀dù 1, yóò ṣiṣẹ́ tí ó fi dé wọ́ọ̀dù 10, ṣùgbọ́n gbẹ́kúba nìkan kọ́ ló wà ní wọ́ọ̀dù 7. Oríṣiríṣi àdúgbò tó wà ń bẹ́ pọ̀, bóyá wọ́n á da ọ̀nà tó wọlé láti ibi sí Jèdè gbẹ́kúba. Ṣé mọ̀ pé àwọn ayẹyẹ ló ṣóńṣó, wọ́n mọ̀ sọ wípé àwọn ò rí ọwọ́jà ìṣèjọba. So ṣé rí ìgbìyànjú là ń ṣe? Ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan rí ń bẹ̀ ni wípé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà lónìí, a nídi continuity. A nídi continuity. So n tó fi dàbí gba wípé ẹ̀yin olóṣèlú ẹ máa ń ṣe nǹkan lábàbọ̀, wọ́n máa ń sọ̀rọ̀ sí olóṣèlú ni pé nígbà tí ẹgbẹ́ A bá ń ṣe lọ tó di second term tó fẹ́ dìbò láti continue iṣẹ́ rere tó ń bá lọ, tí ẹgbẹ́ B bá lọ ṣèṣì wọlé, kò ní continue nǹkan tí ẹgbẹ́ A yẹn ń ṣe lọ, a lóun fẹ́ mú project tòun ni. Òun ló ń fa àwọn nǹkan tó ń rí tó dàbí gba pé nǹkan ò fẹ́ smooth. Ẹ wo bàbá president ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lẹ́nùgbà tí wọ́n dé orí àlééfà yìí, at least bàbá yẹn ń ṣe ìgbìyànjú wọn débi wípé lápẹẹrẹ ògbà tí kò mímọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn tí wọ́n náà ń ṣe palliative. Ṣé COVID-19 ni àbí kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Bàbá yẹn sọ pé wọ́n ṣe COVID-19, wọ́n ṣe palliative, pé kí la tún lè fi ran aráàlú lọ́wọ́
0: Kí la nígbà ayé Buhari?
1: Ní Baba Tinubu tó débẹ̀.
0: Ok.
1: Lẹ́yìn Baba Tinubu wọlé mi mọ́ tó ṣẹlẹ̀ ńgbà yẹn.
0: Ok.
1: Tí Stata kan ṣẹlẹ̀ ńgbà yẹn tí wọ́n pín palliative.
0: Ok.
1: Káàkiri fún gbogbo àwọn state subsidy. Pàápàá jùlọ mo wo interview aṣòfin tó ń ṣojú wa ní ìjọba ìbílẹ̀ Edo ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.
0: Ok.
1: Wọ́n ní ìjọba àpapọ̀ gbé ráìsì fáwọn.
0: Okay.
1: Láti fi ṣe ìrànlọ́wọ́ fáwọn tí ó kù díẹ̀ káàtó fún kíkọ́ lọ bí àwọn kan pé níbo ni tí wọ́n wà ṣe mọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní wọ́n tó pé kí làwọn lè fi ran aráàlú lọ́wọ́ ló mú irú àwa yìí táwa náà fi dìde pé gẹ́gẹ́ bí orúkọ tẹ́ ẹ pè wá ọmọ olóore bàbá mi jẹ́ àgbà òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba ìbílẹ̀ Edo tí ó dẹ̀ tí Ọlọ́run ti lò wọ́n fún àwọn ọmọ ọlọ́mọ Ọlọ́run dẹ̀ jẹ́ kán rí àwa ọmọ náà bí tó jẹ́ pé àwa náà tún lójú àánú wọ́n tọ́ wa àwa náà tún wá tọ́ra wa so wọ́n bá iṣẹ́ táwa ń ṣe tó jẹ́ iṣẹ́ ogun wa táwọn yẹn bá sunkún wá bá wa pé àwọn nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ wa à ń ṣe fún wọn làwọn náà wá wò pé ẹ dúró tá a bá lè ṣe irú tá à ń ṣe ẹ jẹ́ káwọn náà kúkú jáde ká kúkú sin ìlú gan ká dẹ̀ ṣe ìgbìyànjú títí wa fún wọn so ṣe rí ibi tí ìṣèjọba Nàìjíríà dé lónìí gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí a ṣe sùúrù pẹ̀lú President Bola Ahmed Tinubu pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí mo nígbàgbọ́ pé ilẹ̀ ìlérí á dé lẹ́ẹ̀lérí.
0: Níwòye tíyín bí nǹkan ṣe ń lọ yìí ẹ̀yìn gbàgbọ́ pé ó sì lè mú yẹ̀ẹ̀sì lábẹ́ ìṣèjọba yìí.
1: Bó ṣe rí nìyẹn olóòtú torí wípé ṣe rí àwọn èèyàn wa tó bá máa sọ wá lẹ́yìn olóṣèlú èmi máa ń dá wọn lóhùn wípé kí lẹ́yìn ẹ̀yin náà jáde tí ẹ wá dúpọ̀ olóṣèlú lẹ máa ń bú wípé olóṣèlú ò lè ṣe
0: dáadáa
1: ẹ lè dá ẹ bí ilé pè yín kálága pè yín kẹ ẹ dá àwọn méjèèjì lọ at the same time ìgbìyànjú ni o olóòtú bó tí a bá ń gbàdúrà tí amẹ́ríkà bá jí wọn á ní God bless America kí làwa ń ṣe Nàìjíríà a kàn ń lọ sí chọ́ọ̀chì ni à ń lọ sí mọ́ṣáláṣí a gbàdúrà forílẹ̀-èdè wa kọ́lọ́ ń fi ìdẹ̀rùn kó fi dẹ̀wá lórílẹ̀-èdè Nàìjíríà. So tí a bá ń gbàdúrà tá a ń ṣàdúrà fáwọn aṣíwájú wa mo nígbàgbọ́ pé with a little time gbogbo nǹkan máa rí bá a ṣe fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ọmọ olóore ẹ jẹ́ ń padà síbi tá a ti kúrò lẹ́ẹ̀kan ẹni pé lábẹ́ ìṣèjọba tó wà ń ta ìpín ẹ̀sìn nígbàgbọ́ pé nǹkan sì lè mú yẹ ẹsẹ̀ ìṣèjọba yìí mọ̀ ń gbàjọba lọ́dún 2023 mọ̀lẹ́pọ̀ ó mọ̀ ti lúwọ́ 15 lọ kádẹ̀sì nígbàgbọ́ pé ó sì máa mú yẹ ẹsẹ̀.
1: Ẹ ṣeun olóòtú mi ò sí nínú ẹgbẹ́ òṣèlú mọ̀ ṣùgbọ́n téèyàn bá jókòó èèyàn máa ń wo sàkún bí nǹkan ṣe ń lọ mo rántí pé ní 2014 tí President Goodluck Ebele Jonathan tán láwọn fẹ́ yọ fuel subsidy gbogbo aláwa lórílẹ̀-èdè ńgbà náà àwọn tó wà níbẹ̀ ń sìn náà kó protect lọ pé
0: àwọn
1: òfa
0: kọ́mọ̀yọ́
1: ìnira ni torí pé nígbà tátíkù náà rẹ̀ ṣe campaign àtíkù làwọn ṣiṣẹ́ fún ní last election àtíkù ni táwọn bá dìbò wọlé àwọn máa yọ fuel
0: subsidy
1: Peter Obi say the same thing ààrẹ Bola Ahmed Tinubu wọ́n sọ the same thing torí pé ṣe rí torí ẹ èmi ẹ sọ fún yẹn pé màá dirú màá dìgbà olóńkó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa míì lónìí inú ilé tí mi tí mo ti ń bà ń bẹ̀ tí mo ti ń sọ láti pé tí n bá wọlé yẹn ẹṣin funfun yẹn màá kọ́kọ́ gùn ẹṣin dúdú náà kójọ sínú ilé mbẹ̀ so ṣe rí ìgbà tí President Bola Ahmed Tinubu táwọn lẹ́nu gbàtà wọlé kó tó di pé wọ́n búra fún wọn yẹn ṣe mọ̀ pé àwọn náà ti máa one or two things gẹ́gẹ́ bí president elect kí ni ọ̀nà ó la lè ṣe tó lè jẹ́ ọ̀nà àbáyọ náà bí fuel subsidy yẹn èmi náà nígbàgbọ́ wípé títa ríro tí bàbá náà ń repo yẹn à ń lo mọ́tò náà pọ̀ mo nígbàgbọ́ pé títa ríro là ń kọlà tá a bá dẹ̀ ń bá a lọ báyìí mo ní ìgbàgbọ́ yẹn pé á dé lẹ́ẹ̀lérí.
0: ẹ ṣeun bẹ bá ṣe ń yí sí àlejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní ni ọ̀nàrẹ́bù àṣùrájòdìn ọlápàdé okùnọlá ọmọ olóore ẹ lè máa wò wá níkànnì Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page kí n tó kù lọ́dọ̀ ọmọ olóore ẹ jáwó tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣé bóun náà ṣe ń lọ yìí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ṣé òun náà ó padà mú yẹ̀ẹ̀sì àbótẹ́ ti mú yẹ̀ẹ̀sì ọ̀rẹ́dì.
1: Ẹ ṣeun olóòtú. Ṣẹ̀rí bí nǹkan ṣe lọ nípìnlẹ̀ Ọ̀yọ́ yìí. Mo fẹ́ rọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kò gbúdọ̀ mọ́ lọ báyìí o.
0: Ṣùgbọ́n lè máa lọ báyìí ní Nàìjíríà.
1: Ṣẹ̀rí kò sí nǹkan tó ń lọ bákan lórílẹ̀-èdè Nàìjíríà. Nítorí wípé gbogbo ìpínlẹ̀ ló ń gba allocation wọn. Kò sí ìpínlẹ̀ even nígbà tí President Olusegun Obasanjo wà ń bẹ̀ tí wọ́n delay allocation Lagos State ó lọ́gbọ́n tí gómìnà ìgbà náà dá sí. Bó ṣe ń san allocation fún ìjọba ìbílẹ̀ náà san ti ìpínlẹ̀. So tí àwọn èèyàn bá ń gbé blame lé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí bó ẹ mọ sọ lẹ́kàn pé èèyàn ò pé èèyàn ò dẹ̀ lè ṣe pé ìgbìyànjú ló ní kálukú ń gbà. Stéètì ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ń gba allocation wọn èyí tí òbára allocation rẹ̀ gbà wọ́n ń pariwo síta. Àwọn ìjọba ìbílẹ̀ wa káàkiri jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni iṣẹ́ ẹ̀rí ju wọn látọdún mẹ́jọ tán ti wà ń bẹ̀. Ṣé ìfẹ́ ìjọba àpapọ̀ náà ni ó wà bí bàbá wa ṣe yẹn. Ẹ̀wọ̀ àwọn ọ̀nà ó yẹ ká ti débi tipẹ́ àwọn ọ̀nà wa ò dá níjọba ìbílẹ̀ wọ́n dẹ̀ ń gba allocation lóṣooṣù. Níbo náà ń kó sí ìpínlẹ̀ náà san sí ebi ìpínlẹ̀ la wà tí gómìnà ìpínlẹ̀ ti sọ pé àwọn ò fọwọ́ sí local government autonomy. Ó dà owó tán wá ń san wọlé sápò ìjọba ìbílẹ̀ níbo lowó yẹn wà. Ṣé rí ẹjẹ́ tún yà síbì kan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ kò síbi tí mo ti kọjá tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ́ọ̀lù àwọn ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ìjọba inú mi máa ń bàjẹ́ torí pé ń bá mọ iyì kíní kan kò ní fẹ́ kí wọ́n ṣe bá òun lè pọ̀ lè pèlú yẹn. Ni pé tẹ bá bọ́ síbí ẹ kàn rí pé kàn ti ọkọ̀ bọlẹ̀ lọ ni tẹ bá bọ́ sọ́nà mi bẹ̀ yẹn ń sìn níbi estate Babaládọjà wọ́n ti ti gbogbo bẹ̀ yẹn ń sìn wọ́n ní state tún ti bẹ́ẹ̀ dẹ́lẹ́yẹlé bẹ́ẹ̀ dégbá. Ṣé ìjọba àná táwọn bá ṣe bẹ́ẹ̀ ṣé àwọn orí nǹkan dé bá. Ó kì gbogbo kíní tẹ wá ń tà tẹ ń ṣe tẹ owó tẹ ń gbà látòkè kí iná fi ń ṣe wọn san sálárì. Ṣé tó bá ṣiṣẹ́ fún 30 days kó mọ̀ gbowó oṣù ẹ̀ ni. A gbowó oṣù ẹ̀ náà. So ṣe rí èmi rọ àwọn èèyàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mo rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé 2027 yìí ẹ jẹ́ ká change ìjọba.
0: Ẹ jẹ́ ká lérò tíyín bẹ́ ṣe wò.
1: Lérò tèmi ẹ jẹ́ ká la ojú nǹkan ò gbúdọ̀ máa lọ báyìí tí kíní bá continue báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́mọ yẹ ká wo kó gbèsè.
0: Ẹ jẹ́ ń kù lọ́dọ̀ yín ẹ jẹ́ ń dọ́dọ̀ alága. Alága ibi tí ọmọ olóore yà sí yìí pé bí nǹkan ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n ìjọba ti ń bẹ lóde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ kan náà lẹ́jọ́ wà tẹ́lẹ̀ ṣeré kì í ṣe pé torí ikọ́ ti wá wà ní yàrá míì lọmọ olóore ṣe ń sọ eléyìí.
2: Ẹ ṣe olóòtú. Ṣe rí ìjọba tó ń lọ yìí tí gbogbo wa bá fojú wo tó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mọ́. Nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ń lọ tá a ṣe fẹ́ táwọn ọmọ Nàìjíríà ṣe fẹ́ táwọn ọmọ Oyo State ṣe fẹ́ ṣùgbọ́n ṣá nígbà tó yá ó change. Ẹni ṣe ń ṣàwò.
0: Mo fẹ́ wo àwọn nǹkan tó change náà ni ẹ̀yin mọ̀ jù mí.
2: Ṣe rí ẹgbẹ́ PDP ẹgbẹ́ tí ó ní ètò tí wọ́n ṣe ń ṣe ni. Tó bá wá bẹ̀ tó bá ní bákan kọnukọ́wọ́ ní tí ẹgbẹ́ ti nílé tò ó máa borí tó ní because ìlànà kankan lẹgbẹ́ kankan ni. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ PDP ló ní tí o bá wà ń jọba kí ara dẹ tó nílé tàlejò kí gbogbo èèyàn máa rí jẹ kó máa rí mu. So ohun tí gọ́vnà ṣe yìí ń ṣe nígbà tó bẹ̀rẹ̀ ohun tí wọ́n dé bá ìlànà ẹgbẹ́ PDP
1: ni.
2: Ẹ máa rí pígbà tọ̀sọ̀ páwọn ti lọ sẹ́gbẹ́ kan ìdààmú lọ́tún ló sìn lọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Ọ̀yọ́ State gan bá pàdé. Bẹ́ẹ̀ni wọ́n fún wọn ní relief kíní nígbà tí Bódìjà ṣẹlẹ̀ wọn ò lè àkáǹtì fún pé báyìí làwọn ṣe ṣe. Bẹ́ẹ̀ni so gbogbo ẹ̀yìn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́tún ló sìn làwa ṣe ń rọ ọmọ Nàìjíríà ọmọ Ọ̀yọ́ State ara ìbílẹ̀ Ìdó wípé ẹ dìbò fún ẹgbẹ́ olóríire ẹ dìbò fún èèyàn re because ẹn tá a gbé wá sílẹ̀ fún wa láti dìbò fún nídò ẹn tó náà ti máa ṣe bọ̀. reason ti mo so be ni pe kon se pe ti lo bi kan ri o ṣugbọn sa en to ba le bi re to le yan tata to hun na tu wa ni wa
0: amọ le mọ na re
2: be ni ko si nta le fi we o ninu atin se joba state assembly ni joba ibile edo lati eyin wa titi dasi ko ta wa yi e lo wo olorun tu wa seun gogu wa gbogbo nkan wa the best honorable so far ni honorable 3 miss you olasopo kun ola to je egbon honorable to fe dj lasiko ta wa yi
0: okay
2: en to ba de na nparo boya to ba le pe wole
0: to ye pe ile la nwo ka to so mo
2: be ni so kini ti wa nle abi ni bi ni o yato stability en to tu fe dj bi gomina wa en to ti lati ma se bo dada ni o ti sorisirisi nkan ri nigba to se deputy governor eh ko sowo awon se ijoba yen gbogbo aye mo pe o dabi governor ni o kun ton fi ni problem pelu opolopo eyan atoga won ti o fi di governor gba na bo lagbara olohun e fi le dan wa wo pada e ma ri pe egbe pdp ohun ni ye egbe o yato si gbogbo egbe e ma ri pe ko change oruko ri adc wa ri o ti lo empp ti wa ri o ti lo nrc sdp ti o ti e lo nsin yi ko function bi ti tele mo apc to ma duro acnt wari ben pdp ni egbe ti o change oruko lati gba to ti dale so e fe le idan wa wo e fi dan mo olore wo lagbara olohun a ma represent yin dada
0: e ja fo mo olore le na mo fe mo ni interest ninu oro ipinle oyo yi oro bodija omo lore so le kan pe won gba 15 billion abi million leti e pe inu egbe oselu pdp ta so pe oni lana yi ini gomina Seyi Makinde wa nigba tan gbowo yi
2: be ni
0: ah fe gbo wipe ofin egbe abi nkan kan mu won lasiko yen lati je awon mi se gbe leyin enikeni o ṣugbọn mo fe yo ko mu okun oro tori opolopo o ti gbagbo wipe APM ti gomina wa ina ni PDP pe PDP ati APM pe okan lo ni won tori igba ton fe se le ojo si yen ni mapo mo ranti pe coalition abi nkan kan ina pe to wa fun kini yen ru awon eyan loju mo fe lu anfani yen wipe ki wa ni iyato bayi laarin PDP ati APM se PDP ni APM abi omo iya kan na ni gbogbo won
2: e se olotu àwọn àgbàlagbà wọn ní ilé ta bá fi irọ́ mọ èrè náà ni ó bàjẹ́
0: ìtọ́ni
2: bẹ́ẹ̀ ṣe tọ́ni tó ṣe bí òwe ẹ ṣe gan APM àwọn tí wọ́n jọ sọ pé àwọn lọ tẹ bá rí lórí ẹ̀rọ ayélujára ńsìn tí bí sí ọlọ́pọ̀ èèyàn tó ń sọ pé èmi ni mo lọ gba APM wa tí mo ní kó wá lo platform yẹn àwọn afẹ́ṣẹ́ alága ọ̀nà ni rí lò ó lọ change orúkọ so n tó yẹ kí n pòwe yẹn ni pé láàrin wọn gan ìjà ti ṣẹlẹ̀ ó ti bẹ́ sílẹ̀ PDP bí n tí mo ṣe sọ tẹ́lẹ̀ nítorí pé ayé nífẹ̀ tó yẹ pé òun lẹgbẹ́ tó tóbi tó yẹ pé tó fẹ́ kọ́ tó tóbi jù ní gbogbo Nàìjíríà wọ́n wá ń fẹ́ máa fi kún tó ń ṣe káyé lè máa gbọ́ wọn wọ́n wá ń sọ pé alliance làwọn gbogbo wa náà lórí wa pé kí ló ń jẹ́ alliance ṣó wà nínú ìwé ìdìbò ni gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ló lórúkọ kọ̀ọ̀kan tí pdp ṣe wà tí pc wà ní kinní kan wà àwọn wá ń pera wọn ní alliance kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn kan ń dọ́gbọ́n mú yẹn mọ́ra wọn wọ́n ń fẹ́ bíi pé ọmọ fẹ́ ṣubú wọ́n wá ń wẹ̀ntà máa ṣe mọ̀ pé tíyàn omi bá ń gbéyàn lọ tó bá wà nù odò àti igi ẹlẹ́gùn àti nǹkan tó bá rí ni wà ṣáà máa fọwọ́ dìmú kó lè dé kó ṣáà lè fà í sókè bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn gọ́vnà Seyi ṣe rí n tó ń ṣe gan yé wọn mọ́ èmi ò tí ì rí congress after primaries convention after primaries so ẹ máa fi mọ̀ pé n tó ń ṣe kò yé wọn mọ́ rárá pdp tó dá dúró a dẹ̀ ní ọmọ ẹgbẹ́ wa láti state assembly dé presidential tí ò papọ̀ mọ̀ nìkankan rárá tí a dẹ̀ ní ìdánilójú pẹ̀lú ògo ọlọ́run pé a dìbò tá a sì wọlé.
0: Ọ̀dà alaga e seun ibi ti e ba mu oro lo ati awon alaye ti e lori ofe lati se e je se fi yin le na ke tun pada sodo omo olore omo olore oludige leyin ye pe lagboro olohun olohun ni fun yin le fiyan sipo olohun le mu yan ti o legbe kankan gan pe iwo lo se ipo yi olohun ni to ye pe ti olohun ba nife yo ni omo olore o iwo lo bo se
2: inshallah
0: oro olohun se nto eto re ni ta wa gba pe e debe ati gbo bi nkan se ri ni ipinle Oyo executive ni gomina ko le dase ti o ba si ase latowo legislation to je pe ibele yin de n gbadura ke de yin te ba wa debe ki le se yato si tawon to se lowo e
1: se olotu gege bi ase mu lati ibere pepe ijoba governor Seyi Makinde awon house of assembly to won abe nsin rubber stamp no n pe won rubber stamp seri iru ede oko si awon ijoba ibile na baba so pe governor gangan o ti pari eto gbogbo to fe ki house kan lo buwo lu ni I can remember that ti ma ran ti be abi earlier this year ni asofin Ibrahim Abikini ti ma ran ti oruko e lati se saki ni abi iseyin local government
0: okay
1: to ni awon wa ni research won pe caucus ti won bu owo lu loan kini kan billion ti governor ya eyin ni royin ti ma ran ti story ti mo so yi tori bi pe se ri rubber stamp ni won iye ti governor fe se o ti mo o kan lo science ṣùgbọ́n àwa tí ọlọ́run kó dìde nínú ẹgbẹ́ òṣèlú PDP olórí pípé ló pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa lọ́yà ń bẹnu wa ọ̀jọ̀gbọ́n ń bẹnu wa sọ́bíọ̀ ń bẹnu wa gbogbo ẹ lọ bẹ́ẹ̀ a dẹ̀ fi ń dá àwọn èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé mo wà ní gathering kan jọ̀gàn gúbà candidate wa wọ́n kàn sọ̀rọ̀ yẹn láàrin èrò wípé àwọn nígbàgbọ́ nínú local government autonomy kí ló ń di àwọn olùkọ́gbọ́n ọtọ́ nímìnà wọn fún kẹ́yẹ́ kan ṣiṣẹ́ wọn náà nígbà tí mo délé lálẹ́ mo wá ń rò pé ẹni tó fẹ́ ṣèlú lélẹ̀ so kò ní sí pé ẹ̀yin assembly mi ẹ lọ báyìí mo dẹ̀bi ń da yín lójú pé gẹ́gẹ́ bí local government tí mo fẹ́ ṣojú.
0: ẹ mọ̀ tí ì lọ bẹ̀rù
1: ok ẹ
0: mọ̀ tí ì lọ bẹ̀rù.
1: no ó ní ibi tí mo fẹ́ Fàyọmí sọ pé tí mo fẹ́ ṣe rí pé òfin la fẹ́ lọ ṣe nílẹ̀gbẹ̀mọ asòfin.
0: Ma se gbogbo kan ta ba ti gbe wa
1: e mo mo fi da awon local government to fe ran wa nse loju pe a se ofin ti o mu ijoba ibile wa lo soke
0: iyen nikan ta se yato
1: ta se yato
0: oda ṣugbọn lorile ede Nigeria ati mo ri pe opolopo eyin oloselu igba te ba n dupo bayi la mo saba mo ri yin e mo wa accessible igba ti o ba wa di pe e wole tan ṣé kì í ṣe pé lèyí tẹ́ kó àkókò láàrin wa tá à ní rí yín mọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pọ̀ tó nínú ẹgbẹ́ tá a ti dìbò fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní house of assembly lọ́wọ́ tá a wà tó jẹ́ pé inú PDP láti dìbò fún wọn jẹ́ pé wọ́n ti fi ẹgbẹ́ yẹn lẹ̀ ẹgbẹ́ tó gbé wọn wọlé wọ́n ti kó ńbẹ̀ kọ́ sínú ẹgbẹ́ mi kì í ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan o ohun ṣẹlẹ̀ káàkiri ó dórí mímí kò nípínlẹ̀ Ondo ńgbà náà jẹ́ pé nípasẹ̀ Labour Party ló ṣe wọlé tó tọkọ ṣọ́pọ̀ ńbẹ̀ irú eléyìí ti máa ń ṣẹlẹ̀ ṣé ààyè ká ní pé ìfẹ́ aráàlú ló dé báyìí àbí ambition ló le tó bẹ̀ ẹ wo generally bẹ́yẹn.
1: ẹ ṣe olóòtú nígbà mi condition máa ń fà ẹgbọ́n mi dìbò wọlé ní 2007 nínú ẹgbẹ́ òṣèlú NNPP nígbà yẹn caucus wa wà nínú house of assembly tó yẹ pé tí ì bá ṣe pé ọgbọ́n ọlọ́run ẹgbọn yẹn ò ní achieve anything nílé ìgbìmọ asòfin lẹyìn salary wọn tó ń gbà ó wà wò pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí late chief kọ́lápọ̀ ìṣọ̀lá wọn wá sọ́dọ̀ dádì mi lórí ọ̀rọ̀ yìí o ẹgbọn wa ń wá ó ní bámi ilé bíbá yìí bíbá yẹn ṣeré yóò di alábùkù o dádì mi ni máa play along pẹ̀lú wọn nígbà tó dé stage kan torí bàbá mi ò láàkì kan máa ṣí kúrò ní ẹgbẹ́ káàkiri mo dẹ̀ mú yẹn lọ́wọ́ wọn tó bá ń sọ pé ara àwọn tó yẹ kó jẹ́ stakeholder APC ní ìjọba ìbílẹ̀ ìdó lónìí inu wọn ló yẹ kí n wà tí gbẹnu ẹ sọhun ò ní sí nbẹ ṣùgbọ́n mi ń wo tó wo mo wo pé kí ni ọjọ́ iwájú mi ṣe kódà ẹgbẹ́ mi gan máa sọ pé mo máa sọ pé ò lè kúrò ní PDP tí PDP bá máa gòkè àjọ gòkè ni tó bá tún máa gòkè ń dà kejì wọn yóò rí pé mo tẹ̀lé òun délẹ̀ ìlérí so mi ò ní ìgbàgbọ́ nínú ká máa ṣí kiri dáàdì mi wá ní máa play along gbàtò dé stage kan fúnra dáàdì mi ló níbi tọrọ dé dúró yìí wà lọ di camp sínú ẹgbẹ́ yẹn ohun tí àwọn ará agbègbè rẹ tó lè ṣojú tó lè fi jẹ èrè ìjọba rèé o ẹgbẹ́ mi dẹ̀ di camp ńgbà náà ó di camp ó ṣe dáadáa kódà ó tún kọjá dáadáa. Ó ṣe dáadáa púpọ̀ ara dáadáa tán ṣe onírú àwa fi ń ṣe campaign onírú wa látó fi ń ṣe campaign níbi báyìí tó dẹ̀bẹ̀ sẹ̀sùn oore lára ọmọ olóore so ṣe rí èmi nígbàgbọ́ nínú pé làlúrí máa ń fà ń gbà mí ṣùgbọ́n èmi ò fẹ́ gba àìdíà yẹn lọ kéèyàn ó kúrò nínú ẹgbẹ́ tó ṣe é lóore tó wá ẹ rí. Tó fún ẹ ní mandate tó fi dìbò tó fi wọlé.
0: Tó fara ṣiṣẹ́ fún
1: ẹ.
0: Torí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ni ó mọ̀ sáré
1: kiri. Tó wá ní ẹgbẹ́ yẹn ò mọ̀ ṣe mọ́. Àtúbọ̀ tó ń tàn wọn ò ní dáa.
0: Ẹ mọ̀ ṣe pé.
1: Kì í ṣe pé olóòtú.
0: Ẹ já dọ́dọ̀ àwọn ará ilé. Ìbéèrè kan àbí méjì tẹ bá ní lọ́wọ́ àwọn àlejò mi. Kí n sọ pé láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Ẹ já fi ìjọba ìbílẹ̀ Edo nìkan lẹ̀ báyìí. 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 333 4 893 0915 333 4 893 Hello, ẹ ti wọlé o.
3: Ẹ̀lú ẹ̀nà kóòtó.
0: Ẹ mọ̀ ṣeun.
3: Mo kí àwọn àlejò yín méjèèjì wà bẹ̀rẹ̀.
0: Ẹ̀ṣin ó kọ yín o.
3: Mo sì ti atọ́kùnrin Adéyẹ Olúṣẹ́gun ló kọ mi.
0: Ẹ̀ṣin.
3: Mo pè látàrí gan lẹ́yìn.
0: Ẹ̀ṣin.
3: Ẹ̀rí olóṣèlú ni wọ́n. Ní tó fi yẹ wọ́n máa sọ náà wọ́n sọ yẹn. Wọ́n ti wà ní PDP pẹ̀lú Mákindé rí. Ìjàlódé lórí ìdòwé gbogbo tí a sọ yẹn sì ń bàjọ́ wà ńbẹ̀. Wọ́n jọ ń ṣe náà ni wọ́n jọ mọ́ ni. Ẹ wá wo ohun tí mo fẹ́ sọ ní ti local government autonomy. Àkọ́kọ́ wọ́n ní bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí kọmọ lọ bẹ́ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ní Ṣọ̀yọ́ state ó yẹ kí changes wà. Báyìí. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ó tẹ àwọn lọ́rùn bẹ́jẹ. Wọ́n sọ wípé àti àwọn náà ń repo. Ṣé àdéhùn tí ààrẹ ṣe fún wa nígbà tí ó fẹ́ tó ń polongo ìbò kò tí ẹ̀ gàdé hàn kan fún wa ju pé a máa gbé wálẹ̀ owó epo á gbé wálẹ̀ àdìbò a máa wọlé. Wọ́n bẹ́ẹ̀kọ́ ní 1000 wọ́n bẹ́ẹ̀kọ́ ní náírà 9 something náírà kò tó wá di 15 mọ́ àlọ́wọ́ báyìí. Èyí sì dé kọ́ máa lọ bẹ́ẹ̀. Nọmba 1 yẹn nọmba 2 ní ti local government autonomy. Ààrẹ gangan ló ń fa ló hó di local government autonomy fún ìgbẹ́ kó function. Ẹ sì máa pariwo Ọ̀yọ́ state. The whole 31 state governor ń bo ní local government function nu gbogbo wọn. Bẹ́ẹ̀ débẹ̀ kó láì jẹ́ pé wọ́n bá tún òfin yẹn ṣe àbí kí Tinubu bá wọlé lẹ́ẹ̀kejì ló lè ní kíní yẹn lè ṣiṣẹ́. Because ó lọ sí Supreme Court. Supreme Court gbàjọ wọ́n give judgment láti 2024. Àtìgbà yẹn kí ló dé tí wọ́n sanwó local government sí àkáǹtì àwọn gọ́fúnà joint account tí àwọn máa dá direct local government force.
0: Ẹ ṣeun.
3: Ó túmọ̀ sí pé ààrẹ gangan ló pa local government sẹ́yìn ni ò jẹ́ kí local government ṣiṣẹ́.
0: Ẹ ṣeun.
3: Ààrẹ ni.
0: Ẹja fẹ́lò mi láǹfààní ẹ ṣeun. Hello.
4: Hello ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sọ. Ẹ ṣeun.
4: Ẹ káàárọ̀.
0: Ó kọ yín o.
4: Kọ́lá Mustapha ló ń sọ̀rọ̀ láti Arégún Ọ̀lẹ́yọ̀ Nàìjíríà.
0: Ẹ ṣeun.
4: Mo kí àwọn àlejò wa ọmọ olóore mo kí o.
0: Wọ́n kí yín olú.
4: Bàbá kejì náà mo
0: kí o.
4: Ẹ pẹ̀lú bàbá mi fẹ́ kọ́ ọ̀rọ̀ ìlú bí ó ṣe é ṣe lágbá ọ náà. Ṣé rí ó dàbí ń pa àwa Yorùbá àmọ́ nǹkan tá à ń ṣe. Ẹ má bínú àmọ́ nǹkan tá à ń ṣe rárá. tàbá ní ọpọtímẹtì láti ní èèyàn kan láàrin wa tí ó tó jẹ pé mo sọkọ àyè ọ̀nà sọhun yẹn tán bá débẹ̀ tán ọtọ ní nǹkan tí wọn máa ṣe àní rí pépé àti wọn mọ pépé àti wọn tábá tún máa wá rí kò ní kọjá ìwọn bá bí tán bá rí báwọn mọ yẹn mọ òde kó rí bẹẹ ní ẹ lọ wọlé haúsá náà àwọn ìdílé ń tùlù wọn ṣe ẹkàn bẹẹ láti kọ àtẹjì ń bẹ yẹn lọ ẹ lọ wọn yẹn ń tùlù titi wọn ṣe pẹlú àwọn owó kéékèèké tó ń fún wa yẹn náà wọn yẹn ń fún kálukú lówó níye ó níye owó ti sẹ́nítọ̀ àti ọmọ ẹlẹ́bù kọ̀ọ̀kan ń gbà lọ ni wọn níkẹyìn nìkan ó dáná náà wọn ń fún ogbó yín lówó yìí nítorí pé kó lè kárí gbogbo aráàlú ni a wà á yàn yín lọ ẹ wà á lò wá tán ẹ wà á sọ wá di use and dump pdp kò rẹ̀ṣẹ̀ máa dàrú apc rẹ̀ṣẹ̀ máa dàrú but tó bá possible wípé à ń kò títọ́ ọ ní ṣe ni mo sọ pé kò sẹ́gbẹ́ kan tó máa ní problem. Ẹ jẹ́ ká mọ nǹkan tá
0: à ń ṣe. Ẹ jẹ́
4: ká yorùbá
0: mọ nǹkan tá à ń ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe o.
5: Ẹ máa kú iṣẹ́.
0: Ẹ mọ̀ ṣeun bàbá ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ rẹ́díò yín o.
5: Mo máa ti kúrò bẹ́ẹ̀.
0: Ẹ ṣe o.
5: Mo kí yín ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣe àdúpẹ́ o.
5: Olóyè àti tí ọmọ ní ìlú ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe o.
5: Mo kí àwọn tó wà àwọn àlejò wa yẹn mo kí wọn.
1: Ẹ kárọ̀ sà.
5: Wọ́n kú iṣẹ́. Olóṣèlú ni wọn. Èmi ò lè fún wọn. Nǹkan tó bá bọ́ṣe yẹ kán sọ̀rọ̀ náà ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo kàn fẹ́ kán máa wà sincere náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kán máa wà sincere sincerity gbọ́dọ̀ máa kún ọ̀rọ̀ wọn bàbá wo bílù ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí kò rọrùn bàbá ẹ̀yin àlejò wa kò rọrùn mi lè parọ́ fún yín ṣe rí a gbọ́dọ̀ ṣe nǹkan tó tọ́ àti tó yẹ àtọ̀yọ́ tètè ní o àti ilẹ̀ ìlú nàìjíríà jẹnẹrálì a ní láti ṣe dáadáa gbogbo nǹkan ò rí bó ṣe yẹ kó rí I'm telling you ẹnikẹ́ni tó bá ní àǹfààní láti wọlé ẹjọ́ ẹ jẹ́ kó ṣe dáadáa báwọn ọmọ orílẹ̀ ẹ kó ètò kò ní bàjẹ́ lórí akitile.
0: Ẹ ṣe o lóye akitile ẹ ṣeun àdúpẹ́ pọ̀ àmọ́ lóore 0916893 1000. Hello, ẹ ti wọlé o.
6: Hello.
0: Ẹ kàrọ.
6: Mr. Joseph láti Àpáta ni.
0: Ẹ ṣeun látàpáta.
6: Mo kí àlejò wa.
0: Ẹ ṣe o.
6: Ẹ jọ ìbéèrè kan ni èmi ní fún àlejò wa gẹ́gẹ́ kíákíá. Ta ni presidential candidate tí wọ́n gangan? Nígbà kan láwọn ò believe nínú coalition. Ta ni presidential candidate tí wọ́n gangan sọ fún wa?
0: Ẹ ṣe o. Ẹ ṣe o. Hello.
7: Hello.
0: Yes sir. Ẹ kárọ̀ ẹ kù lẹ́gbẹ̀ẹ́ rẹ́díò yín o.
7: Ah, ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
7: Àmọ̀lí Gbadébọ̀ láti wáyà.
0: Ẹ ṣeun láti wáyà kí.
7: Béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa tó wà níbẹ̀ ni pé mo kí wọn o, wọn máa ń ṣe o. Nígbà tí wọ́n sọ yí pé ìjọba Oyo State kò ṣe dá wọ́n jọ wà PDP tẹ́lẹ̀ ni kó tó di pé ọ̀rọ̀ rí báyìí ìdàlódé lórí dòwe. Ta ni kí Tinubu bó ṣe wà kó máa bà lọ. Ṣó rọrùn fún gbogbo àwa mẹ̀kúnù Nàìjíríà bí nǹkan ṣe rí. Àwọn gan fúnra ara wọn lóòótọ́ olóṣèlú làwọn wọn lè máa rówó biribiri tó ti yeyín ṣùgbọ́n àwa mẹ̀kúnù táàrí nǹkan kan jẹ táàrí nǹkan ṣàjẹ tí gbogbo òlú tó le koko pe epo wọn sìmẹ́ntì wọn ráìsì wọn gbogbo ẹ̀ wọn tàbá wa wí wọn máa ní ìjọba àwọn kan náà tó ṣe é ọdún mẹ́rìndínlógún ló ba nǹkan jẹ nígbà táwọn ìjọba tó wà ń bẹ̀rẹ̀ ọdún mẹ́rìndínlógún yẹn ba nǹkan jẹ ṣe bí 6,000 5,000 là ń ra ráìsì tó yà ń ra báàgì sìmẹ́ntì ò ní yàrá kínní bàtà àwọn ètò bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ fọ́jú pọ̀ tó di kínní táwọn wá ní kí ìjọba òkè kó máa bá lọ bẹ́ẹ̀ sọ̀yọ́ ti Oyo State làwọn fẹ́ pààrọ̀ kan sọ sí
0: sọ
7: bá wọn bá ṣe ń lu Nàìjíríà wọn àmọ́ bí Nàìjíríà
1: ti wọn.
0: Hello. Wọ́n ní pé bóyá
2: bóyá.
0: Hello, ẹ ti wọlé o. Ẹ lè tún wá pé ẹ ti gbé sí òde o. Ẹ jẹ́ káwọ̀ bí a lè gbé ìpè kan sí ká tún yọ̀ǹda yín torí àwọn ọ̀jọ̀gbọ́n ṣì ń padà bọ̀ lórí ètò 0916893 1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page. Hello, ẹ ti wọlé o.
8: Hello.
0: Hello.
8: Hello.
0: Yes sir.
8: Láti ẹ sà hello hello.
0: À ń gbọ́ yín.
8: Láti ìlú Èkó mo ti ń pè.
0: Ó kọ yín o.
8: Pọ̀ mi ni Olúwa ló ṣe.
0: Oh yes sir.
8: Ṣe rí mo bàbá kan sọ pé lórí autonomy kìíní Lagos ìta wà àwa ń gbádùn autonomy Lagos Island tó bá dàbí lọ tí wọ́n pè ṣé a máa nu Lagos Island yìí wa ẹnìkọ̀ọ̀kan wọ́n san 1 million kí wọ́n lọ wádìí. Ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo nǹkan tó sì lọ ní àdúgbò títí àdúgbò wọ́n ṣe bómi ṣe wulẹ̀ fún.
0: Ok, tó túmọ̀ sí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló dàbí pé autonomy yìí ò ti wọ̀ kàré.
8: Bẹ́ẹ̀ni. Ẹlẹ́sẹ̀ tí ìtọ́jú ìṣẹ̀lẹ̀ kò ń ṣe ìjọba APC, kò ń ṣe pàwa náà alówó kan lọ́wọ́, ṣùgbọ́n tá à ń gbọ́ ni pé wọ́n ń jagun wọ́n ń ṣe. Ṣùgbọ́n tá à ń bẹ ààrẹ wa sí ni pé kó bá wa ṣe ìdánáyì tiwa. Àkọ́kọ́ ni pé ẹni tó kọ́kọ́ ba Nàìjíríà jẹ́ láyé Abiola òun ni Mr. Kokori àti gbàgbé ẹ̀. Nígbà náà wọ́n fi gba àwọn èèyàn lówó àti gbà náà la àti bọ́m̀bẹ̀ ní Nàìjíríà. Ni mo fẹ́ kẹjẹ ká ronú sí Ọlọ́run ràn wá lọ́wọ́. Yóò bá wa jẹ́ kí wọ́n tó rí ìbànárì wa àti kí wọ́n ti tún ṣe àǹgbádùn torí ààrẹ wa bá a ta gbogbo kìíní tó tó di pé ọ́dà ẹ̀rí gómìnà lọ́lọ́run ti kẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni pé ìsìn àti ìjọ ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà Ọlọ́run ti kẹ́ wọn. Ṣùgbọ́n a tó gbà pé ìdí ò ṣẹlẹ̀ yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń ṣe pé wọ́n ta ẹnìkan kalẹ̀ àti ìgbọ́rí ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kẹ́gbẹ́ mi náà.
0: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun láti ìlú Èkó ẹ ṣe ò tẹ́ ẹ bá wa dá sí. Hello? Ó ti rẹ̀. Ọmọ olóore àti gbọ́ látọ̀dọ̀ àwọn aráalé ẹ fẹ́ fèsì sí nǹkan kan àbí méjì nínú àwọn ìpè tán pé ẹjẹ́ ń gbélé mọ́ ẹjẹ́ ń gbélé mọ́ ìpè ọ̀hún pọ̀. Hello?
9: Hello?
0: Yes sir.
9: Ẹ dákun, nígbà tí àwọn ní àwọn PDP sì wà, ọ̀gá wọn wíkẹ́ ó ní àwọn ò ní presidential candidate pé Tinubu ló ń fẹ́ ṣiṣẹ́ fún. A wá ní presidential candidate ti
0: PDP. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rù. Kàlága fèsì ó lè bí mo tẹ̀fẹ́ bí yín.
2: Ẹ ṣe olóòtú adẹ̀kí gbogbo àwọn tó pè wọlé náà. Presidential candidate wa Senator Sandy Onaani ti running mate wọn Vice President sì jẹ́ Umar Babangida àti dáhùn bẹ̀yẹn. Lórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa misinterpret tí Honorable mi sọ lórí pé
0: nǹkan
2: kó máa lọ bọ̀ kí Tọ̀yọ́ State yí padà. Tẹ bá lọ wò láti 99 tí Gọ̀vnà Lamọ Adésínà gbàjọba sí 2003 láti 2003 sí 2007 ẹ máa rí pé ibi tí ò bá sí continuity nǹkan máa ń sábà ń dàrú ńbẹ because ìjọba ilé mi fẹ́ ṣe ilé kan rí mi mo fẹ́ ṣe ilé kan rí mi so abandoned project ló máa ń pọ̀ jù. So tabawa wa sí ti tààfin sọ pé Ọ̀yọ́ State kò yẹ kó rí tó ṣe yẹ kó rí. Mo sọ tẹ́lẹ̀ mo ní ẹgbẹ́ PDP ní ìlànà tí a fi ń ṣe ẹgbẹ́ ta tún fi ń ṣèjọba tó jẹ́ manifesto tó yẹ pé wọ́n á gbé síwájú ìwọ tó bá rùn kò ní wọ́n á gbé síwájú yẹn pé ta fi fẹ́ rè ta rò fi ní ni àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn aráàlú tó fẹ́ govern. Nítorí ẹ̀ n tó ti wà nínú Gọ́vnà Ṣèyí Mákindé wọ́n pàdé wọ́n ṣáà ń try ìgbà tán lè mo mọ́ra ìwà inú wọn jẹyọ lọ́ fi ṣe nǹkan ṣe ló mú wọn kò sẹ́ni tó lé wọn mú wọn wò ó pé n tí mò ń ṣe yìí ó ti ń tako lànà ẹgbẹ́. Nígbà tí èèyàn bá wà tó ṣe Congress tó wò ó pé wọ́n ló fẹ́ yan gbogbo World Esco, Local Esco, State Esco, National Esco kó tó di gómìnà làwa ti wà ní ẹgbẹ́ PDP. Ìgbà tí bàbá kan sọ wọ́n pè wọlé lẹ́kan ni a jọ ń ṣe tẹ́lẹ̀ ni àwọn bá wà ní ẹgbẹ́ PDP ni ẹgbẹ́ tiwa lẹ́gbẹ́ PDP. Ìgbà tán wá rí pé nǹkan ṣe ń bè ò táwọn lọ́rùn mọ̀ kò bá lànà tàwọn mu torí àwa nílànà dáadáa láti jẹ́ káráàlú gbádùn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe ọ̀nà fífẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí ni ẹ wo sákúláàrò tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta kan yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó ń sunkún.
0: Ṣùgbọ́n bàbá ìgbà tí gómìnà ó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP epo òkè bí eku mọ́nú ẹgbẹ́ òṣèlú òun.
2: Àwọn náà lọ fà á.
0: Wíkẹ́ tó wá wà pẹ̀lú yìí wọ́n jọ fàǹgbà yẹn ni G5 gbàgbé.
2: Kò sẹ́ni tó gbàgbé nígbà tí Honorable Okunola ọmọ olórí máa sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ wọ́n ní Atiku la ṣiṣẹ́ fún lọ. Gọ́vnà Ṣèyí yìí àwọn náà ni wọ́n fọ́ǹtì pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ aṣíwájú ni mí. Wọ́n dẹ̀ benefit ní ẹ̀ true Wike. Because tí ó bá sí Wike ńgbà náà wọ́n ní dìbò second term yìí wọlé. Because nígbà tí calculation lòṣèlú
10: ati dibo senate and rep APC ti mu meteta ati dibo federal APC ti mu majority. I think yes 10 Kilowaku awon ta ni ni north east artist north west south west Ibarapa central and north ati oke ogun ocean so in to ye ka kun ko di marun se ni by election kolon forun keja gaba ti don pada di en ti won ni ko da to ra ni lana ti ma se bo gomina wa ti o waye ni 20 ti o di gomina 2027 na lo si waju campaign Ibadan north to so don yi the house of rep so egbe PDP ani lana tele ta fi nse so iwa nu governor se yi ti won le mu mora mo lo pada efin ni o pada wuyo oun lo mu won kodi papa sawon olore won
0: oda egbe si oro eyi o nigba tawon APM ba wa o
10: egbe wa po gan
0: emi ni wa mo laja yin
10: no ko si ja seri ninu ki won je oloselu amora wari o o ba wa ni egbe kan abi keji ati ma jo pade ri beeni mo ri
0: oloselu ija
10: beeni mo ri PA governor se yi lawon asiko gba kan ta fe se oro alaga tawon to se lowo won ni ah bi ola lati jo yi ah ki lati fun won eran ti mi hun sugbon sha ise ka fi yen le n ta ba wa ni pe alaga council wa nido e je fun wa en ta de fe ko se re a de se dada eyan melo lo le so ru nkan be emi no ti yo ebi n pa mi o a mu yo le yin wa ni aran ti e je ka eni to ra ri pe eni yen le se dada o ti sawon kokan ri aripo se dada aripo le se dada so fa so good representation o wa very very important lo je ka wa present en ti o ni ati ma se bo e so le kan pe ti wa ba n wa po la ma wa laarin awon eyan wa nigbati honorable tiri okun ola to je gbon honorable to fe dije gbogbo asiko to fi dije to fi se joba
0: no jina si
10: ati gba to so kuro njoba ibi ton gbe lo nbe Tolo lo ti sanu won ko to diku won honorable.
0: E je ki wa je odo honorable omo olore. Ki kin to yonda yin. Atun wa le je lori eto e pada wa o. Eyin. E je agbagbe egbe oselu te wa. Ladugbo yin ni te le ro ngba lati soju yi. Kini adojuko te ro pe won koju to je pe gbogbo ijoba to tin wa atawon to ti se boya won gbagbe ni boya o kun won lapa ni won o se kin fi wo be se suma awon eyan yin to kin le mo te mo po won fi won lape ladugbo to je pe o ye kan se ti won o se o awon eyan yin ka to so o awon eyan yin won wa mu ninu oro yin pe eyin o tumo si pe e wa se nkan te so pe won o se yen ni o
1: e se un olotu gege bi a se so ile igbimo asofin on la fait lo fun ki se executive office but mo fin da yin loju pe
0: e mo promise
1: mi promise
0: in ta fe lo se nkan tan se yen mo kokko fe mo nkan tan se yen
1: ti a fe ta wa fe se le mi aso ni wi pe se ri idoloka government o wa ninu state to je wi pe won ni landmark
0: to tan nile be da won ja gbe pe okan o da ko fe gbe si oro kan bi hello.
11: Hello.
0: Yes, sir. O ko yin o.
11: Apoto. O ko mi ni Olamide kan Ibrahim lati Oyo.
0: Lati Oyo. E seun.
11: Apoto.
0: E se o.
11: Olorun o le se yin pa.
0: Amen.
11: A de ki awon alejo wa na. Olo Naribu Eso Ponla ati Chama wa.
1: E se gosa. E se gosa.
11: Aba aba apo.
0: Amin. Baba pa eda ko ojo tin lo.
11: Ileri Olorun awa ti mo se.
0: Ami ka si le se na ni. E seun latoyo, e se o. O da pa ara awon eyan yin ni.
1: E seun. E seun olotu. Seri gege bi ti mo be so ni pe kini o le je beneficiary fun ijoba ibile mi lori nta ni ti
0: a ma te lo.
1: Ta lo.
0: Oda ba.
1: Kini e to tu wa da

0: nípa ìbéèrè tí mo béèrè lọ́wọ́ wọn nípa ti federal president ìpè kó máa bá lọ bẹ́ẹ̀ pé ìjọba ọ̀yọ́ pé transition wọ́n ní continuation ẹ̀sìn lọ ní ààrẹ fún president ẹgbẹ́ tí wọ́n pdp tàbí ìpínlẹ̀ ẹgbẹ́ yìí ààrẹ fẹ́ pa òun kò ní ìdẹ̀kùn sí bẹ́ẹ̀ láti fi gọ́ kínní lásán ni tinubu lẹ́gbẹ́ sí
1: bàbá
2: ẹ ṣe olóòtú gọ́vnà Ṣèyí Mákindé ní candidate nínú ẹgbẹ́ wọn gbà náà lọ́hùn tọ́bi lọ ṣiṣẹ́ fún
3: Aṣíwájú
2: Bọ́lá Ahmed Tinubu.
1: Ẹ lè gbà kí Gómìnà Mákindé tó jọ́mọ Yorùbá kó fọmọ Yorùbá lẹ̀ kó lọ́mọ ṣègbè lẹ́yìn
2: àwọn náà ṣe ogun Yorùbá làwọn náà. Ṣáwárí gẹ́gẹ́ bí
3: ìbéèrè tó ń kàn gbà yẹn pé aṣíwájú ni wáyà àwa náà ti ń kàn sí.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tó rẹ̀ bí nílẹ̀ kan èmi wo àṣìṣe ẹnìkan ní tí mo fẹ́ ṣe òun ni mo máa ń wà focused. So àwọn tó ti ṣe lọ àwọn náà níbi tí wọ́n ti ṣe gbìyànjú tiwọn táwa dẹ́ nígbàgbọ́ pé a tún ṣe ju ibi tí wọ́n ṣe dé lọ.
1: Ayọ̀ǹda yín àwọn ìpè ọ̀hún pọ̀ ẹ wò ó ẹ padà wá ní
3: orí. Rotí a máa mú lọ́kùnkún dùn.
0: Ẹ̀lú ẹ̀jọ̀ olóyè àtìtìlẹ́ mi.
1: Yes sir.
0: Ṣẹ́ni bàbá tó ọ̀nàrẹ́bù ti sọ̀rọ̀. Ṣẹ́ni nǹkan tẹ́yìn bá fẹ́ ṣe ni kẹ́ ẹ máa sọ. Ṣẹ́ni ẹ jẹ́ kí n sọ kankan fún yín o. Ẹ má gbìgbọ́n jẹ̀dì kankan lórí erégbìn o. Bìkọ́ Ṣẹ́ni bí ìlú ṣe rí ìsìn kò tẹ́gbẹ́ lọ́rùn o. Ọmọ àti ọgbẹ́ bóyá bó ṣe ń ṣe lọ yẹn káwa máa ní sùúrù kí àwọn máa jẹ gbádùn. Wọ́n ti ṣe 3 àti ọmọ àti ọmọ àti ìsìn. Ní ìsìn tó fẹ́ ṣe ní ìsìn yìí, gbogbo ọmọ òṣèlú ló kù báyìí, kò sí ìjọba mọ́ báyìí. Ẹ wọ ọmọ àtọ́jọ́ ká máa rọ́jú. Nǹkan tẹ́yìn bá bẹ́ ṣe ni kẹ́ wá sọ. Ẹ má gbìgbọ́ jẹ ní bọ̀dì lórí rédíò.
1: Wọ́n ti ẹ̀sìn ń bọ̀ wá sọ kan tó máa
2: ṣe
1: ẹgbẹ́ ìkùn ẹ̀dàkùn. Hello.
4: Hello.
1: Yes sir.
4: Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ PDP ti sọ, onídìíkẹ́ gbọ́ ẹnu àti ẹlú ẹnikẹ́ni ẹlẹ́yìn òwúkú àbùkù ẹnikẹ́ni ẹ sì rí àbùkù gọ́dún jẹ ìjọba tó wà ní Ọ̀yọ́ ti ìdìbáyì ẹ rábùkù òkè tí tẹ́ ẹ bá fẹ́ ṣe ni kẹ́ ẹ sọ tí àwọn ti dìde tí ò dá tẹ́yìn fẹ́ balance ni kẹ́ ẹ sọ onídìíkẹ́ máa fẹ́ ẹnìkan ṣẹ́dá ẹnìkan ò ṣẹ́dá continuity ni àwa fẹ́.
1: Ẹ ṣeun ọmọ olóore ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan lára àwọn tí wọ́n jọ láǹfààní àti kọ́wọ́ rìn wá ni àti rí ẹni tí ṣe alága PDP ní Ìdó ìyẹn ọ̀nàrẹ́bù Jimo Abiola Abidin bákan náà ọ̀nàrẹ́bù Mrs. Ayọ̀adé Abọ́sẹ̀dé tí wọ́n jẹ́ woman leader wọ́n wà pẹ̀lú wọn lórí ètò láàárọ̀ ní ọ̀nàrẹ́bù ológun ẹrú Mòsúrù olórí ọ̀dọ́ youth leader wọ́n wà ní orí ètò láàárọ̀ yìí ọ̀nàrẹ́bù Comrade Adeleke Usman A tí wọ́n jẹ́ alūkkóró ẹgbẹ́ àwọn náà wà pẹ̀lú wa láàárọ̀ òní ọ̀nàrẹ́bù Ọláyíwọlá Kábáwà wọ́n wà pẹ̀lú wa ọ̀nàrẹ́bù Adékúnlé Tàtàì àwọn náà wà pẹ̀lú wa bákan náà ọ̀nàrẹ́bù Mrs. Oṣùọ̀lálé Abọ́sẹ̀dé ọ̀nàrẹ́bù Mrs. Oṣùọ̀lálé Bùnmi Mr. Fọlábí Sunday àti Alàgbà Lẹ́kan Gbọ́láṣeré gbogbo wọn ni wọ́n jọ kọ̀ wárìn wá láàárọ̀ yìí ẹ̀yìn alága bá fún ọmọ Nàìjíríà nímọ̀ràn kí ọmọ olóore kó fún wọn mọ̀ràn ìmọ̀ràn ní ìpolongo ìbùkọ́ kí n yọ̀ǹda yín.
3: Ẹ ṣe olótù a kí gbogbo ọmọ Nàìjíríà Ọ̀yọ́ State ìjọba ìbílẹ̀ Èdò àti gbogbo àwọn tá a jọ kọ̀wọ̀ rìn lágbára Ọlọ́run kò ní bàjẹ́ ntí ìmọ̀ràn lọ ní ká gbà a fẹ́ fi àsìkò yìí gba gbogbo wa mọ̀ràn pé gbogbo wa la mọ ọ̀tún yàtọ̀ sósì kí a jọ tó bá ti tó àsìkò tó yẹ ká yan adarí wa láti òkè délẹ̀ kí a yan àwọn aṣojú rere tí wọ́n ní ọmọlúàbí tán ní bíbíire tí ipò tí a dẹ̀ mọ́ pé lágbára náà a wá a máa rẹpísẹ́ǹtì yín dáadáa.
1: Ẹ ṣeun ọmọlóore ìmọ̀ràn ní ṣókí
2: ká máa lọ. Ẹ ṣe gọ́sà ìmọ̀ràn mi máa lọ sórí ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni pé a túbọ̀ ṣe sùúrù ni.
1: Ẹ ṣeun.
2: Kádẹ́ máa kún fàdúrà torí pé ìjọba ọdún mẹ́ta mẹ́rin kò lè yí gbà padà lẹ́ẹ̀kan náà so ẹ jẹ́ ká máa gbàdúrà kádẹ́ túbọ̀ kún ní sùúrù.
1: Ọ̀dà ẹ̀yìn lójú òpó Facebook a rí ọwọ́ Ibrahim OO Adékúnlé Àdìsá Adélábú Wàsíù Àfọlábí Sunday Hosanna gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé láàárọ̀ ní àdúpẹ́ púpọ̀ àmọ́ lóore ìbànújẹ́ ó kéré tóbi kò ní jẹ́ tiwa a ò ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ ẹja dókè lọ́run ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé ẹ pàdé àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀.

0: ẹ̀ṣẹ̀ tẹ̀síwá ń bẹ̀ pẹ̀lú wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní nìkan ní west radio
1: 89.3 FM.
0: A wà lójú òpó Facebook west radio 89.3 FM fan page west radio 89.3 FM fan page. Àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ti láǹfààní àti tún wọlé padà. Bàbá wọn nation
2: tó
0: ẹ mọ̀ lẹ́
2: o. Orí tí mo dọra gẹ̀rẹ́ẹ̀tì nìkan tí mo rán wo nǹkan tí ń ṣẹlẹ̀.
0: Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ ẹrú àsìkò yìí báyìí ànífẹ́rú ilé ìkú lọ́hùn ló sì.
3: Bẹ́ẹ̀ni torí a mọ̀ pé polongo tí ó ti wọlé
0: wẹ́rẹ́wẹ́rẹ́. Ọjọ́ mẹ́jọ ó ṣeé ṣe kó jẹ́ pé láti inú ẹgbẹ́ òṣèlú APC láti gbàlejò
3: a
0: wà mọ́ sun díẹ̀. Ẹ̀yìn ẹjá padà sórí eléyìí tí àbá ń bọ̀ á ti gbàlejò àwọn olóṣèlú wọ́n ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olóṣèlú aráàlú làwa analyst lẹ́yìn nǹkan tó lóṣèlú ò lè mẹ́nuba torí òṣèlú ẹ̀yin lè mẹ́nuba torí ẹ̀gbá kò tí
2: òṣèlú. Àpótí inú ilé mi mo
0: gbé lọ. Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ bó o lè po ṣe rí lọ́dọ̀ yín.
3: Mo ti rí káàkiri Nàìjíríà nígbà tí yẹ pé nígbà tí mi ò sí ní UK bó ṣe rí Nàìjíríà bó ṣe rí lápò ọ̀dọ̀ yín bó ṣe rí lápò ọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà náà ló ṣe rí ní àpò ọ̀dọ̀ tiwa. Bá kọ̀ṣẹ́ rẹ́rìn ìyá kò rẹ́rìn ni kò fọ́nì kì í ṣe nǹkan tó fọ́nì rárá.
0: Èèyàn kan ń bẹ lójú òpó Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ ẹ lọ. Ẹ káàárọ̀ sà.
4: Akí ẹ̀yin tẹ wà ní orí ètò.
2: Akí
4: bàbá wa ní ìṣù. Adẹ̀kí
3: ọba àti
4: ẹ̀yin ọdọ́tọ̀.
3: Ajíǹde Aram Ajẹyin
4: ọ̀sán. Orúkọ sì ni Alàgbà Fẹ́lò láti Ẹlẹ́bú.
3: Ẹ káàbọ̀ sà.
4: Kẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà àsọtúnsọ ni. A sọ sọ sí àtẹ iyẹ̀ kan tó dé. Atọ́ náà ní ẹbí ká tí ọlọ́run fún wa
3: nígbà
4: ṣe. Kẹ́rí tó kán ní gbogbo wa lámọ́ tí obìnrin gbà bímọ ká tó sọ pé kó kàn yìí ná òye yín. Kẹ́rí tí orílẹ̀-èdè ìbámá tó bá máa da a gbọ́dọ̀ padà sí ẹlẹ́yìn tí a ń gbọ́ mi. A gbọ́dọ̀ lọ sí root cause. Kí ni tó fà á tí gbogbo lídà wa fi ń fè. Gbogbo lídà tá yàn láti ṣàtọ́ sí bí ni a máa ń sọ pé we have to dash it problem. This is what we continue to say láti for donkey years. Ìṣe mi ṣe rí mo wà nínú iléeṣẹ́ kan kó tó di pé a kúrò ń bẹ̀. Ṣe rí èmi jẹ́ onímọ̀ ẹ̀rọ lèmi. Òye ìsábà wá ní problem lórí machine wa tó ń produce production company ni fẹ́ ń gbọ́ mi.
0: Àgbọ́yé ò pápápá ẹ dákun.
4: Tá bá ní problem lórí machine kan òye tá bá sọ ọ̀fẹ́ a lè fún ní ìmídé solution. Ṣẹ́yìn lẹ́yìn ẹ̀ a wà jókòó a wà fi àwọn stakeholder jọ a wà máa bèrè wa ní wáìtẹ́lẹ̀ at the end of the day a máa arrive sí. What are the two solutions that are looking here? Kerry, for problem, I got a link here. System failure, system Nigeria.
0: Lo ṣe ló fà á lọ́rọ̀ kan ṣá system Nàìjíríà ni.
3: O ti yé.
0: Ẹ ṣeun.
3: O ti yé.
0: Ẹ ṣeun.
3: O ti yé.
0: Ẹ ṣeun. Hello.
5: Ọbátan Flay.
0: Yes, sir.
5: Àwọn olóṣèlú yìí gan ó ga jù. Mr. Olúdayọ̀.
3: Yes, sir. Mo ti dé àmì ti dé káwọn olóṣèlú tó dé ẹ mọ̀ pé gbà tán dé yẹn mo ti dé kán tó dé.
2: Adúpẹ́
5: ẹ máa tí o sì sọ tó fún wa pé ó máa kọ ọdún lépe ọdún mẹ́ta ìlú ọ̀lẹ́dà irọ́ ni o nígbà tá a gba independent gan Mr. Olúṣọ́yà báwo èmi dé tàgbà independent ṣáà ò pípẹ́ ìgbà tẹ̀kọ́ ṣẹ́ báyìí mọ́ sí ìṣe ni. Àwọn ìpínlẹ̀ sì tún ṣe wọ́n fún wa lómi wọ́n fún wa ní airline wọ́n fún wa ní ok kásán àti ṣe ẹsẹ gbẹgàn báwo ní àràjò àti wọn á ṣe jẹ pé láti 75 oko ó dẹgbẹ
3: ó dẹgbẹ
5: ó paná bukọ àwọn olùpàlọ gbogbo ẹ eléyìí wá sí ìlú ìyẹn ọdún mẹrin ìsìn ìyẹn wá tó kásán máa bá lọ bẹẹ ẹ káwé ó káwé ó sọ fún ọmọ ọdún mẹrin mọ ẹni tó máa ṣíjú padà káyé ní ìṣẹ̀kú ẹ̀mí dé fìyí ẹ máa wọ̀nyẹ̀ tuntun fún mi
3: àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ pa gan tó ń kó kúrò mọ́ṣáláṣí gan wà nbẹ. Wọ́n kó wọn kúrò ní mọ́ṣáláṣí kó wọn lọ kírun èèyàn bíi tó fẹ̀ tó 500 ní ìsìn báyìí àwọn díẹ̀ la fọ́nrán tán fi síta ipò wọn pa àwọn tí wọn ti gbẹ̀mí lẹ́nu àti ìmọ̀bi tí wọ́n wà báyìí so seri lopo igba ta ba kon so awon nkan mi awon mo Nigeria opolopo ki nfe ki awon eyan so toro the truth is a le ma ba lo bayi ko sese tori pe okay otoloro epo ti ebi mi koro we ki call Mr. Agbolahun to wole nsin ti won soro nipa bi won se kidnap awon yan bo se npa awon seri gbogbo kini okay se ile na ni bo la fe lo mo e de ni ma ba wa panu e a ni gburu e mo o wa tu wa npo si a de awon kon de joko e de so pe ka ma ba lo bayi ko sese ko sese gbogbo ita johnson e je ka wa na jo wo olodum mo je ka sirin olodum mo je ka sori buruku opolopo nso odun so lenu elomi pe on se gba pe je ka ma ba lo tori pe olodun ni je ki bi kan wa mi o ni so ju be lo ko lo ma je ko kan wa because gbogbo awon ebi gbogbo awon le bi to kan sawon le fe lo ba nsin ti a so pe kan ma ba lo ba yi pe ejo isejoba ti to wa nbe ti ko le da bobo wa let ma so be kan tu wa
0: iwoye onikaluku shoto
3: be o na ni mo nso so e mo opolopo olodum je ki bi sele si wa so iru oro epo te nso pe kini lati ojo Monday kun se nkan to funny rara wi pe ewu epo ta nfokan si pe olodum a je ko ja wale mo so na sheki sojo aje na ni mo so pe nigba ton ma fun wa ni ohun to sokunfa afikun owo epo yi sin e ma re pa awon kan ti ko ni itumo ni e ngba te ma so nitori oro tori se Nigeria nikan kilo tin pe sawa nikan ni oro ipo yi lo se kini ni nitori ogun ton ja pe kini iye bayi ton ma ma kede pe owo eroje epo robi o ja wa lensin e ma ri pe iye ton ma yo ku ni ju 5 naira lo.
5: Hello sir.
0: Hello.
5: Mo ki eyin ogbogbon
3: eshun sir.
5: Yóò ní ìdàrú ọkọ̀.
3: Àmì.
5: Omi ọkọ̀. Ẹ̀rí àwọn àlejò ọ̀dẹ bí wàyẹn àwọn méjèèjì bí gbogbo ìfẹ̀gbọ́n ẹgbẹ́ tí owó ìjọ làwọn wá olóṣèlú làwọn. Ó ti ní àwọn àmà ṣe ní pé bí ìjọba òpin ṣe ń ṣèjọba rẹ̀ kó máa ń bá lọ fẹ́. Wọ́n rí àlébù ti tèyí lọ́yọ̀ state wọn lálébù tókè wọ́n ní kó máa bá lọ bẹ́ẹ̀. Bí ẹ jẹ́ pé wọ́n pa ni wọ́n ń wá tiwọn. Ẹ báwọn dẹ̀ tó gbà yẹn na bí wọ́n ti ṣe. Gbogbo yíta wọn ò fi bẹ́ẹ̀dì kò wá lómi ọbẹ̀ tó náà ló ń ká tó wọn ń wá ló fi sọ ọdún mẹ́rin ní ẹjọ́ tó máa fún gbogbo wọn àbí ilé ìtìpé ilé ìfi ṣe tí ó ṣe ní ìsìnká ìdáhùdà rẹ ti dá tí ó dà tó pò ń bẹ̀rẹ̀ ọdún mẹ́rin ká tó pẹ̀lú ní ìbẹ̀ onídìí ẹ̀yà ẹni tó bá rí ọgbọ́ ọbẹ̀ ìbá àti haúsá ìbá àti yúkò tó náà bá lu ọdún mẹ́rin rẹ̀ tí ò fi dáadáa tó gbé fún ìbẹ̀ láti náà pàrọ̀ wọn ni láti rẹ́ni tí ó ṣe dáadáa.
0: Ami, ẹṣẹ́ o, ẹyin.
3: Tó bá jẹ́ kí bàwá ṣe ń ronú lápá bíi.
0: Ẹ dàpọ̀, ẹ jágbó pé ẹ̀yọ́ kan.
5: Jaope.
0: Yes sir.
5: Àwa náà ni.
0: Yes sir.
5: Ṣẹ́rí, ṣẹ́rí, kádà ìṣòwò tí Nàìjíríà fún jí kádà rẹ̀ dà padà, ó ní agbára gidi gan. Ẹ wo kẹ́mi bá dé náà. Ṣé wàá ní kó sọ̀rọ̀ rẹ̀ ń pa Nàìjírí? Ẹ mọ ìlédì náà, ńgọ̀ sí Adichie àbí Ìkàbí àti Kínní ọmọ ẹ̀ fún January. Ó kú Jùsù so then look at ni abroad ni ni America won shoot them because Pakistan so they survive it won't shoot them because Nigeria it's all the way to the Roman middle of the map for me won't shoot them after that won't shoot them won't shoot them.
0: Ẹ ṣeun. Baba One Nation àwọn olóṣèlú ò mọ jáde lọ́tún lọ́sẹ̀ kí ni ẹ̀yin rò pé ó yẹ kí àwọn olùdìbò máa bèrè lọ́wọ́ àwọn olóṣèlú báyìí yàtọ̀ sí slogan àwọn ẹgbẹ́ ọ̀yọ̀ mandate ládúrólé o ẹ mọ ṣiṣẹ́ lọ o kinní kan yàtọ̀ sí àwọn slogan kí lè rò pé ó yẹ kán máa bí wọn lásìkò yìí báyìí.
2: Lákọ̀ọ́kọ́ náà a ti bẹ̀rẹ̀ orí ìtàgé àwọn olóṣèlú torí pé ó ń kálukú wọn comedian wà láàrin wọn Fàdéyìn Olóró wà láàrin wọn ó kálukú ó ṣàmọ̀sọ tiẹ̀ ni láti fi tánìṣí méjì ara wọn. Iṣẹ́ rí tí ó ṣe pàtàkì fún àwọn olóṣèlú ni wípé àkọ́kọ́ báwo ni ẹni tó fẹ́ bọ́ sórí àpèrè ọ̀nà wo ló fẹ́ gbà tí ó fi bá wa yanjú ọ̀rọ̀ ètò ààbò tírú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí tí ò fi ní ṣẹlẹ̀ mọ́ táwọn olùdókòwò fi wa mọ́ dáṣẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun àkọ́kọ́ nù. Ohun ẹ̀kejì ni pé rìfẹ́rẹ́dìsì tá àtúnṣe lójútì lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin ìjọba wa lójútì. Lójútì ńgbà tí irú Dangote bá tó bá to ba so popo wo se se nkan won ni se fe ba wi ni
3: nara Dangote lo den ohun lo nba wa mojuto ro epo
2: lowo lowo ba yin
3: ti o lo ba gbon yo kuro won ti gbon yo NNPC e ni nigba o ba ya won ko so ogbon ogbon ni gbogbo kini o ko
2: nje e epo re bi takuta le nta fun e wa ni o ba fe fopo bo lo se
3: awon lo wa nbe baba awon lo wa ndie le ki je won ki se pe boya ijoba le se nkan won le pese nkan won le wepo ke nkan ba la ma fun Dangote iye ba la se fe ko
2: ta ko ma ta
3: ko ja
1: so o ko le Dangote
3: lo ba la won lo wa le be ma je ko ma se
2: won te no ma da se won lowo ah e wa npe wa mu gugu yi pe eh ogun lo eh Russia ogun le
1: to de je pa ogun Iran on pa wo on pa wo
2: o de pa wo fun yin nonsense ni
1: baba na wo le se e dagbere jamo lo le e jamo lo le ojo ti lo
2: to oruko temi ni ambassador wale egbe wu mi baba one nation to e to pade wa lose to nbo lagbara lowo olorun
1: e seun ojo bo oludayo e dagbere ja lo le
3: e wo lagbara olorun olorun aso aju ose to nbo lo
1: ami
3: a pade ayo
1: ami e seun lopolopo e seun e seun e seun adupe pupo amo lore ati apuyin ti eje wa adupe o adupe pe okun ariwu aritu ogun ba tu je laro ni gbogbo ope gbogbo yin gbogbo ogbo olorun ba iledumare to tu je ka wade toni gbogbo eyin te ba wa dase to ijoko ojogbo laro ye se o eyin te pe ti o wole e ma binu eyin te pe ta gbe e ma binu o nugo eyin te kan si wa lojo opo Facebook ile ise wa e seun pupo aje ma ran ti pe ile ede Nigeria ba do tan ti gbogbo wa ni gbogbo aye gbogbo ona te ba ni gbogbo anfani te ba ni e gbiyanju wipe rere orile ede Nigeria ile nwa o tori pe gbogbo awon to ba nfe rere orile ede Nigeria won o se rere ni o titi ojo mejo ta pade lori eto ijoko ojogbon sugbon lale ola laago mesan abo a lori ofe ati pade lori eto itawon akoni ba ni nkan te fe ba mi so leyin eto fun ikede ipolongo oja olóṣèlú lẹ́yìn ẹ̀yin fẹ́ wá campaign lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ̀yin fẹ́ jàlejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ̀ lórí ọ̀fẹ́ àti pọmọ ọláwọlé 0813-864-2544 tí ń bá ti dìde ẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ ìròyìn àgbáyé lédè èbó àti lédè yorùbá ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa a ò ní ròún gbé sọnù bí ò ṣe bí ọmọ títí ọjọ́ mẹ́jọ ta pàdé àìra láyọ̀ ká pàdé níre ká má dúró dì lẹ́yìn ara wa èmi tọ́pẹ́ ọláwọlé ọmọ babasha plain mc noodles ló ń dágbére pé ó dàbọ̀.

Mokini, eka son, iroyan agbaye, ilamu afunyi, lati ikani West Radio, 89.3 FM. Ikani kanga agba magbe, tokun fun omi ogbon, imo, ati oye. Ti akale si opopona Love Avenue, Oluyole Estate, Ibadan. Temi tope, o lawole ni oniroyin yen. Saju egbo awon koko to wa nu iroyin na. Oti ibile nipile Ondo sekupa eniyan mokandin la dota. Ijoba ipinle Anambra tako bi pelu esun gbese bilionu 100 o le meje naira iyen milionu 44 dola. Are le South Africa eyin Ramaphosa gori are leyin ipade apero ajo BRICS. Awo oro nlo laarin afin pelu El Spencer lori oro to waye ninu iwe Diana. Ninu iroyin re daraya won de biro Carrick fun ikuna iko Man United. Iroyin na re lekun rere. Are orilede wa Nigeria are Bola Tinubu se kede ipe ifopin si ifomo sowo koto je igbese le to je idagbasoke orilede yi logun pelu ikilo lori ewu re lori eto eko adiku ise awon ose idagbasoke oro aje abo onje ati eto abo are lo soro yi lana lilo Abuja nibi eto igboguti ifomo sowo koto le ti ijoba gunle fun ti odun 2026 titi di odun 2030 nibi ipade ohun ni won ti se ifilole iroyin iwadi lori oro na lati pa ise ifomo sowo ko torun ni arin odun 2024 titi di odun 2030 are Bola Ahmed Tinubu leyin ti en ti se akowe ijoba apapo ni George Akume to soju fun nibi ipade ohun lo ti so pe ijoba yo tubo sagbo ipa le tan ni lati fopin si ifomo sowo ko to le ti ijoba o si tubo mu eto abo awon omode lokokodun. Iku awon eyan le to ba isele mimu oti ibile ati agborin eleyi ti a mo si monkite ni ipinle Ondo ti di 59 awon to lugbadi ko yi en lo ti se be tan ti fufere lati 37 le ti won ni akole re tele ni ijoba abile odigbo en ti se commissioner feto ilera eyan dokita Banji Ajaka en lo fi iroyin lede lale ana ti se ojoru le to ti so pe akole awon ti oti ibile ohun to ti han le mo lo ti to adosan ni e oti o tun lanfani ati salaye ipe akole eyan mejo mi ni won tun se akole pe won gbebi mi ni ijoba abile Irele ni ipinle ohun Ajaka lanfani ati salaye wipe awon osise eleto ilera ilo ti wa ni ijoba abile Irele ati awon agbegbe mi toro kan lati se ayewo ibi ti majele oti ohun to ti wa. Ijoba ipinle Anambra se salaye oro wipe isejoba gomina tele ri ni ipinle na iyen Peter Obi o kuro nipo ohun pelu fifi gbese lati ona mejo ototo nile okere sile ni ojo 17 osu keta odun 2014 wipe ni ogbojo osu kefa odun 2026 ti a wa yi ipo gbogbo gbese ohun ti wa gun gbogbo gbese ohun ti wa di 100 bilionu o le meje naira ti se commissioner feto iroyin ati ilani loye ni ipinle na iyen ojogbon lo mefo lo sise loju oro yi nigba to n ba won iroyin soro nilu oka ni ana le ti se ojoru lo ti lanfani lati tako oro le ti Peter Obi so wipe ohun o fi gbese kankan le fun ipinle Anambra. O salaye wipe Obi ya owo fun igbogi ti aisan iba lele ti o tun ya owo lati tun ona se lele ti omi ti baje do fi lori eto eko ati eto ilera to se tun salaye wipe egbelegbe milionu lele ti ijoba to wa lori apere ni ipinle Anambra lele ton so pada lososu
nílò jẹyọ látara àwọn gbèsè lẹ́yìn tí Peter Obi tó láǹfààní àti jẹ. Ààrẹ ilẹ̀ South Africa èyàn Cyril Ramaphosa ni olóyọwọ́ kúrò nínú ìkópa nínú ọ̀rọ̀ ìlú lẹ́yìn tó padà dé láti ibi ìpàdé àjọ BRICS tó wáyé nílẹ̀ India sí ọ́fíìsì rẹ̀ lọ́jọ́rú pẹ̀lú ààrẹ àìsílẹ́nu iṣẹ́ rẹ̀ àti igbákejì rẹ̀ tí ṣe Paul Mashatile ni ó ń gba ìtọ́jú lọ́wọ́ fún ara wọn tí ò lè eléyìí tó wá jẹ́ kí ààrẹ àti igbákejì rẹ̀ kan mọ́ sí lẹ́nu iṣẹ́. Ramaphosa ti ṣe ẹni ọdún 73 ló padà dé lọ́jọ́ ajé Monday láti bi ìpàdé àjọ BRICS tó wáyé nílẹ̀ India létí dókítà rẹ̀ sì ṣàlàyé fún láti lọ fún ara rẹ̀ nísinmi. Ilé-iṣẹ́ ààrẹ ṣàlàyé ọ̀rọ̀ lọ́bàkan náà ni wọ́n tún ṣàlàyé pé àwọn aṣojú àjọ BRICS létí a ti rí orílẹ̀-èdè Brazil, Russia, India, China àti orílẹ̀-èdè South Africa ni wọ́n ṣe ìpàdé àjọ yìí fún ọjọ́ méjì tó sì parí lọ́jọ́ Àìkú ọjọ́ Sunday létí a lò kọjá nílùú Delhi níbi tí ìpàdé náà tó ti dá lórí ìdàgbàsókè àárín gbùngbùn ìlà oòrùn. Ààfin Buckingham Palace ti tako ọ̀rọ̀ Earl Spencer àlíṣe àbúrò olóògbé Diana ìyẹn ọmọbabìnrin Wales lórí ọ̀rọ̀ nípa ọba Charles lẹ́yìn ikú Diana lọ́dún 1997. Gẹ́gẹ́ bí àwọn àpilẹ̀kọ lè tó wà nínú ìwé Spencer léè tí ilé-iṣẹ́ Daily Mail gbé jáde nílẹ̀ wọ́n sọ wípé Charles ló sọ̀rọ̀ yìí léè tí lẹ́yìn ikú Diana wípé àwọn ò gbàgbé rẹ̀ láìpẹ́. Ààfin ọba Charles ló sì ti tako ọ̀rọ̀ yìí wípé bó tilẹ̀ jẹ́ pé òun kìí sọ̀rọ̀ nípa ìwé àti àwọn nǹkan tó wà nínú rẹ̀ ó ní ìrora léè tí èèyàn sábà máa ní lẹ́yìn tí arákùnrin rẹ̀ àbí arábìnrin rẹ̀ tó bá di olóògbé lè nípa lórí bí ẹni ọ̀hún yóò ṣe máa rántí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ọdún. Ìdáhùn yìí ti mú kí àwọn ènìyàn fiwé ọ̀hún létí kí wọ́n fiwé ohun tí Queen Elizabeth sọ ní ọdún 2021 nípa ẹ̀sùn ọmọọba Harry àti Meghan Markle nípa ẹlẹ́yàmẹ̀yà. Ilẹ̀ US tako ààrẹ ilẹ̀ Palestine ìyẹn Mahmoud Abbas láti wọlé síbi ètò àjọ UN nílẹ̀ New York lọ́sẹ̀ tó ń bọ̀. Eléyìí ló wáyé lẹ́yìn ìkéde ilẹ̀ Amẹ́ríkà láti má fún àwọn aṣojú ilẹ̀ Palestine ní ìwé ìrìnnà sílẹ̀ Amẹ́ríkà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ò dárúkọ Mahmoud Abbas. Ìdènà ìwé ìrìnnà fíṣà ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹjọ ọdún tó kọjá. Ilẹ̀ Amẹ́ríkà fẹ̀sùn kan àwọn aṣojú náà wípé wọ́n ò ṣe ohun tí wọ́n ṣèlérí láti ṣe nínú ètò àlàáfíà léè tí ilẹ̀ Amẹ́ríkà sì kọ̀ láti fún àwọn aṣojú ilẹ̀ Palestine léè tó 80 níye ní ìwé ìrìnnà láti kópa níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ọlọ́dọọdún ní ìlú New York. Ilẹ̀ Amẹ́ríkà fẹ̀sùn kan ilẹ̀ Palestine wípé wọ́n ti gbé ìwà ìgbésùnmọ̀mí lárugẹ àti láti jẹ́ kí ìjà léè tó wà láàrin ilẹ̀ Israel àti Palestine kó di tàgbáyé. Nínú ìròyìn eré ìdárayá, Michael Carrick lè tó wà nínú ikọ̀ Manchester United iná ti dẹ̀bírò lórí ipa rẹ̀ nínú kíkúrò nínú Carabao Cup lẹ́yìn lè tán fìdí rẹmi pẹ̀lú ọ̀mì ayò 3-2 láti ọwọ́ ikọ̀ Britain ní Old Trafford ní alẹ́ àná. Ṣàlàyé wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù hàn ni ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣàkóso ìfigagbága lè tó wáyé láàrin àwọn méjèèjì láti lè ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ wá padà yọrí sí ayò méjì. Ló tún láǹfààní láti ṣàlàyé gbogbo àwọn ọ̀nà lè tí ìdíje ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ tó fi wáyé kó tó wá di pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Britain
pada di o wa pada pada padi oreda pelu omi ayo meta ni to waye lati owo awon omo iko na mbakadan ini oro jade ninu re wipe oniruru awon ikopa ni ajo ni iko Manchester United nola anfani lati ko ninu idije na eyi so pin iroyin agbaye wa futo san tuni sugbon ka to ma lo egbo awon koko ta menuba le kan se amwa fun yin pe iku awon eniyan le to ba isele mimu oti ibile ati agborin eleyi ti a mo si monkite ni ipinle ondo ti di mokandin la dota amwa fun yin pe ijoba ipinle anambra salaye wipe ise ijoba gomina tele ri ni ipinle na iyan peter obi kuro nipo pelu fifi gbese lati ona mejo ototo loke okun sile ni ojo keta dilogun osu keta odun 2014 wipe ni ojo mi ogbonjo osu kefa odun 2026 o gbese on ti wa di 100 billion o le meje naira amwa fun ke are ile america eyan suri ramaphosa ilo yowo kuro ninu ikopa ninu oro ilu lẹyin to padade lati bi ipade ajo BRICS nile India si office re lojo ru pelu are amwa fun yin pe afin Buckingham Palace ti tako oro Spencer ti se aburo ologbe Diana iyan omo babirin ile Wales lori oro nipa oba Charles lẹyin iku Diana lodun 1997 ninu iroyin ere idaraya lati mo wa fun yin pe Mike Carrick ninu iko Manchester United lati debiro lori ipa re ninu kikiro ninu Carabao Cup leyin ton fidiremi pelu omi ayo meta si meji lati owo iko Brighton ni Old Trafford ni aliana atoto ati akojopo iroyin te gbo in lo wa lati owo Kunle Olowo aye wa lati ma gbo wa ni awon ojo opo ibanidore wa gugu at West Radio 893 atle ma gbo wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page ele kan si wa loju itakun agbaye www.westradio893.com ele kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp to ba ni iroyin te ba fi to wa leti loju opo 091 6893 2000 temi tope olawole ni oruko temi e seun te n gbo wa olorun yo bokun yin ami

ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ mú wá ìyẹn sí etí ìgbọ̀ wá ìyẹn fún tọ̀sán tò ní ìlú obìnrin ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ pé arákùnrin kan kò ní ìyá láyé mọ́, àmọ́ ó ní bàbá. Iṣẹ́ ológun ni bàbá ẹ̀ dẹ̀ ṣe kí bàbá yẹn kọ́ tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun yẹn ámì. Àmọ́ ọmọ tó bá ti jẹ́ bí ọmọ kan láwọn, ẹ mọ̀ pé ayọ̀ máa ń pọ̀ lára àwọn ọmọ kan láwọn. Àbá ìtọ́jú arákùnrin dáadáa tó fi wọ bí 40 ọdún. Bàbá nìkan ló sì ń gbé nínú ilé torí kò sí ìyàwó mọ́. Torí ẹ̀ ó ní tọ́mọ òun bá kàn lọ gba ilé sí ìta sí ìgboro, ó kàn máa dàbí bẹ́yà bí ó kàn fowó ṣòfò ilé tóbi. Ó ní kọ́mọ yìí kó má wulẹ̀ lọ gba ilé sí ìta káwọn jọ máa gbé papọ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ ayọ̀ tí arákùnrin yìí jẹ́, ó ṣàjáyé tiẹ̀ káàkiri ni ọmọkùnrin. Tó bá gbé dúdú lè ní àgbè pupa lọ́la. Tó bá gbé kúkurú lè ní àgbè gúngùn lọ́la. Ó ṣàjáyé fánlétè tuntun ni. Ọmọ sójà, ọmọ àmì, ṣàjáyé káàkiri ìgboro náà ni. Bàbá yìí dẹ̀ máa ń pe arákùnrin sí àkíyèsí pé ohun tó ń ṣe yìí kò bójú mu. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Báyìí kọ́ ni ọmọlúàbí ṣe ń wùwà. Kì í ṣe bí ọmọlúàbí ṣe ń wùwà líle yìí. Má ṣe. Ó ṣàǹsìn ọmọ ẹ̀ nígbẹ́rẹ́ ìpàkọ́ pé má ṣe báyìí. Ẹ̀dẹ̀pọ̀ ọmọ tó bá ti jẹ́ ọmọ líle náà ni lọ́tọ̀. Ọlọ́run nìkan ló lè yí ọmọ líle padà. Ọlọ́run nìkan ló lè yí ọmọ líle lọ́kàn padà. Àmọ́ kò sí bí ọmọ líle ṣe wá lè burú tó àbí bó ṣe lè ṣe tó. Kò sí bọ́kùnrin ṣe lè máa kó obìnrin káàkiri tó. Ó sì máa rí obìnrin kan tó ń fúnra ara rẹ̀ máa nífẹ̀ẹ́ sí láti fi ṣàyà. Ó pàdá arábìnrin lóòótọ́, ó kọ́ ni ìfẹ́ sí. Àmọ́ arábìnrin yẹn gbọ́n rí ó ní láíláí ó lóun ò ṣe. Ó nítorí pé òun máa ń rí bó ṣe ń gbé pupa léni, àgbé dúdú lọ́la, àgbé kúkurú lọ́ọ̀túnla, àgbé gúngùn ní kinní, irọ́ òun ò ṣe torí ọmọ tó jẹ́ olóhùn ò ṣe. Arákùnrin yìí ṣàwà lórí ọ̀rọ̀ obìnrin síbẹ̀. Ó ní àfi tó bá ṣe tòun dandan. Ọ̀sẹ̀ kẹta kọjá, ọ̀sẹ̀ kẹrin kọjá. Ó sì wà lẹ́nu ẹ̀ náà. Arábìnrin kọ̀jálẹ̀ olóhùn òṣìṣẹ́. Àmọ́ ọmọkùnrin yìí kò jáwọ́ nínú iṣẹ́ tó ń ṣe o, bó ṣe ń kó dúdú, bó ṣe ń kó pupa, bó ṣe ń kó gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá yẹn dẹ̀ ń sọ fún pé bó ṣe ń ṣe yìí àní ò dáa, ìwà tí ò dáa ni. Tí ẹ̀wọ́ obìnrin kan kó mú wálé. Arákùnrin yìí bá sọ fún bàbá dádì mi, ọmọ kan ti wà nílẹ̀ báyìí. Eléyìí tí mo ti nífẹ̀ẹ́ sí tó ṣe dáadáa, kìnìkan, ẹ ṣáà mọ ọmọkùnrin. Bàbá ní ó dá tí ẹ mú wálé káàrí ó ní ọmọ yìí ò máa tí gbà fóun. Bàbá ní kò tí gbà fún ẹ̀kẹ́. Tẹ́ra mọ́ àmọ́ gbogbo dúdú funfun tó ń kó wálé òun fẹ́ rí mọ́. Ó ṣàtẹ́ra mọ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ó ṣàtẹnu mọ́ ọmọ yìí ṣàpadà gbà fún arákùnrin ìyẹn lápá abẹ yẹn. Ó gbà fárákùnrin yẹn
ìyẹn lápá abẹ yẹn kí ló ṣẹlẹ lẹyìn ìgbà tó gbà fún mo ń bọ̀ radio evangelist ẹ dẹ̀ ń tátọ́ mi.

0: Adeola Adeson ya wa loju opo Facebook yen on wo mi life and direct e se amo lori be baba e no ko ni iyawo gege bi mo se so lekan baba yin o ni iyawo be lomo na de so fun baba pe ah baba be se wa yi ko da temi no ba ti ni iyawo nsin se be mi no ma poke ma ara jani mi o le ma gbe pelu yin lo titi lai bai eyin na e wa nkan se baba de je oni faaji to ma se faaji dada to ma dan kan aya ibi ti baba yi tin dan kan aya nibi to ma nlo dada nibi to ti lo ma dan kan aya eni to ma ta ja fun won baba yi na foju gan ni e baba yi ba soro be arabinrin o ma se ti e o mo pe ko si iyawo lodo de mi si temi na wa ma dana femi na abi ko un na ma da ka je ka kiri adugbo e de mo amo to ma nta nkan ta wa nda aya yen ah oni se baba iteru o ngbe baba ni ah kilo wa nu edu re ti mi ni gbe olohun ma gbe ka ma forogun awon mejeji na won ma gba funra won won gba funra won inowo omo na ti ni ololufe baba na ti ni ololufe ti e amo atigba ti omo yi ti ni ololufe omo to nse garan garan tele atigba to ti ololufe ko se ko wu gogo iwa to nwu yen mo tori o nife arabirin to ba pade yen dada ife wa lokun eje nsare doke lona fun ka gbo ise yi ka gbo ikede ati polo oja eje doke lona won bo
1: but if I had known the life I was searching for looking me right
2: lọwọ léṣe tó gbẹ ní rìnrìn àjò láyà. Twins travel and tour. Ìrìn àjò ṣe ìlú oríṣiríṣi. Láàkiri àgbáyé. Má yà sọ́tún, má yà sósì. Àbọ̀ lọ́dọ̀ Twins travel and tour. Irú ìlú wo lẹ́fẹ̀ẹ́ lọ? Saudi Arabia, South Africa, Kuwait, Canada, Australia, New Zealand, Dubai, Oman. Ẹyẹ bí òkín Twins travel and tour kò sí nínú gbọ́. Bàbá màmá sista, má bọ̀ sówó gbájú ẹ̀. Má bọ̀ lọ́dọ̀ Twins travel and tour. Fast, reliable and quality document làwọn máa ń prepare. Fáwọn tó bá fẹ́ rìnrìn àjò. Quality service guarantee. Twins travel and tour. Ó wá ní kásí kẹjẹ ẹlẹ́kàn sí olú-iléeṣẹ́ wọn tó wà ní nọmba 1 Market Street, Ìgbàlù Ìkòròdú, Lagos State. Bákan náà ni iléeṣẹ́ wọn wà ní Ìbàdàn Káfọ̀tà, nọmba 23 Peter Obafemi, Àgé Owódé, Àgbàtà Ìbàdàn. Bákan náà ni iléeṣẹ́ wọn wà ní Iléṣà Káfọ̀tà, nọmba 1 Palace Street, Òkùtù Ọ̀pẹ, Iléṣà Ọ̀sun State. Ẹ̀bá fẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ lè pè wọ́n sórí àgọ́ yìí 09031495127 àbí 09029815351. Ẹ̀dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 09096755023. Twins travel and tour, satisfying our customers is our priority.

ilé iṣẹ́ alálùbáríkà tán ṣẹ̀ darapọ̀ mọ́ wa yẹn lórí ètò nìyẹn. Ẹ̀yin náà máa gbé ìkéde àti ìpolówó ọjà yín bọ̀ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM pàápàá jùlọ lórí ètò ìrírí mi ibi tí ọjà ti ń tà wàràwàràwàrà lílé. Yes, ọmọ ti rí olólùfẹ́, bàbá náà ti rí olólùfẹ́. Tí bàbá bá fẹ́ rí olólùfẹ́, a lọ sí ilé ìtajà ibi tó ti ń tajà, a lọ rí. Tí ọmọ ó ní ibi tí ọmọ àti àwọn ọmọ méjèèjì náà ó ní ibi tí wọ́n ti ń pàdé ara wọn. Bàbá wá ní ọmọ mi, nígbà tọ́lọ́run ti ṣe ń sìn tó ti ní ẹni tó fẹ́fẹ́, mo wá bá mi lè jẹ́ kí n mọ ìyàwó tó fẹ́fẹ́. Ọmọ náà dẹ̀ ó fi dábàá bẹ́ẹ̀ lójú pé báàmì ẹ má wọ̀rì, màá mú wá bá yín láìpẹ́ láì jìnà. Bàbá náà ń relax, bàbá relax ó dá, màá máa retí ọjọ́ tó bá máa mú wá. Ọmọ yìí bá pe bàbá ẹ̀ lọ́jọ́ kan pé dádì mi à ń bọ̀ lọ́jọ́ báyìí o. Bẹ́ẹ̀ bàbá yìí kété tí ọmọ ẹ ti sọ fún pé òun mú ìyàwó bọ̀ ńlé, bàbá yìí ò dẹ̀ ti sọ fún ọmọ ẹ pé òun ti rí ẹni tóun náà fẹ́fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Bàbá yẹn ti ní lọ́kàn pé ọjọ́ tí ọmọ yẹn bá máa mú ìyàwó ẹ̀ wá sílé, òun náà máa fi ìyàwó tòun ṣe surprise fún ọmọ yẹn. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, ọmọ ti jáde lọ, ó ti fẹ́ lọ mú ìyàwó wá. Ni bàbá yìí ti pé ìyá yìí ó yá máa bọ̀ lé, ó yá dáná, àwọn fẹ́ lálejò lénìí kíníkan. Ìyá náà ti gbọ̀n jìnìjìnìdé. Ọjọ́ yẹn náà jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí ìyàwó bàbá yẹn máa wá sí ilé wọn. Ìyá yìí náà wálé, ó ti ra nǹkan bẹ́ẹ̀, ti ń dáná, ọmọ wa fẹ́ mú ọkọ wálé nǹkan. Ìyá yìí bẹ̀rẹ̀ sí ní dáná lọ́tún lọ́sì, ló bá di kókókó. Ta ló wà lẹ́nu ọ̀nà? Ẹ̀ṣílẹ̀kùn o, wọ́n ti jókòó dáadáa, wọ́n retí, wọ́n fẹ́ ṣe sọ̀práìzì. Ìgbà tó máa ṣílẹ̀kùn, aláàrẹ̀ jàgbá o, nǹkan gbẹ̀ǹkan hànú. Nígbà tó máa ṣílẹ̀kùn, kí ló ṣẹlẹ̀? Ta ló wọlé? Ta ni wọ́n bá nínú ilé? Radio Evangelist mọ̀ ń bọ̀.

0: Hello? Hello?
1: Bọ́ọ̀ bá ti yà tó fi ara sílẹ̀.
0: Orúkọ yín mà níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀?
1: Bísí ni láti power line.
0: Bísí láti power line.
1: Bẹ́ẹ̀ ni mo ní yà.
0: Ni mo ní yà.
1: Bẹ́ẹ̀.
0: Kí ni kó ṣẹlẹ̀ mà?
1: Kí ìyá àti bàbá yẹn kí wọ́n fi ara wọn sílẹ̀ kí àwọn àǹtí àtọ̀nkùn yẹn kí wọ́n fẹ́ ra.
0: Kí ni ìdí tẹ fi sọ bẹ́ẹ̀ mà?
1: Àwọn bàbá àtìyá yẹn ti dàgbà na. Bàbá 70 plus. Ìyá 60 plus wọ́n ti dàgbà na.
0: Kí wọ́n fi ra wọn lẹ̀ fún àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dàmà, ẹ ṣé o.

0: Hello. Oh, rebete. Hello.
1: Hello.
0: Yes, ma. Oruko yin ma. Bi ti ba soro.
1: Adewumi, ode tele bi.
0: E ba da sito yin ma.
1: Awon iya ti aba ni o pe awon le. Tori pe awon ti ba bi, won ti ba ti won debi kan. Awon omo yen ni aye te bere be ti aye njide. Báwọn bàbá yẹn ó fojú fo gbogbo tó ti ṣẹlẹ̀ kan fojú fo dá.
0: Ọ̀rọ̀ ọ̀fẹ́ ò máa rí bẹ́ẹ̀ ṣe ń sọ ìyá mi. Ẹ ṣe o. Hello. Ó rebete. Ojú òpó yẹn lágbára pọ̀ díẹ̀. Hello.
2: Emma,
0: Mrs. Akinola láti New Garage. Ẹ bá a dá sítò ìmọ̀ o.
2: Ẹ nǹkan tó ní bẹ̀ ní sọ sí ni pé àti ìyá àti bàbá kó má fẹ́ ra àtọmọ gan kó má lu ẹ̀fẹ́ ra ní fámìlì yẹn kó tó má sì máa ríra. Kó má dẹ̀ ṣe ṣe ríra náà ọkàn méjèèjì náà sì wà ń bẹ̀. Tí bàbá bá sì nìkan sílẹ̀ fún ọmọ tó má sì ríra ọmọ àti ìyàwó náà sì máa fẹ́ ra. Kí gbogbo

0: ìjọ ẹ má flashi ẹ pè lónìí sọ̀nsọ̀n ẹjọ́ torí ìtọ́lọ́hun ẹ má flashi ètò yìí kìí ṣètò tá a kò má máa ká bóyá ẹ jẹ́ flashi wọn bóyá ó máa lọ nù ẹ jẹ́ káwọn tó fẹ́ ráyè pé wọlé gangan ráyè pé wọlé. Bọ́yá ojú òpó tí ń pè yẹn ò tó dáadáa ẹ lo ojú òpó 09168931000 Hello. Hello. Hello. Ah, ojú òpó yẹn ò ṣe dáadáa. Radio Evangelist ẹjẹ máa dágbére lóní wẹ́rẹ́wẹ́rẹ́. Ilé mi ti ń pè mí díẹ̀ díẹ̀. Gbogbo èèyàn pátápátá tẹ́ ẹ bá wa dá sétò mo kí yín dáadáa. Ẹ ṣe gan ẹ kú ìfẹ́ wa. Àjálù burúkú òkùnkùn ní jálù yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí n gba ìpè ẹyẹ kan yìí. Oore bété. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Láàárín ìṣẹ́jú méjì péré. Ẹ jẹ́ kí n fún èèyàn méjì ní Abani Fresh Bread. Tọ́ máa wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Tọ́ máa wá gba búrẹ́dì. Abani Fresh Bread. Èèyàn méjì péré. 09168931000. Èèyàn méjì péré. Hello.
1: Hello.
0: Orúkọ yín sá ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
1: Láti Jericho.
0: Ṣé ẹ tí wàá gba àbáni rí? Sá?
1: Mi ò tí wà rí.
0: Ẹ wá lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ máa bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ pè mí, máa pe nọ́mbà mi lẹ́yìn ètò. Hello.
2: Hello, ẹ káàsán.
0: Orúkọ yín sábi tẹ́ sí ń bá wa sọ̀rọ̀.
2: Orúkọ mi ni Ẹjíní Ọláyà láti Kú Ọlá.
0: Láti Kú Ọlá, ẹ máa bọ̀ ní àórí ètò yẹn lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ wá gba àbáni Fresh Bread. Ẹ ṣé o. Hello.
3: Hello.
0: Wọ́n láwọn ṣé ká lójú òpó mi ní sẹ́yìn òló ni Hello.
3: Hello.
0: Orúkọ yín ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
3: Rachel
0: láti Àpáta. Ẹ máa bọ̀ lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ wá gba Abani Fresh Bread. Bá ń sí ojú òpó yẹn pa. Gbogbo àwa tá a jẹ̀bùn pátápátá tá a jẹ Abani Fresh Bread. Ẹ pè mí lẹ́yìn ètò gangan tí bá ti parí ètò. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033177903 08033177903. Real Evangelist mo ni òun amalayawo mi ti n tutu dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Mo fẹ́ gbéra ńlẹ̀, mo fẹ́ lọ jẹun, mo fẹ́ lọ rí gbẹ́nu sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, inú rí ayọ̀ àlàáfíà tí mo fi yín lẹ̀. Mi ò ní bá yín nínú rà bájì gan ìbànújẹ́, ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Kété tí èmi bá ti dìde lórí àpèrè iṣẹ́ ọwọ́ ló máa bá yín ní àlejò, ìyẹn nínú ilé yín. Mo kí yín o, ó dàbọ̀.

0: time is 3 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Gerege Lago Mẹ́ta Ọ̀sán lò láti ìkànnì kànga agbọ́nmágbẹ̀ 89.3 FM.
2: Ẹ̀tọ́ kẹ́tọ́ kan tó gorí afẹ́fẹ́.

ẹ̀ka àsán o ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ ìròyìn ìlérèfé ló ń dẹ́sẹ́ ti gbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ west radio 89.3 fm eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn sunday àfọlábí lóníròyìn yìí. Ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ àyẹ̀wò ọ̀sẹ̀ mẹ́fà lórí àwọn àtúnṣe tó dé bá ètò owó orí orílẹ̀-èdè yìí. Ìjọba ṣàlàyé pé ètò àyẹ̀wò náà ni láti mọ àwọn àlàfo àti kùdìẹ̀kudiẹ tí òfin ètò owó orí náà lè fà. Mínísítà fún ètò ìṣúná àti ìṣàkóso ọrọ̀ ajé Taiwo Oyedele ló sọ̀rọ̀ yìí lónìí nílùú Abuja nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ onímọ̀-ẹ̀rọ lórí ètò ìṣúná àti àtúnṣe owó orí tí àyẹ̀wò náà yóò wà fún VAT owó orí tí wọ́n yọ kúrò nínú owó oṣù èrè lórí ohun ìní tó sì ṣàlàyé pé òfin àyẹ̀wò owó orí yìí yóò ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún ètò ìṣúná ọdún 2027. Ọ́fíìsì igbákejì ààrẹ ti ṣàlàyé ọ̀rọ̀ tí igbákejì ààrẹ Kasim Shettima sọ nípa àtìlẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí gbà látọ̀dọ̀ àwọn gómìnà lápá àríwá nínú ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ APC ní ọdún 2022. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olùdámọ̀ràn pàtàkì sí igbákejì ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ Stanley Nkosha fi síta lónìí sọ pé ọ̀rọ̀ Shettima nípa gómìnà mẹ́fà tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu láti àríwá jẹ́ nípa ìjíròrò àti ìbáṣepọ̀ òṣèlú tí ó wáyé ṣáájú ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ APC ti ọdún 2022. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fẹ̀sùn kan àwọn afurasí márùn-ún lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n fẹ̀sùn kan àwọn afurasí tí wọ́n sọ pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Jamutu Ansaru Muslima Filabadis ti Sudan tí wọ́n tún mọ̀ sí Ansaru lórí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n tó 44 ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn afurasí náà ni wọ́n fojú wọn hàn nílé ẹjọ́ gíga àpapọ̀ tó jókòó nílùú Abuja lónìí lórí ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn wọ́n. Àjọ SMELDAN àti àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kú EFCC ni wọ́n ti jọ fẹnukò lórí àjọṣepọ̀ ìrónilágbára àwọn ọ̀dọ́ ìgbógun ti ìwà jìbìtì orí afẹ́fẹ́ ìgbélárugẹ ẹ̀bùn ẹni àti okòwò tó dára. Ọ̀rọ̀ yìí ló jáde lónìí látẹnu ọ̀gá àgbà tó ń rí sí ọ̀rọ̀ tó ń lọ fún àjọ SMELDAN Moshood Lawal. Ó sọ wípé ìbáṣepọ̀ náà wáyé lẹ́yìn ìfẹnukò ọ̀rọ̀ láàrin ọ̀gá àgbà fún àjọ SMELDAN Charles Odi àti alága àjọ EFCC Ọlá Olúkayọ̀dé tí ìpàdé náà wáyé nílùú Abuja lónìí. Tó nílẹ̀ òkèrè olóòtú orílẹ̀-èdè Canada Mark Carney ti pè fún ìbáṣepọ̀ tó gúnmọ́ láàrin orílẹ̀-èdè Canada àti ilẹ̀ Europe lórí ààbò lórí ọjà ìjọba àwarawa àti ìlànà òfin. Ó sọ wípé ní àkókò tí ipa orílẹ̀-èdè America àti China ń pọ̀ sí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Carney sọ̀rọ̀ yìí lónìí nígbà tó ń bá àwọn ọmọ ilẹ̀ Europe sọ̀rọ̀ táwọn aṣòfin ti gbóríyìn fún. Ọ̀rọ̀ rẹ̀ sì wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ààrẹ America Donald Trump ti ń dúnkokò láti mú ètò ọrọ̀ ajé àti okòwò lé dandan fún ilẹ̀ Europe. Eléyìí wáyé nígbà tí Ursula von der Leyen adarí àjọ ilẹ̀ Europe dábàá láti fún orílẹ̀-èdè Canada ní ààyè nínú àjọ ilẹ̀ Europe. Ìròyìn lérèfé kò ní jù báyìí lọ. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ tún lè pè sí yàrá ìkóròyìn jọ wa tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0916 893 2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Orúkọ mi ni Sunday Àfọlábí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run a máa bùkún fún yín.

0: ojú tún ẹ kọ rẹ dáadáa. Ìbẹ̀rẹ̀ section lílé tí a ń pè ń bẹ̀rẹ̀ ṣáìtù ẹ̀kọ́ tuntun 2026-2027 academic section yìí. Mo fẹ́ di lọ́yà, mo fẹ́ dàdájọ́, ọgbọ́dọ̀ kàwé ni o.
1: Ọgbọ́dọ̀ pẹ̀jù fẹ́ pamọ́.
0: Kọ́ tẹ pamọ́sẹ̀ rẹ̀ ni o, iṣẹ́ ti ẹnu o, iṣẹ́ ti ẹ, bàbá rẹ̀ ní iṣẹ́ ti ẹ lọ́tọ̀. Ayé wa bọ̀ ní ilẹ̀ ṣukú lónìí, ọ̀ lọ́bù. Bàbá rẹ̀ lọ bí iṣẹ́ ti ẹ ní schooling.
1: Ẹni tó bá kàwé, tó bá ń ta omi yóò yàtọ̀
0: sẹ́gbẹ̀rẹ̀ a ń fi àsìkò yìí ní orí ètò ọmọnìyàn ọmọdé ní west radio 89.3 fm a fi ń kí ọ̀kan lára wa ń bí tó ń sọjọ́ bí lónìí. Adébàmbọ̀ ọlọ́run ní sọmọ àwọn general manager ti lóró nù àkìyí o àkìyí o ẹkú oríire o
1: ẹkú oríire o ìgbà ọdún kan
0: o àgbọ̀ ewu ń tọrẹ o àgbàrọ kò sì ní ti gbé o owó kọrin kése ọ̀nà ìtàlábà
1: wọn. Bàbá mi ṣe ṣe gèdè.
0: Prof kí ló ní.
1: Ṣé ṣe gèdè.
0: Mi ò pe gèdè o. Prof ẹ kó mi lẹ́sẹ̀. Mo pe gèdè. Mo ń wúre fún.
1: Ok.
0: Mo ń wúre fún bàbá wa nù Adébànjọ. Ọlọ́run ní sọmọ.
1: Gbẹ́gbẹ́gbẹ́ lówó sáró o.
0: O ń pe gèdè.
1: Ẹ̀rọ.
0: Pẹ́pẹ́pẹ́ lewé.
1: Le owó ṣe àárọ̀.
0: Owó sàárọ̀. Pẹ́pẹ́pẹ́ le owó sàárọ̀.
1: Bí wọ́n bá bí alágbẹ̀dẹ bá ti rin bọ́ náà. Sẹ́mu kí wọ́n kọ́ máa gba ní ṣáìsì yìí.
0: Ṣáìsì tí wọ́n fẹ́ yo.
1: So àwọn pẹ́pẹ́ kan máa dálẹ̀.
0: Pẹ́pẹ́pẹ́ le
1: ọ̀rọ̀ ṣe pẹ́pẹ́pẹ́. Yóò fi tẹ̀ bí gẹ́gẹ́
0: bó ṣe fẹ́ rọ.
1: Tọ́
0: bá gbogbo ẹ̀yin irúfẹ́ pátápátá ọlọ́run ní bayọ̀ yín jẹ́
1: o
0: èso ò ní bùjẹ́nu ayọ̀ yín o ẹ̀sà mi dáadáa o
1: kẹ gbé tó àmì ní o kún gbé tó àmì ní.
0: Láìpẹ́ láì jìnnà á bọ̀ sí abala kejì ètò yìí níbi tí a ti máa ń pa àlọ́ àpamọ̀ àti àlọ́ onítàn yẹn nọ́mbà tẹ́ ìwọ nígbà bá pa àlọ́ nọ́mbà tẹ́ fi dá àlọ́ wa òun náà ní kẹ́ ẹ̀kọ́ lẹ̀ o àti ìpínlẹ̀ kan á tuntun pẹ́ fún yín. Ẹgbádùn Káyọ̀dé Fásúlà ìdágo márùn-ún àbọ̀gbẹ̀rẹ̀.

bọ́ bá jẹ́ pọ́ pàkà sọ ẹ̀kọ́ lẹ̀ o gbogbo olè jóná gèlè yá mi ò jóná ògiri ni o bílé bá jóná ògiri ò lè jóná kì bá jẹ́ bílọ́ọ̀kù kì bá jẹ́ alámọ̀ ògiri ò jóná o kí n mọ̀ pé ògiri ni dá ẹ̀kọ́ lẹ̀ o.

0: ìjọ bẹ̀rẹ̀ ẹjọ́ bọ́ ti ń rojọ́ yàpá ń ṣẹ́jú sí akọ akọ tètè mójú kọ mójú kọ mọ́ra ní bá rojọ́ lọ́pàá ni òótọ́ ni àgbẹ́sẹ̀kẹ́dẹ́ kan àgbẹ́sẹ̀kẹ́dẹ́ kan ó ní ìjàkàbá ni akọ fò máa lọ. Akọ bá fò ó ti jọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó ní bùrùdùrùdù ní bá ń fò lọ ojú gbogbo ìjàkàbá pé ejò ni ìjàpá ìjàpá. Bá fò bàgẹ̀bàgẹ̀ ó dorí igi ní bá ń wo akọ ní bá ń wo ejò àti ìjàpá ohun wo tún ti à ń fẹ́ fira wọn pa. Ejò wa wò ìjàpá títí tó ní jẹ́ kó ń sa ìjàpá pa àbí kó ń sa wọ́n sapa ni bó ṣe gbórí òkè báyìí tó ní kó wọ́n sa ìjàpá ìjàkà bá korí bọnú kẹsẹ̀ bọnú ó wá ko
1: kákára
0: rẹ̀. Ejo sa igba idapa koran. Ejo ko mo ri idapa fi se nkan kan o. Ejo ba wo n wo hun ko ri ba ti se. Sabe si ji gbo kiri ibi o tin se bayi afi peki re ki lo pade agbe aladi e. Àgbẹ̀ aládìẹ tó ti kùmà àti àdá lọ́wọ́.
1: Ẹni tá à ń sá fún ọ̀nà láàkó.
0: Ọ̀nà láàkó.
1: Pẹ̀kí
0: rẹ̀ kí ló ṣe àgbẹ̀ ní tó okùnkùn tó gbà ọwọ́ bá ọ. Àgbẹ̀ bá kókó mọ̀ bẹ́jọ. Gbàgbà igbó gbàgbà gbàgbà ló bá pa ejò. Ọpa ejò ọpa fínfín o ejò bá kú fínfín o. Abẹ́ rí nǹkan báyìí kí wọ́n là lọ ìkọ́ wa o àlọ́ yìí má kọ wa pé a kò gbọ́dọ̀ fojú olóore gun kì í ṣe ìrẹ́jò bó ṣe fojú olóore gun kì í. Bákan náà la gbọ́dọ̀ fojú kéré èèyàn a kò fojú kéré ìjàpá kò mọ̀ pé ìjàpá lọ́gbọ́n nú tó bá fojú kéré ìjàpá tó ní máa bá tiẹ̀ lọ́kùn sí ń tọ́kàn pa tó ṣe bí ejò méjì ó ṣe panu. Ẹyin ejò ó fojú olóore gungi ọba pa pẹ̀kí rẹ̀ kí ló ṣe pẹ̀kí àgbẹ̀ àgbẹ̀ bá ṣe kí ni ọ̀sánngi lórí lọ́ba kò fínfín o. Ìdí àlọ́ mi rèé o gbangbalaka o ìdí àlọ́ mi rèé o gbangbalaka bí n bá purọ́ káàgbẹ́ ẹnu mi kọ́ mọ̀ rò o bí n bá wá purọ́ o káàgbẹ́ ẹnu mi rò lẹ́ẹ̀mẹ́ta o. Oru àbí oru
1: oru
0: torí ń
1: wọ́n. Wọ́n ń gbọ́ lé wọn kì í ṣe bí nìkan
0: gbogbo olú wọn ti
1: pátápátá
0: dédé lu ibò
1: pátá.
0: Ẹ má jẹ́ àṣẹ àfibí sólò rẹ̀
1: lọ́dá o.
0: Àfibí sólórí ò dáa ìwọ tí wọn sílò tó tún lọgbẹ yìí bẹ gbọdẹ kọ dá
1: o
0: ẹni àpèpè ọwọ jẹun tó tún lé ní lọwọlọwọ nú kọ dá o ẹ má jẹ àfojú olóore gúngi o ọtán lẹnu okùnkùn ni o. Nílágbọ́n lágbára elédùá àtúnbọ̀ níjọba yìí lágbára ọlọ́run ẹ̀yin náà láàsì máa bá wo lágbára olúwa o prince ẹ ṣe àdúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè tẹ́ ẹ wọlé tẹ́ ẹ dúró
1: kúndé
0: ẹ ṣe gbẹ̀yìn ara sókà pátápátá
1: ẹ
0: ṣe àkìyìn o
1: tẹ́ ẹ dúdú
0: elékùrọ́ tẹ́ ẹ dúdú tẹ́ ẹ rí wọlé ẹ má bínú o.

òkè ńlá ńlá kò lè dúró níwájú ọlọ́run alàyè a ní agbára ọ̀nà òun láti dojúkọ òkè ṣùgbọ́n ta bá ti sá di olùgbàlà ta wà nínú ẹ̀ tá ń gbé nínú ẹ̀ pẹ̀lú gbà àwọn òkè yẹn á di wẹ́wẹ́ ni torí pé wọn lè dúró níwájú ọlọ́run alàyè ọlọ́run tó dá gbogbo ayé àti ọ̀run mo fẹ́ gbà wá ní ìyànjú pé ẹ má jẹ́ ká dá ayé wa gbé we need him who created us ọlọ́run á ràn wá lọ́wọ́ in the name of Jesus ó ṣe ń pariwo grace grace ó ní yẹn tún wá sọ́kàn mi ó ní

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kéde àjọ oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìkó àjọpọ̀ àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ètò àyẹ̀wò ọlọ́sẹ̀ mẹ́fà fáwọn òfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orí tọdún 2025. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló bu ẹnu àtẹ́ lu àwọn ìgbésẹ̀ iṣẹ́ àkànṣe eléyìí tí ìjọba àpapọ̀ ń ṣe láwọn ojú ọ̀nà tó jẹ tuntun tuntun. Àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà ṣàlàyé àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan tí ń fojú hàn lójú òpó ayélujára fáwọn tó jẹ akẹ́kọ̀ọ́ tó ń wá ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde èròǹgbà láti ṣe ètò ìpàgọ́ àwọn ọ̀dọ́ tọdún 2026 lóṣù kẹwàá gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe àgbékalẹ̀ ojú òpó fáwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí láti lè kó ipa tiwọn náà nípa ìdàgbàsókè orílẹ̀-èdè yìí àti ìjíròrò lórí ọ̀rọ̀ àwọn kan tó ní ṣe pẹ̀lú ìlànà eléyìí tí a ń tẹ̀lé. Mínísítà fọ̀rọ̀ ọ̀dọ́ Ayọ̀dẹ́lẹ̀ Ọláwáǹdé ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí nínú ìpàdé àti ìpàtẹ àwọn oníròyìn eléyìí tí a pé wọn ni a ṣe láti ṣe ìgbáradì fún ètò náà ní iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá. Ọláwáǹdé ṣàlàyé pé ètò ọlọ́sẹ̀ méjì náà wọn ni a pé yóò ṣe àkórajọpọ̀ àwọn ọ̀dọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà láti tìbútòrò rẹ̀ pẹ̀lú ìkórajọpọ̀ nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe sọ, èròǹgbà yìí òun ni a ṣe àgbékalẹ̀ látọwọ́ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ìsopọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn ìkàn tọrọ míì kan. Ọ̀làwádé ló ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ní gbogbo ìpínlẹ̀ 36 àti olú-ìlú lẹ́wọ̀ Àbújá tó fi mọ́ àwọn ti ń bẹ lókè ìta láti forúkọ sílẹ̀ kí wọ́n sì fi àbá àbí ìrírí tó ń ti ìdábàá àwọn ìgbésẹ̀ tó lè mojútùú wá sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn kojú lórílẹ̀-èdè Nàìjíríà.

Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe tán àti bẹ̀rẹ̀ ètò àgbéyẹ̀wò lọ́sẹ̀ mẹ́fà lórí àtúnṣe òfin owó orí torílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí a pe wọn fẹ́ fi ṣe àtò àwọn àlàfo àti gbogbo àwọn nǹkan tó pé ó jẹ́ àwọn àbátẹ̀yìn. Eléyìí tí a pe ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a pe wọn ti bẹ̀rẹ̀ sí nílò òfin ọ̀hún lóṣù kínní ọdún tí a wà yìí. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná tó ti jẹ́ alákòóso fọ̀rọ̀ ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí Taiwo Oyedele òun ló kéde ọ̀rọ̀ yìí lónìí nílùú Àbújá níbi tó ti ń ṣiṣẹ́ lójú àwọn ìgbìmọ̀ alábẹ̀ẹ́sẹ̀kẹ́lé lórí ọ̀rọ̀ ọ̀hún àti ohun tó ní ṣe pẹ̀lú ètò ìlànà ọ̀rọ̀ òfin owó orí. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ìgbésẹ̀ náà ni yóò ṣe àgbéyẹ̀wò sórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú sáà ètò ọ̀rọ̀ owó orí tó fi mọ́ àwọn ètò gbogbo àti àwọn ìlànà eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀, eléyìí tí ó sì ní ṣe pẹ̀lú àwọn tí wọn yóò ṣàmúlò fún àbá ètò ìṣúná ọdún 2027. Oyedele tó ti jẹ́ alága fún ìgbìmọ̀ àtúnṣe lórí ọ̀rọ̀ owó orí ilẹ̀ yìí, òun ló ṣàlàyé pé ìṣàmúlò àwọn nǹkan wọ̀nyí, òun ló ti ṣe àfojú àwọn àgbọn kọ̀ọ̀kan, eléyìí tó sì nílò àwọn àtúnṣe míì. Bẹ́ẹ̀ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, òfin ọ̀rọ̀ owó orí orílẹ̀-èdè Nàìjíríà tuntun 2025, wọ́n ní wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ sọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, eléyìí tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lò lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún tí a wà nínú rẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé ti ṣàkàwé ìfàmì ayé dánilọ́lá àti mímọ̀ fi okùnkùn okùn ẹni fáwọn òṣìṣẹ́ elétò àbójú òpópónà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ò tán lọ bí 102 eléyìí tí wọ́n ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ìjẹ́rìísí àwọn iṣẹ́ àìlè tí wọ́n ń ṣe bó ti tọ́ àti bó ti yẹ tó ń ti ìgbáradì àti ètò ìdàgbàsókè tí iléeṣẹ́ náà ń ṣe ní ìpínlẹ̀ yìí. Ẹni tó ṣojú fún kọmíṣánná àfọ́rọ̀ ìdáṣẹ́sílẹ̀ àti ìkọ́ni Ọlábọ̀dé Ládípọ̀ òní ọ̀pẹ́ ó sọ̀rọ̀ níbi ètò náà tó wáyé ní gbọ̀ngàn ìkọ́ni tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ ti ń bẹ ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Ìyẹn ní sẹkítírìàtì Gómìnà Mákindé ló kí àwọn òṣìṣẹ́ elétò ààbò náà àti àwọn mọ̀lẹ́bí wọn lórí ipa takuntakun iṣẹ́ tí wọ́n ti ṣe. Ìránṣẹ́ ìbánikú ẹ̀rere yìí òní fi sínú àtẹ̀jáde oníròyìn tó wà látọyìn tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Gómìnà Sulaimon Ọlárẹ̀wájú nílùú Ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ló jẹ́ kòdìmọ̀ wípé ètò ìmọ̀ fi okùn fún okùn ẹni òun ló jẹ́ ìfojúhàn ìṣọwọ́ ṣiṣẹ́ àjọ ITMA eléyìí tí wọ́n mọ̀ wọ́n sí, eléyìí tó sì jẹ́ kòdìmọ̀ pé àwọn tó jẹ́ tọ̀rọ̀ kan náà wọ́n ní pé wọ́n ti wò fínífíní tí wọ́n sì rí dájú pé wọ́n tọ́ wọ́n sì yẹ fún àgbéga lẹ́nu iṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ ìkíni rẹ̀, olórí òṣìṣẹ́ abilékọ Adénìkẹ́ Fáṣínà tó ṣojú alága fún ọ̀rọ̀ ètò iléeṣẹ́ panápaná nílẹ̀ yìí Akínyínká Adéyẹmí òun ló wá rọ àwọn tí wọ́n ṣẹ̀ fi okùnkùn okùn wọn náà láti tẹ̀wọ̀ wájú nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n ti rí wọn tí wọ́n sì fi okùn kún iṣẹ́ wọn. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó tún jẹ́ gómìnà sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ Ṣèyí Mákindé ló ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà alágbára kan ti ń lọ lọ́wọ́. Nígbà tó ń sọ̀rọ̀ ó pé ó yẹ kí ìjọba bójútó àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan tó ti wà nílẹ̀ tó nílò àkíyèsí àti àtúnṣe alágbára jákèjádò orílẹ̀-èdè yìí. Gómìnà Mákindé tó sọ̀rọ̀ níbi ìṣiṣọ́ lójú àwọn tó jẹ́ olùdíje sí ipò ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ẹni tó ṣojú rẹ̀ èèyàn kan nínú àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Túndé Tìjàni. Ó jẹ́jẹ́ wípé ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APM ó ní wọ́n pé wọ́n ó rí dájú wípé wọ́n mú àwọn iṣẹ́ tó ṣe kókó ṣe pàtàkì lọ́kùnkúndùn tí ó sì nípa lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dípò kí wọ́n máa gùn lé àwọn iṣẹ́ àkànṣe alágbára eléyìí tí wọ́n pé kò fẹ́ ṣe bẹ́ẹ̀ nítumọ̀ tó bí wọ́n bá lè dìbò yan àwọn èèyàn wọ̀nyí. Gómìnà Mákindé rọ àwọn ọ̀dọ́ nílẹ̀ Nàìjíríà láti kópa nínú àwọn ètò tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò àti ọ̀rọ̀ òṣèlú nílẹ̀ yìí lásìkò yìí. Nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé ìdásí àwọn ọ̀dọ́ ń ló ṣe kókó ṣe pàtàkì láti mú kí ètò ìdarí àti ìlànà ń tẹ̀lé lórílẹ̀-èdè Nàìjíríà kó lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀. Àjọ tí ń ṣètò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà JAMB ló ti ṣàlàyé ìtumọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àìtí ìgbanisíṣẹ́ gbaniwọlé sílé ẹ̀kọ́ tàbí ìgbanisíwọlọlé ó sì ń lọ lọ́wọ́ eléyìí tó tún ní àti ń tẹ̀mọ̀ sí
gbigbani wole eleyi ti a pe nfojuhan lawon oju opo to ni se pelu obi ti an tin seto igbani wole tawon ti an fe wole sawon ile eko giga ti an ti lede iyun Central Admissions Processing System CAPS gege bon ti se so ibi mi ran soro to si salaye nu foran kan tan fi sita loni nibi ti an tin ro awon to je akeko toro kan lati ti owo waju nipa wiwo oju opo won ni lede ki won si le mo ibi ti ipo ati ilana ti an bere fun nibi to de duro gege bi ajo na je so ituma IT igbani si ile eko won lo tumo se we pe awon to je akeko won won ye won ni won ko ti padanu anfani ati ri igbani wole tabi wole si ile eko nigbati igbimo na to tun salaye so we iwaju we pe eni ti oro ba kan ti o je pe iru nkan bayi ni a se foju won lawon oju opo won tumo se we pe won o ti fun won ni anfani lati wole si ile eko giga kankan lasiko ye ewe eyi o tumo se we pe won ko ni gba won si ile eko bakan na na tuti owo waju pe awon eyan wonyi eleyi ti an pe oju opo won ba se nse afihan IT igbani si ile eko ki won ti so owo waju lati mo ye oju opo na wo fun awon itele ati awon ise mi eleyi ti won ba ma fi je fun won bakan na awon ti an ba se wa ni ipo wi pe eto igbani wole sile eko won ti so owo waju won ni ajo jambo je ko di mi mo wi pe yi ko tumo se wi pe awon ti fun awon eyan wonyi ni eto igbani wole tabi ile eko kan ti gba won won ni sugbon won se nte awon eto gbogbo sugbon ti on gbogbo se nlo lowo lori igbese na ajo jam tu se afikun re wi pe eto awon nkan won yi ton se afihan lo awon oju opo awon eyan won yi won ni pe o ni se pelu bi awon lori fun eto ile eko gbogbo bi an ba ti se lanfani lati se igbani wole ati eto awon nkan awon akeko won yi to si je ko di mo pe gbogbo eto eleto ni se pelu awon lo nlo laarin ajo na ati awon ile eko gbogbo fun eto igbani wole Oga agba yanyan fun ile ise olopaa lolede Nigeria IGP Olatunji Diso won lo ti fi oro dani loju ranse si ti awon obi wi pe awon omo won tin be nile eko oni abo won daju jake jado orilede wa Nigeria Oga agba Diso sore dani loju na loni lasiko isiso loju eto igbimo to ni se pelu ajosepo ile ise olopaa ati awon agbegbe toro kan ati awon agbegbe kaloku lori idaabobo awon ile eko wa nilu Abuja loni ode yi len to soju fun oga agba olopaa ni bi eto na len ti se alukoro ile ise olopaa CSP Anete Inedo won lo salaye pe ile ise olopaa won lo ti gba gege bi ojuse lati mu eto abo ko rese wale kaakakiri awon ile eko jake jado orilede Nigeria o salaye esiwaju pe ati ri awon ti a pe won finu findo yonda ara won bi egberun mewa ti an ti korajopo ti an si ti pin won kaakakiri pelu ikorajopo awon ohun elo to le se akale awon nkan to ba nlo lagbegbe si awon ile eko jake jado orilede Nigeria Inedo o salaye pe ile ise olopaa won na ti se agbekale awon eto ilanilolobo ati ilago ikilo eleyi to si tun ni se pelu ati kegbajade fun awon ile eko lati tete tawa awon eleto abo lalobo nigba ti a ba n kiyesi awon eto idunkoko abi awon nkan ti ofin ni lokan bale o je ko di mo pe eto na ni aya soto gege bi awon igbese ati awon itanilolobo to tin wa kaakakiri lori iseese ko waye lori ikolu eleyi ti pe awon kan gbe kaakakiri gege bi awon onile eko awon aran to n seto ijosin ati awon eyan to ni se pelu awon oniwo daran ti n pinnu lati sese labi lorilede Nigeria akojopo iroyin ile wa fun ti ale toni ko ni ju bayi lo sugbon ki a to mo lo eje ki a boju awon koko to wa ninu iroyin na ninu iroyin lati mu afun yin wepe ijoba apapo ti kede rongba lati se eto ipago awon odo todun 2026 lo se kewa odun yi gege bi ara igbese lati se aye ki a se aye sile fun awon odo lorilede Nigeria lati kopa ninu eto idagbasoke orilede yi ati ijiro lori awon ilana bákan náà la mọ afun pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni a ti bẹ̀rẹ̀ ètò àgbéyẹ̀wò lọ́sẹ̀ mẹ́fà lórí àtúnṣe ọ̀rọ̀ owó orí orílẹ̀-èdè Nàìjíríà láti bójú àwọn àlàfo kọ̀ọ̀kan àti àwọn àtúnṣe tó ṣe é ṣe kó wáyé lórí ọ̀rọ̀ ọ̀hún. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ọ̀rọ̀ Ṣèyí Mákindé ti bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ lórí àwọn iṣẹ́ àkànṣe alágbára kan tí ń ṣe nígbà tó ń jẹ́ kò di mímọ̀ pé ó yẹ kí ìjọba ó bójútó àwọn ojú ọ̀nà tó sì wà nílẹ̀ tó nílò àtúnṣe látàrí bí wọ́n ti ṣe di páńpẹ́ ikú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà
àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà jáàmbù ṣàlàyé àwọn ìtumọ̀ nǹkan tó ṣeéṣe kó máa fojú hàn lójú òpó ayélujára fáwọn akẹ́kọ̀ọ́ tí ń wá ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Èyí sì lópin ìròyìn wa fún ti alẹ́ tòní. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú @wellsradio893 nígbà tí ẹ fẹ́ràn wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @wellsradio893fm fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Kẹ́mi Sola Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Adédàmọ́lá Olóède ló mú ìná wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsàn.

gbogbo ìlú ìbàdàn ẹ̀ka lẹ́ o. Ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri àti gbogbo àgbáńlá ayé níbi tí afẹ́fẹ́ ìkànnì tó láǹfààní àti máa balẹ̀ sí ẹ̀ka lẹ́ o. Mo kí bàbá, mo kí màmá, mo kí àbúrò, mo kí ọ̀rẹ́. Lọ́kùnrin lóbìnrin mo mà kí yín lálẹ́ tòní o. Kódà oyún inú mo kí yín ẹ̀ka lẹ́ o. Ibà fún akọ́dá aṣẹ̀dá tó tún fún wa láǹfààní láti lè wá sórí ètò lálẹ́ tòní. Ọlọ́run tó fi ẹ̀mí tó fi sí wa ni mú ti ẹnu tá a fi ń mí téyìn fi ń mí. Ó dá wa lọ́kùnrin, ó dá wa lóbìnrin, ó dẹ̀ dá wa dáadáa ní àwòrán ara rẹ̀. Ó ní ẹ̀wá ẹ̀jẹ̀ àdá ènìyàn ní àwòrán ara wa. Ibà fún Ọlọ́run tó ń fún wa ní òjò, tó ń fún wa ní òòrùn, tó ń fún wa ní ìgbà ẹ̀rùn, tó ń fún wa ní ìgbà ọyẹ́. Nígbà kan á gbóná, ní ìgbà kan á tútù. Ìgbà náà ni ìgbà tayé o, nígbà kan lèyàn á yọ̀ǹgì bí ọmọ tuntun. Àwọn ọmọ kan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ṣẹ̀ ń bí wọn ni o. Bóyá epo wọn àwọn yẹn ò tiẹ̀ mọ̀. Bóyá oúnjẹ wọn kò tiẹ̀ kàn wọ́n. Ìgbà kan náà nìyẹn. Nígbà kan báyìí, bílé ẹ̀kọ́ ṣe wọlé ń jọ Monday, ẹ̀yìn náà ẹ̀ ti kó sí yúnífọ́ọ̀mù. A ti máa ra kọ̀m̀pútà sọ́ọ̀sì lóríṣiríṣi. Fáwọn òbí tó lágbára àti máa ra gbogbo ẹ̀ ti máa ṣe gbogbo ẹ̀ kùkù kẹ̀kẹ̀. Nígbà kan ni ìrònú wàyẹ́ kìí délẹ̀ o. Àbí nígbà kan ni mo fẹ́ lọ́ọ́ kọ́ṣẹ́ ọwọ́ ọ̀gá ó nàmí lónìí. Nígbà kan ni ilé ẹ̀kọ́ gíga fásitì àbí gbogbo níṣe poli àbí NTE. Nígbà kan náà lẹ́yìn ti kúrò lọ́mọ tó ṣẹ̀ wọ ẹ̀kọ́ṣẹ́. Ọ̀gá ti lè ran yín iṣẹ́ dáadáa. Nígbà kan ni màá lọ́kọ màá láyà. Nígbà kan ni Ọlọ́run dákun fèmí náà lọ́mọ tèmi. Ìgbà kan náà là á máa sọ happy 70th birthday o. Bàbá màmá yẹn rọra ń bẹ̀ yẹn o. Arúgbó mà ṣe gerí. Gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ògo ni fún Ọlọ́run o. Ẹ̀ka alẹ́ ní gbogbo òbí tí ẹ ti láǹfààní àti máa gbọ́ mi. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rèé 89.3 FM. Òkè téńté tábìlì ló wà o. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lè dún bí 89.3 ṣùgbọ́n kò lè jọ́ láyé. Bẹ́ẹ̀ ni mo sọ, ó lè dún bí tiẹ̀ ṣùgbọ́n kò lè jọ́. Ó lè fọhùn bí tiẹ̀ kò lè jọ́ láyé fàbàdà. Ètò àwárí ìfẹ́ o náà ló gorí afẹ́fẹ́. Ṣùgbọ́n kò ṣeé ṣe ká bẹ̀rẹ̀ ètò àwárí ìfẹ́ ká má kasáàmù yìí o.

ti oluwa ni ile ati ekun re aye ati awon ti o tedo sinu re nitori ti o fi idi re sole lori okun si gbe kale lori awon isan omi tani yo gun ri oke oluwa lo tani yo duro nibi mimo re eni ti o le owo mimo ati aya fifun eni ti ko gbe okan re soke si asan ti ko si bura itan oun ni yo ri ibukun gba lowo olorun ati ododo lowo olorun igbala re eyi ni ran awon tin se aferi re tin se aferi re olorun jacobu nitori na egbe ori yin soke eyin enu ona ani ki a si gbe yin soke eyin lekun ayeraye egbe ori yin soke gbogbo ohun to le je idina abi idina fun eto awari ife lale eto ni gbogbo agbara ti n ba afefe sore toni ko ni debi to ye ko de egbe ori yin soke o gbogbo idamu ija ede ayede kaakiri to n be ni gboro o ye egbe ori yin soke eyin agbara ti ko sta wawawa taari inu olorun o ye egbe ori yin soke o ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki oba ogo ko le wo inu ile yi wa ani ki oba ogo ko le wo ipinle oyo wa ki oba ogo ko le wo ilu ibadan wa ki oba ogo ko le wo inu idile tiyin ati inu idile temi ki oba ogo ko le wo inu ile iwosan yen ko le mu itura wa fawon to n saisan ki oba ogo ko le si ilekun ni gbogbo bi ti ilekun ti di ki atẹgun alaafia ko le fẹ kaakiri origun mẹrẹẹrin ipinlẹ ọyọ ati orilẹ ede naijiria o ki ọba ogo ko mu itunu wa fun ọkọ to n sunkun yii ki ọba ogo ko mu alaafia wa sinu idile to n pongbẹ fun ta ni ọba ogo ti mo n sọ yi gan oluwa ti o le ti o si ni agbara oluwa ti o ni agbara ni ogun nígbà tẹ́ ẹ ti mọ̀ ó yẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá ẹ rọra sí wíńdò yín fẹ́ẹ́rẹ́fẹ́ ẹni ọba ògo wọnú ilé mi wá o ọba ògo wọnú ọkàn mi wá o ọba ògo wọnú àdúgbò yìí wá ìṣẹ́tẹ̀ bá fẹ́ kọ́ bọ̀ ògo ṣe ládùúgbò tí yín ó yẹ fikún lẹ́yìn o àní kí ọba ògo kó wọnú ọkàn tèmi wá kó mú ìdùnnú wá ó gbé owó ńlá wá o àlàáfíà ayọ̀ ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun náà ni ọba ògo ìyẹn ni mo fi ń kí wa ká alẹ́ pé ẹ̀ka àbọ̀ sórí ètò àwárí ìfẹ́ fún tọ̀sọ̀ ilé ẹ̀kan sí o nípa orí ọ̀fẹ́ ọlọ́run kò sí nǹkan kan tí ó ṣe wá o nítorí pé olúwa làwá gbójúlé olúwa náà làwá gbẹ́kẹ̀lé wọ́n lè kóra jọ ṣùgbọ́n wọ́n kàn ń ṣeré ni o nítorí tí olúwa bá ń bẹ pẹ̀lú wa ta ni yóò dojú ìjà kó wá o wọ́n lè gbìyànjú no be me dey fight na me dey win ni o Ọlọ́run ló ń já ṣùgbọ́n wa la ń ṣẹ́gun o àwárí ìfẹ́ rèé lálẹ́ tòní ayọ̀ Emmanuel Ojo òun lorúkọ tèmi kálẹ̀ o níbo lẹ́yìn ti ń gbádùn ètò àwárí ìfẹ́ fún talẹ́ tòní àdúgbò owó lọ káyín mọ́ nìbàdàn lálẹ́ tòní o àwọn ará ìjẹ̀bú òde wọn ní mi kí àwọn lọ́sẹ̀ tó kọjá ẹ má bínú o ìjẹ̀bú gbé ìjẹ̀bú òde ẹ mọ̀ kálẹ̀ ṣàlàáfíà ni mo bá yín o báwa náà ṣe wà lálàáfíà hàn yín ṣòwò òpó yẹn ṣé kò tọ́ ọ̀ṣìn yín púpọ̀ ẹ̀yin dádì ẹ rọra kanra torí kepo má ti wọ́n díẹ̀ ó ti bá kanra dé mo mí ni ẹ̀mí tí ẹ ṣeré kepo má ti rọra wọn díẹ̀ àwọn dádì ti bẹ̀rẹ̀ sí ń kan rántí wọn
gbogbo wa náà la wà lẹ́nu ẹ̀. Kò yọ dádì sílẹ̀, kò yọ mọ́mì sílẹ̀ o. Ẹ jẹ́ gbàdúrà fún ìṣerere orílẹ̀-èdè Nàìjíríà tó bá dáa tán tèmi àti yín náà ni ó jẹ́. Èyí tá à ń sọ lé orílẹ̀-èdè Nàìjíríà gan-an ó tó nǹkan. Tẹ́lòmíì ti gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà kẹ́yìn báyìí. Ilẹ̀ ti ta sí. Ètò àwárí ìfẹ́ lètò tí ìkànnì yìí mọ̀ọ́mọ́ gbé kalẹ̀ fún àlàáfíà ìdílé wa. Ká lè ṣe nǹkan méjì ni ìka lè rí nǹkan fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ ká lè fa àwọn èèyàn míì lọ́wọ́ sókè pé ó ìkoríta tó wà rèé ó sì lè dáa. Ọlọ́run ló ṣètò ìgbéyàwó. Ọlọ́run gangan òun ló ṣètò ìgbéyàwó. Nígbà tó ṣètò ìgbéyàwó náà mọ̀ pé kò ṣeé ṣe kí àwọn méjèèjì tí mo dá yìí kán mọ̀ tẹra wọn mọ́lẹ̀ o. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán bó la ṣe ń parí ẹ̀. Ọ̀rẹ́ méjì láàrin ara wọn bó la ṣe ń ṣe. Àwọn tá à ń bá ṣiṣẹ́ ṣà ń jì wọ́n lẹ́sẹ̀ àbí àwa la tún ta nǹkan tó yẹ kó jẹ́ tiwọn síta. Ẹlòmíì àmọ́ nǹkan tó lè gbé ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ sókè yóò dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ láìdáa. Ẹlòmíì àrí nǹkan ibi tó ti lè dárúkọ ọ̀rẹ́ ẹ̀ tí ó fi ṣe rere. Àìrọ̀ tí ń bá rẹkọmẹ́ǹdì ẹ̀ bẹ́yìn ayé àdájú tèmi lọ. Ọ̀rẹ́ mi ṣe rere èmi náà ti ń ṣe rere nìyẹn. Nítorí pé yẹn túmọ̀ sí pé Olúwa wà nítòsí mi. Bẹ́ẹ̀ ni Olúwa wà nítòsí mi. Mo ti sáré fẹ́nìkan lórúkọ tán ń sọmọ wọn lọ́la báyìí. Olúwa wà nítòsí mi. Oríṣiríṣi orúkọ là ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó dẹ̀ ń dùn mọ́ mi nínú àwọn orúkọ ńlá ńlá ni. Olúwa wà pẹ̀lú mi. Olúwa ò jìnà sí mi. Olúwa gbé àlàáfíà yọ̀bá mi. Abala méjì ni ètò àwárí ìfẹ́ ló pín sí. Abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ níbẹ̀ láti máa ń gbara wa ní ìyànjú. Àwọn olólùfẹ́ ètò yìí tán ní nǹkan tó ń kan wọ́n lómi inú, tán ní nǹkan tó ń fò wọ́n láyà, tó ń fò wọ́n lọ́kàn. Tí wọ́n mọ bí wọ́n á ṣe ṣe ọ̀rọ̀ náà sí. Tán dẹ̀ lérò pé irú ọ̀rọ̀ báyìí tán bá gbé e wá sórí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n làwọn ó rí kán bẹ́ẹ̀. Àbí bóyá wọn gan ti gbọ́ ètò àwárí ìfẹ́ rí wọ́n dẹ̀ rí pẹ́ nìkan rí nǹkan gidi mú lọ ńbẹ̀. Wọ́n ní àǹfààní láti lè firú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí wa lábala àkọ́kọ́. A wá máa jù yẹn síta gẹ́gẹ́ bí ìmọ̀ràn ní abala àkọ́kọ́ lórí ètò yìí. Tàbí ká tún wonú ìgboro kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Àwọn ọ̀wà wo là ń wù lóríṣiríṣi tó ṣeé ṣe kó jẹ́ ìwà àbàjẹ́. Ìwà àbàjẹ́ máa pọnwọ́ wa lóríṣiríṣi o. Irú àwọn ọ̀rọ̀ báyìí la máa ń gbé kalẹ̀ lábala àkọ́kọ́. Ọgbọ́n wà ń bẹ̀, ìmọ̀ wà ń bẹ̀ o. Òye òun náà wà níbẹ̀ lábala àkọ́kọ́. Abala kejì lórí ètò yìí ohun gangan ló gbórúkọ ètò yìí ru àwárí ìfẹ́. Níbẹ̀ lẹ ti láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí àbí lẹ́tà tán bá fi ránṣẹ́ sí wa. Ta lẹ́ẹ̀tò ní ó túkà sí ara ara ọ̀tọ̀ ni o. Mi nífẹ́kẹ́ mi sì rárá ẹ bá ń gbé rédíò yín mọ́ra dáadáa. Ẹ̀yin sókè kó máa jálala ilẹ̀ ti ṣú tòótọ́. Ṣùgbọ́n ẹni tó múlé tì yín àwọn náà fẹ́ gbọ́ wọn ní rédíò ni. Tí mo ṣe sọ yẹn ni ẹni kí ló tó ń bá mi wí. Ó yẹ máa lọ sójú òpó Facebook tí yín gbà yẹn. Bóyá ẹ̀ ní rédíò tóòtọ́ àbí. Ẹ máa lọ sójú òpó Facebook. facebook.com/wellsradio893fmfanpage. Wells Radio 893 FM fanpage. Ṣe rí Wells Radio yẹn ẹ̀kọ́ pọ̀ ní ẹ̀ ní kọ́lọ́tọ̀ọ̀tọ̀ o. Ẹ wà fi 893 FM ẹ fi gbà lẹ́yìn
pẹ̀lú fan page ẹ fìyẹn náà sí yóò ti gbé Wales Radio 89.3 FM wá fún yín bẹ́ẹ̀ lẹ́ láǹfààní àti máa wò mí káàkiri àgbáńlá ayé lẹ ti láǹfààní àti máa wò ó kódà bí tí àwárí ìfẹ́ parí yóò tún ṣẹ́kù ńbẹ̀ ẹ jẹ́ ẹni tí máa rán yín létí pé lójú òpó YouTube wa Wales Radio 89.3 FM náà wà ń bẹ́ẹ̀ o Wales Radio 89.3 FM lójú òpó YouTube ẹ̀yin wá ní mọ̀lẹ́bí ní àwọn orílẹ̀-èdè míì tàbí ní ìpínlẹ̀ míì lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀dẹ̀fẹ́ kan láǹfààní àti máa gbọ́ oyè máa tara ṣàṣà lọ sójú òpó wa www.wellsradio893.com www.wellsradio893.com àwọn tó wà lójú òpó radio garden àwọn yẹn ti gbọ́n pa ẹ̀ Wells Radio 89.3 FM náà ni lójú òpó radio garden ẹ wá máa wò ó ẹ máa gbọ́ kẹ́ ẹ máa ṣẹ́ ẹ̀ kẹ́ ẹ máa jẹ́ kó kárí ilé kó kárí oko ètò àwárí ìfẹ́ ó ti gorí afẹ́fẹ́ fún ti alẹ́ tòní o òpópónà aláàfin avenue lolúyọ̀lé estate nílùú ìbàdàn níbẹ̀ ni a ti ń gbóhùn sáfẹ́fẹ́ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìkànnì àkọ́kọ́ rèé fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹbí tó bá ti ní í ṣe pẹ̀lú bí àlàáfíà ó ṣe jọba lórílẹ̀-èdè nàìjíríà àti láwùjọ wa àní lórí ètò àwárí ìfẹ́ àfojúsùn tiwa ni pé kọ́kọ́ láyà àti mọ̀lẹ́bí kí gbogbo wọn wà lálàáfíà lágbára ọlọ́run kò ní sí wa kò ní rẹ̀ wá ẹ jẹ́ máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àwárí ìfẹ́ pátápátá káàkiri àgbáńlá ayé wípé ẹ ṣeun ẹ kó àdúró tì wá o ẹ ní àǹfààní láti gbé ìpolówó ọjà yín wá sórí ètò àwárí ìfẹ́ kí lẹ́yìn ń tà gan-an ẹlòmíà kò máa pariwo ọjà mi ò ta ọjà mi ò ta àní ẹ gbọ́jọ́ àyín wá gbangba ẹ̀yin náà rò ó kẹ́ wà ní òkùnkùn kẹ́ máa dínjú sí yàn bẹ́ ẹ̀ ń dínjú sí yàn ní òkùnkùn ẹ̀ ń gbọ́ ta ní orí yín ẹ gbé ọjà yín wá sí gbangba ní ìkànnì 89.3 FM ẹ jẹ́ àbá yín tà á àdéhìn ẹ ti ẹ̀gbìyànjú ẹ̀ wo bóyá lórí ètò àwárí ìfẹ́ lẹ ti fẹ́ tà á mo fi dá yín lójú pé kò sóhun tẹ́ ẹ gbé wá bíi tí ó kùtà o lágbára ọlọ́run gbogbo ẹ̀ wàràwàrà báyìí ni ó máa tà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní ìkànnì kànga gbọ́mágbẹ́ 89.3 FM tàbí kẹ́ ẹ tẹ́tí sí ètò yìí dáadáa ńgbà tètò ó bá fi parí máa fi nọ́mbà síta tẹ́ ẹ lè pé o láwọn ojú òpó wa lọ́kọ̀ọ̀kan ìjèjì bóyá lójú òpó Facebook Instagram tàbí X tó jẹ́ Twitter ìgbà kan láǹfààní àti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa ló ń gbogbo ojú òpó yẹn o kẹ́ ẹ ní mo fẹ́ polówó ọjà ẹ fi nọ́mbà yín síbẹ̀ àádẹ́ pè yín kí n tó lọ sókè lọ́rùn ẹ̀yìn fẹ́ ṣonígbọ̀wọ́ ètò àwárí ìfẹ́ tàbí ẹlẹ́bùn tẹ́ fẹ́ kí n máa fún àwọn olólùfẹ́ mo sọ ń jọ̀wọ́ ń bí tọkọ míì ti rẹ̀ bù fún ìyàwó ẹ̀ tí n bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀bùn èmi ò ní ẹ lọ́ra mọ́tò ṣùgbọ́n tẹ́ ẹ bá lágbára ẹ̀ kò máa burú jù ṣùgbọ́n bóyá ẹ ti ẹ̀ ra pure water kan ẹ̀ ń bọ̀ láti bíṣẹ́ my dear mo máa rí pure water yìí ó rẹ̀ fáyìn dáadáa mo ní ra fún ẹ my dear mo rí sweet yìí mo rí sweet yìí ó máa fáyìn gan mo ra fún ẹ ilẹ̀ ti ta sí tẹ́lẹ̀míì ti gbìyànjú ẹ̀ ṣùgbọ́n mi ìbẹ́lòmíì náà wí o àtijẹ́ àtimúyìn náà ni kò tiẹ̀ tí ìtura wọn ṣùgbọ́n tọ́ba lẹ́ni fún wọn láǹfààní àti jẹ̀bùn lórí ètò yìí kọ́ wọn ni kọ́ wá gbẹ̀bùn kọ́ fún ìyàwó tàbí fọ́kọ wọn á débì kan o ẹ̀yin náà pa ọkọ àti ìyàwó kan lẹ́rìn-ín ó lè jẹ́ ẹ̀bùn tẹ́ ẹ bá kó fún wa ká pín ni ó bá wa dí ihò tó bá wà nínú ìdílé mi ẹ̀yin náà kàn sí wa kẹ́ ẹ ní lórí ètò àwárí ìfẹ́ mo fẹ́ kẹ́ ẹ máa pín ẹ̀bùn fáwọn olólùfẹ́ ó wù mí ká a ṣe dáadáa ṣùgbọ́n tá a bá rónígbọ̀wọ́ kò lè ṣeé ṣe nítorí náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ̀ ń gbọ́ ẹ̀yin náà bá wa sọ fún wọn gbogbo wọn pátápátá
kile yin ta sasho le yin ta ni a kin so pe iya kini oko won ni e wa gba lesi bayi o kin so pe mommy kini e wa gba nkara opa kini kan mommy kini e wa lo mu bata bayi ngbagi she dem a nice sha o ma nice ma je eto awari ife o na lo si wa lori afefe o eje asare doke lohun ta ba pada de a wa bo si abala koko lori eto ye ku kale.

0: eka bo kwada sori to awari fe
1: inimaro
0: tayin ba se ndara po mo wa ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo opopona alaafin avenue loluyole estate nilu Ibadan nibe lati ngbohun safefe lati bi kaakiri agbala aye lati lanfani ati ma gbo wa o Tawari fe una lowa lori afefe gege bi oruko eto yi awari fe awaki fe ki fe o sonu awaki fe ki le o ma wa lalaafia awaki nfe gbo pe idamu tabi nkan kan da idile kan ru boya wahala kan sele laarin ore meji egbon tabi aburo koda alabagbe abi awon ta jo nsese pa awaki nfe gbo ṣùgbọ́n tíru ẹ bá wáyé tó dẹ̀ kàyín láyà tẹ́ ẹ mọ́bí tẹ́ ẹ sọ́kà ẹ nílò mọ̀ rẹ fẹ́ kí gbogbo ayé ó gbọ́ kán lè gbà yín yànjú tàbí ẹ fẹ́ kí gbogbo ayé ó gbọ́ kán lè kọ́gbọ́n láti àṣìṣe àbí nǹkan tẹ́yìn bá ń ṣe ètò àwárí ìfẹ́ gangan lè tó tiyín o. A ṣì wà lójúòpó Facebook bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun ni mo ṣe máa rọ̀ yín pé ojú òpó Facebook yẹn máa lọ bẹ̀ báyìí báyìí báyìí.

ẹ máa lọ sójú òpó Facebook wa báyìí, ẹ láǹfààní àti máa fi kọ́mẹ́ǹtì yín síbẹ̀ o. Ẹ bá mi láìkí ẹ̀ kẹ́ sí ẹ̀ dáadáa. Adéwùmí Kazeem Adéka Azekwètò from New Garage Ìbàdàn, ẹ ṣé wọn. Emmanuel Marcus ẹ̀hún náà kọ́mẹ́ǹtì lójú òpó Facebook ẹ̀ka alẹ́ ṣe ń gọ́ wọn. Saka Lawa làwọn náà kọ́mẹ́ǹtì ń bẹ̀ ẹ̀ka alẹ́ mo dúpẹ́ gan o. Bẹ́ ṣe ń láìkí ẹ̀ ní kẹ́ ẹ máa ṣí ẹ̀. Abala àkọ́kọ́ ètò yìí òun náà lawọ̀ báyìí. Arábìnrin kan ló fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí mi ní ìjẹta. Mo dẹ̀ ṣèlérí fún wọn pé màá bá wọn ha ojú ọ̀rọ̀ yẹn ní ìṣẹ́jú mélòó kan ní abala àkọ́kọ́, ṣùgbọ́n ọjọ́ tí ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ náà gangan á wọnú ọ̀rọ̀ yẹn.

wọ́n ní àwọn ti wà ní ọjọ́ orí tó yẹ káwọn ti wà nílé ọkọ. Wọ́n láwọn ti wà ní ọjọ́ orí tó yẹ kí àwọn ó ti wà nílé ọkọ. Àwọn ti gbìyànjú oríṣiríṣi ọkùnrin ló ti pàdé àwọn ṣèlérí ṣe ti bí ṣe tọ̀hún ṣùgbọ́n tí gbogbo wọn ń já wọn kulẹ̀. Kéèyàn máa kojú ìjákulẹ̀ kò ń ṣe nǹkan tó rọrùn rárá. Wọ́n láwọn ti ṣe oríṣiríṣi ìbánidọ́rẹ̀ẹ́ làwọn ti wọ o. Táwọn dẹ̀ ti lérò lọ́pọ̀lọpọ̀ ìgbà pé yóò já sí ìgbéyàwó ṣùgbọ́n tí yóò já sí. Wọ́n ní kódà àwọn ti gbàdúrà àwọn ti ṣeéṣe ó sún àwọn orí àwọn. Làwọn bá wò pé wò ó Ọlọ́run á ṣèyanu lọ́jọ́ kan jàre làwọn ò bá fọkàn sí mọ́. Wọ́n ní ṣùgbọ́n àwọn àdúrà àti ẹkún táwọn ti sun sẹ́yìn àṣọ Ọlọ́run ò wà wọ́n níran. Ọlọ́run dẹ̀ wọlé wẹ́rẹ́ ló bá dáhùn àdúrà wọn. Wọ́n ní làwọn bá pàdé

wọ́n ní arákùnrin yìí máa dá sáwọn dáadáa gidi gan ni o. Wọ́n ní arákùnrin yìí ó máa ṣe dáadáa sáwọn o. Wọ́n ní láàrin kan àwọn á tún máa bí pé ṣe èèyàn ní àbí áńgẹ́lì yìí. Nítorí pé àwọn ti gbọ́ pé kò ṣeé ṣe kó jẹ́ gbogbo nǹkan tó o bá gbàdúrà fún nínú ọkùnrin ni wà á rí. Wọ́n ní ṣùgbọ́n eléyìí ó yàtọ̀ o. Wọ́n láwọn àti arákùnrin yìí ti bá eré ìfẹ́ àwọn ti gbá jìnà. Ó ti kọnu ìfẹ́ sáwọn pé òun á fẹ́ àwọn. Màá fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Wọ́n ní ṣùgbọ́n lọ́jọ́ kan ni màmá àwọn bá pe àwọn o. Màmá àwọn bá sọ fún àwọn pé òun lálàá. Ẹni kí n mo wí màmá àwọn ní òun lálàá. Oníkọ́lé yẹn ti ń lálàá màmá kí lálàá yín sọ o. Wọ́n ní màmá ní àlá sọ báyìí báyìí báyìí báyìí Àkótán àlá ni pé o lè fi arákùnrin yìí o. Màmá kí lẹ sọ màmá ní o lè fi arákùnrin yìí o. Ṣé o mọ̀ pé àlá mi ó máa ń ṣe gidi gan? Ṣé o mọ̀ pé tí n bá lálàá àlá mi máa ń ṣe? Arábìnrin lòun tú dànù pé láti yọ ọjọ́ èyí tóun ti wà lẹ́nu ẹ̀ mọ̀ lálàá. Àwa dé ìkóríta ìlẹ́bálẹ̀ ńlálà. Màmá ẹ lọ tún orun yín sùn o. Ó ní ṣùgbọ́n lòun bá dẹ̀ tó rántí pé àlá màmá òun kì mọ̀ ń ṣòfò lóòótọ́. Tí màmá òun bá lálàá ó dẹ̀ máa ń ṣe lóòótọ́ o. Ṣùgbọ́n wọ́n ń bèèrè pé ṣé àlá nìkan dẹ̀ ti tó láti sọ pé kóun wá sọ pé ibi tóun dé yìí òun ò ṣe mọ́. Ìbéèrè náà lọ́ba ìbọ̀dá ayọ̀ ẹ dákun ṣé àlá nìkan tó fún mi láti sọ pé mi ìfẹ́ èèyàn. A ṣe báwọn Yorùbá máa ń sọ pé àlá gọ̀. Báwo náà kàn ṣe máa sọ pé àwọn lálá kan máa dẹ̀ bílíìfẹ́ bẹ́ẹ̀. Ṣé bá lálá sán ni? Arábìnrin ń bèèrè pé ṣé àlá lásán ó ti tó. Àní gbogbo nǹkan tó ń gbàdúrà fúnnú ọkùnrin lọmọkùnrin níṣẹ́. Ó níwà ó lówó gbogbo nǹkan ló ní. Ó tún mọ Ọlọ́run gbogbo nǹkan ló ní. Màmá òun wá láwọn lálàá. Ṣẹ̀ ń gbọ́ ṣé àlá nìkan ti tó. Àlá jẹ́ ara ọ̀nà tí Ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ o. Ṣùgbọ́n ní tarábìnrin yẹn wá ń bèrè àlá kan sá. Gbogbo nǹkan tó ń dẹ̀ wò ó tó bọ́ ẹlẹ́dàá òun lòun á bá dànù. Mo fẹ́ ká pè wọlé ká gba arábìnrin ní ìyànjú. Ẹ dẹ̀ jẹ́ mọ èrò tiyín lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ń gbọ́ téèyàn bá fẹ́ wọrú ìkóríta tí arábìnrin yìí wà yìí ṣé àlá nìkan ó tó láti da ìbánidọ́rẹ̀ẹ́ yìí nù. Àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì sì wà tó yẹ kó wò ó. Ṣé bèrè mi yẹ yẹ ń ṣá.

0: tí gbogbo nkan téyàn ń wò gẹ́gẹ́ bí ènìyàn tó bá ti mú yes. Ṣùgbọ́n tí àlá sọ náà ìwo ni kéèyàn tẹ̀lé. Tí gbogbo nkan téyàn ń rò tó bá mú yes o. Ṣùgbọ́n tí àlá ń sọ náà kí ló yẹ kéèyàn ó tẹ̀lé. Ẹ má gbàgbé pé ìgbéyàwó rèé. 0915 3 9 4 8 9 3 Fáwọn tó mí ìsì ìbéèrè yẹn ń gbà tí mo bèrè lákọ̀ọ́kọ́. Àní ńgbà tí gbogbo nǹkan téèyàn bá wò ní tara báyìí pé agbókò kíní ló mú yẹ́ẹ̀sì. Bóyá ẹ fẹ́ ṣe project kan. Gbogbo nǹkan ti mú yẹ́ẹ̀sì pátápátá ṣùgbọ́n ẹ bá lálàá kan pé kó nínú ló mú lójú àlá. Èwo lẹ̀yìn ó tẹ̀lé. Arábìnrin yìí lòun ti dúró dúró. Òun ti wojú Ọlọ́run títí Ọlọ́run wá gbàdúrà òun. Màmá òun wá lòun lálàá pé àlọ́ ò lè fẹ́ arákùnrin yìí. Ó wá ń bèrè lọ́wọ́ tèmi ṣùgbọ́n kí lèmi mọ̀. Ẹ̀gbọ́n oníṣẹ́ àlá nìkan dẹ̀ ti tó. 0916 893 1000 tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta o. Ẹ fi 4 kan sí. Ẹ wà fi 893 ẹ fi gba lẹ́yìn. Tàbí kẹ pé 0911 3 yẹn á jẹ́ ọ̀nà mẹ́rin báyìí. 893 á wà ńbẹ̀. Ẹ̀yin àgbàlagbà náà lẹ ní àlágọ̀. Ṣé lóòótọ́ ni pógó àbógbọ́n? Ṣọ́lọ́run ti fi àlá ṣó ti fi ṣe àwọn nǹkan kan fún ẹ̀yin ẹ já mọ ìwòye tí yín. Hello, ẹ kaalẹ̀ o. Hello. Ẹ kaalẹ̀ o, Mrs. Akinyala.
1: Ẹ
0: pẹ̀lẹ́, ẹ kaalẹ̀ mọ̀ láti New Garage.
1: Yes, sir. Àlá ò ṣe dànù bọ̀. Ó ṣe ẹni yẹn gangan ló lálàá. Tó bá yẹ pé òpò nǹkan ló lálàá síra ìpé nǹkan báyìí. Màmá ẹ̀ ló lálàá. Báwọn fúnra rẹ̀ lọ pèé sí pé ìjẹ́ ọkùnrin tí òun ń fẹ́ yìí ṣé ẹni tó máa bọ̀ nǹkan lẹ́ni àti báwo. Bọ̀ náà bàbá tó ti ń jẹ́ ẹni yẹn gangan ló lálàá. Ní èrò pé bóyá ó yẹ kí ó mú lò bọ̀. Wọ́n ní láti pèé sí tó bá yẹ pé àwọn fúnra ra wọn. Fẹ́ẹ̀d kán lọ pé ìsìnkán lè mọ̀ bóyá òótọ́ ni ẹni ẹni tó yẹ káwọn fẹ́ ni. Nǹkan tí mo dé sí ìyẹn kà.
0: Ẹ ṣeun gan, Mrs. Akinyala. Hello, ẹ kaalẹ̀ o. Hello, ìpè yẹn ti rí. 0916 893 1000 Hello, ẹ kaalẹ̀ o. Ẹ̀ka Lẹ́mà, orúkọ yín máa ti bọ̀lẹ̀ tí ń pè é. Yes, ma.
2: Ọ̀pẹ̀yẹmí ni láti ológun ẹ̀rọ.
0: Ọ̀pẹ̀yẹmí láti ológun ẹ̀rọ. Ẹ̀ka Lẹ́ o.
2: Ọkọ̀ jẹ́lẹ̀ kàkà.
0: Ẹ ṣeun gan o. Ẹ ṣeun gan. Yes, ma.
2: Advice mi fáà ń sí yàn. Aláògọ̀.
0: Aláògọ̀.
2: Wọ́n ti dúró ti pẹ́. Kọ́ máa wà lọ bọ́ sínú àgbàjá tí ò sí ìpè. Wọ́n ní sùúrù.

0: ìdànù lọ́wọ́ èèyàn.
1: Kó
0: má wà bíyẹn tí wọ́n tún wá padà jókòó tí wọ́n máa sunkún. Gbogbo tó ń dán kan ni wúra. Wọ́n ní sọ̀rọ̀ dáadáa kọ́ dẹ̀ lọ gbàdúrà sí. Màmá wo ò lè fẹ́ pé kí wọ́n wà báyẹn níbo tí wọ́n lóòótọ́.

káàbọ̀ padà sórí ètò yìí. Ẹ̀yin ṣẹ̀ ń dá pọ̀ mọ́ wa ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́ ń gbọ́. Òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa. Káàkiri àgbà ńlá ayé láti ibí yìí òun náà ni ẹ̀tí láǹfààní a ti máa gbọ́ mi lálẹ́ tòní. Ǹjẹ́ ó ní ọ̀rọ̀ kan tí ó ń fò yín lọ́kàn àbí tó ń dùn yín lọ́kàn? Tẹ ẹ̀dẹ̀ lérò pé tẹ ẹ bá sẹ́ǹdì ẹ̀ sí mi lórí ètò àwárí ìfẹ́ tí ń bá bá yín sọ síta. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ lè rí ìmọ̀ràn gbà àti èyí tó tọ́. Mẹ́sẹ̀jì pọ̀ lójú òpó WhatsApp mi báyìí. SMS ń kọ́kọ̀ ló ń ká o. Gbogbo ẹ̀yin tí mo fi mẹ́sẹ̀jì ránṣẹ́ pé màá pè yín ní ọ̀la. Àwọn tó ti reply gbogbo ẹ̀ pátápátá ni màá dáhùn sí. Ṣùgbọ́n anyways màá dáhùn ní kọ̀ọ̀kan. Ẹyin náà nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ fẹ́ kí n kà lórí ètò àwárí ìfẹ́ 0815 519 8656 0815 519 8656. Kìí ṣe nọ́mbà tí ẹ mọ̀ fláṣì ẹ dákun. Bẹ́ẹ̀ kìí ṣe nọ́mbà tí ẹ kó ìpè bo. Bí kò ṣe text message tí ò bá kí n ṣe text message tàbí WhatsApp ẹ dákun ẹ mọ̀ pé. Tẹ bá pé mo lè má gbé. Kì ń ṣègbéraga kì ń ṣèyájú o. Ẹ̀jẹ̀ àtẹ̀lé instruction àti ìlànà àti ètò tá a gbé kalẹ̀ láti lè rí pé a fi mẹ́sẹ̀jì ránṣẹ́. Tó bá wá nílò pé ká bá yín sọ̀rọ̀ àwárí ìfẹ́ ni ó pè yín. Èmi fi dá yín lójú bẹ̀ pé àwárí ìfẹ́ gangan ni ó pè yín. Ọ̀rọ̀ ti ìtàlẹ̀ tòní á wù mí. Kí gbogbo òbí pátápátá bóyá bàbá tàbí màmá màá fẹ́ kí wọ́n tẹ́tí sí ètò títàlẹ́ tòní nítorí pé wọ́n ní ogun kọ́ ni àbí ẹ̀sìn kìí ṣèjà. Ẹ̀sìn kìí ṣèjà o. Ṣùgbọ́n bí ẹ̀sìn kìí ṣèjà lọ́pọ̀lọpọ̀ ìgbà láti rí wípé ní pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ti wá ń bí yìí oríṣiríṣi ọ̀nà láti gbé àwọn ọ̀rọ̀ kan gbà dá ti fi ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ẹ má jẹ́ sọ tán ti máa wọnú ọ̀rọ̀ talẹ́ tòní ẹ á máa yé yín dáadáa. Ẹ jẹ́ ń tó rán wa létí pé àwọn tán ni púpọ̀ nínú ọ̀rọ̀ tá a máa ń gbé kalẹ̀ yìí àwọn náà ń gbọ́ rédíò. Èdè méjì ìdẹ̀lẹ́ lòmíì fi máa ń ṣe àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú wa. Alákọ̀ọ́kọ́ kán ba lè rí ìmọ̀ràn gbà lórí ọ̀rọ̀ náà. Nígbà míì tẹni téèyàn ò bá mọ̀ rí bá gbàyàn tó bá gbàyàn ní tó gbàyàn ní ìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbọ́ máa ń correct dáadáa. Wọ́n lóhun tí wọ́n á gé ni wọ́n nídìí kan láti parọ́ fún yín. Èrò tí wọ́n bọ́ ṣe rò ó náà ni wọ́n á ṣe gbé kalẹ̀. Ọ̀nà kejì ni pé káwa náà ba lè fi ṣàríkọ́gbọ́n. Obìnrin ni ẹni tó fi mẹ́sẹ̀jì talẹ́ tòní táǹkà yìí náà fi ránṣẹ́. Wọ́n kọ́ lédè òyìnbó èmi àti wọ́n sọ̀rọ̀ náà. Ṣùgbọ́n bí mo ṣe ń kà á màá máa sọ padà lédè Yorùbá kó ba lè yé gbogbo àdẹ̀wùmí kẹ́yìn náà máa fẹ̀mí bá bọ̀. Wọ́n láwọn pàdé arákùnrin yìí ìyẹn arákùnrin kan nígbà tí àwọn gbìyànjú àbí táwọn ń ṣe ìpalẹ̀ mọ́ láti kọ wáyẹ́ẹ̀kì ní ọdún náà lọ́hùn. Wọ́n ní arákùnrin táwọn ó máa bá wa sọ̀rọ̀ ẹ̀yí àwọn fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì ní ọdún náà lọ́hùn lẹ́sìn làwọn ń ṣe làwọn ti pàdé. Wọ́n ní àwọn méjèèjì dẹ̀ di ọ̀rẹ́ lójú ẹsẹ̀ ni o.
kódà ngbà tó lóyìnbó bá pé nǹkan kan ní love at first sight wọn ní bọ́ra àwọn méjèèjì ṣe ríre. Wọ́n ní èyí tó yà àwọn lẹ́nu jù ni pé ńgbà táwọn méjèèjì ó jọ mú jáàmbù ilé ẹ̀kọ́ kan náà làwọn jọ mú láì ṣe pé àwọn jọ sọ ibi táwọn ń lọ. Àwọn fẹ́ràn ọmọkùnrin yìí gidi gan kódà ní ibi táwọn rọra wà pa àwọn múra wà yẹ́ẹ̀kì lọ́wọ́ yìí làwọn ti nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n bóò la ṣe ń sọ pé ọmọ tó fẹ́ ṣe wà yẹ́ẹ̀kì lọ nífẹ̀ẹ́ ọkùnrin. Nígbà tọ́lọ́run ó bá wọn ṣe àwọn ṣe jáàmbù àwọn ṣe dáadáa àwọn méjèèjì ó ọlọ́run gbà fáwọn. Wọ́n gba àwọn méjèèjì sínú ilé ẹ̀kọ́ gíga fásitì kan náà ni ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti rí pé àwọn méjèèjì wọ̀. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ìpele ẹ̀kọ́ tó yàtọ̀ làwọn méjèèjì fẹ́ ká ṣùgbọ́n ilé ẹ̀kọ́ gíga kan náà làwọn méjèèjì jọ wọ̀. Wọ́n ní kódà ńgbà táwọn ṣe wàyẹ́ẹ̀kì bí táwọn méjèèjì close dé tán nífẹ̀ẹ́ ara àwọn dé àwọn ọ̀rẹ́ àwọn ọmọ kíláàsì àwọn. Wọ́n ti ń pe àwọn méjèèjì lọ́kọ àtìyàwó. Arábìnrin ní ìdílé ibi tóun ti wá ó ní báwo. Ó ní bàbá òun àti màmá òun àwọn méjèèjì wọn ò fífẹ́ rí nǹkan ara wọn kan ní àtàn o. Màmá òun ò fẹ́ gbóhùn bàbá òun bàbá òun ò fẹ́ gbóhùn màmá. Wọ́n ní irú ìdílé ibi tóun ti jáde rèé. Màmá òun dẹ̀ jẹ́ ẹni tó lóyìnbó ń pè ní breadwinner ilé o. Ó ní torí ìdí yìí tí màmá òun dẹ̀ ti jẹ́ pé àwọn náà ń pe gbogbo nǹkan lé tí nǹkan ò dẹ̀ lọ dáadáa ńlé pẹ̀lú àwọn méjèèjì o. Báwọn fẹ́ jẹ màmá báwọn fẹ́ mu màmá náà ni àwọn fẹ́ wọṣọ lọ lé ìwé màmá. Ó ní eléyìí ti wá jẹ́ kó sọ màmá òun di final say lórí gbogbo ọ̀rọ̀ o. Tí mọ́mí bá ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọlọ́run ò bá ló jọ bẹ́ẹ̀ tọ́ àdúrà ló lọ́mọ́ gba o. Arábìnrin ní ọjọ́ kan ara àwọn òyà òun ò lè lọ lẹ́sìn wàyẹ́ẹ̀kì yìí fúngbà díẹ̀. Ó ní bí ọ̀rẹ́kùnrin òun yìí bó ṣe wá sílé láti wá bẹ̀ òun ò rèé o. Gẹ́gẹ́ bí ọmọkùnrin ọ̀dọ́kùnrin ó wò ó pé ọ̀rẹ́ mi obìnrin yìí a mọ̀ rí látijọ́ yìí. Ló bá dẹ̀ wá òun wálé o. Ó ní ńgbà tó wá òun wálé ó ra ọsàn wálé o. Inú òun dùn gidi láti rọ́rẹ̀ẹ́ òun ọkùnrin. Bó ni

0: arábìnrin ní bí ọ̀rẹ́ òun ọkùnrin ṣe wá kí òun bẹ́ẹ̀ lẹ̀rù ń bà wọ́n nítorí pé òun mọ̀ ìyá òun dáadáa. Ó ní ìgbà tó ń wo ojú ọjọ́ bó ṣe ra rí bákan lónìí wò ó dákun wọn mọ́ ọ lọ o. Tí màá mi ìyá mi bàbá MB yóò di wàhálà o. Wàyẹ́ ìkìnà ni mọ́ ọkọ dákun wọn mọ́ ọ lọ lé yín o. Ṣùgbọ́n ó ṣeun mo dúpẹ́ ọpọ́ bẹ̀mí wò o. Ó ní ní àsìkò yìí bó ṣe di pé arákùnrin yìí ó tẹsẹ̀ síwájú ó kúrò ní abala ibi tí àwọn ń gbé nílé àwọn láti mọ́ ọ lọ. Ó ní bó ṣe pàdé màmá òun lẹ́gbẹ̀ẹ́ ògiri ń bì kan rèé o. Ẹ káàsán ẹ dákun talẹ̀ yín o. Ló bá dẹ̀ tètè fìdọ́bálẹ̀ sí pé ẹ mọ̀ káàsán máa o. Orúkọ mi ni ẹni báyìí báyìí báyìí báyìí o. Ẹni báyìí ni mo wá rí o. Ẹ jọ o talẹ̀ yín o kí ló tẹ ẹ wá wò ó. Ọmọ kíláàsì mi ni ní lẹ́sìn mi ò dẹ̀ rí látijọ́ ìní mo ní wá kì í. Ó ní lójú ẹsẹ̀ ń bẹ́ẹ̀ náà ni màmá òun ti ń kìlọ̀ fún pé wò ó. Owó lè yí dáadáa má tún jẹ́ irẹ́sẹ̀ ń bímọ o. Ọmọdún mélòó ni lòun náà bá sọjọ́ orí ẹ̀ fún màmá òun. Lọ́jọ́ orí ẹ̀ òun gbóbìnrin wá. Óyá alele gbàná lé yín lọ. Ó ní bí màmá òun ṣe wọlé ẹ̀rú gan tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń bá òun. Jìnnìjìnnì ti bà òun torí òun mọ̀ pé kò ní dẹrùn lónìí. Màmá òun bá bèrè pé arákùnrin tó wà yìí kí ló wá wá. Ó ní lòun dẹ̀ ṣàlàyé pé àwọn jọ wà ní kíláàsì kan náà ńgbà tí ò rí mi lóní kò ń bẹ̀ mí wò. Ó ní ńgbà tí òun màmá òun bá bèrè pé kí ló orúkọ arákùnrin náà. Ó ní ibi tí wàhálà ti ṣẹlẹ̀ rí o. Mi ò ní dá orúkọ kankan nítorí pé nǹkan tí mo fẹ́ ká fà jáde nínú ọ̀rọ̀ ìlálẹ̀ ìbáṣe ń bá a lọ yóò yí wa o. Ó ní bí màmá òun ṣe bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ lòun bá dá orúkọ ẹ̀. Ló bá jẹ́ orúkọ ọmọlẹ́yìn Kristi lárákùnrin ń jẹ́. Ó ní ṣùgbọ́n òun láti ìdílé Mùsùlùmí lòun ti wá. Màmá òun ni ọmọ Mùsùlùmí lòun bá ẹnìkejì rìn. Lòun bẹ́ lẹ́sìn kejì rìn. Ó ní bó ti ẹ̀ jẹ́ para òun ò yá lọ́jọ́ náà ó ní ṣùgbọ́n ìyá òun na kísà sóun lára. Ó ní bẹ́ẹ̀ ni màmá òun dẹ̀ fún òun ní ìkìlọ̀ gidi pé òun ò gbọdọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin tó bá jẹ́ lẹ́sìn kejì o. Ó ní màmá òun kìlọ̀ fún òun pé òun ò gbọdọ̀ bá ọkùnrin tó bá jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì rìn o. Kódà ò gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ o. Màmá òun dẹ̀ fa etí òun náà dẹ̀ sọ fún wọn pé o lè bá wọn jáde. O lè bá wọn sọ̀rọ̀. Lákòótán o dẹ̀ lè fẹ́ wọn o. Ó gbọ́ àbó gbọ́ òun lòun ti gbọ́ o. Oníṣùgbọ́n báwọn ṣe wọlé ẹ̀kọ́ gíga ọ̀rẹ́ àwọn ń ṣe ló tún lé sí i. Bẹ́ẹ̀ làwọn méjèèjì fi ṣe nǹkan bòńkẹ́lẹ́ torí òun mọ̀ pé ìyá tòun ò ní fọwọ́ sí i ṣùgbọ́n arákùnrin ọmọ dáadáa ni ó nífẹ̀ẹ́ òun òun náà dẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ènìyàn o. Ó láwọn méjèèjì kò sí nǹkan táwọn ò jọṣepọ̀. Àwọn ó jọ kàwé. Àwọn ìvẹ́ǹtì lóríṣiríṣi kinní kan ń ṣẹlẹ̀ lọ́gbà gbogbo ẹ̀ làwọn jọ ń lọ. Tóun má ní ìpèníjà kan yóò ràn òun lọ́wọ́. Kí lèèyàn tún fẹ́ nú èèyàn tọkùnrin yìí ò lè ṣe. Ó ní ṣùgbọ́n òun rọra ń bò ó ní nǹkan àṣírí tóun bá wà nílé tó bá pé òun òun á rọra máa yọ́ gba kọ́ọ̀lù ní o. Oníṣùgbọ́n ńjọ́ kan bákan bákan yìí ó ṣà ní bí ìyá òun ṣàtúnṣe mọ̀ pé àwọn méjèèjì ṣì ń ṣọ̀rẹ́. Ó ní ìgbà míì màmá òun á kàn sóun nílé ẹ̀kọ́ gíga láìsọ fún òun páwọn ń bọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ńgbà tí màmá òun bá bá a lọ́dọ̀ tòun báyìí ó ní oríṣiríṣi wàhálà ni màmá òun ń fà. Bó ṣe ń kígbe ní hostel náà máa ma pariwo. Ó lọ́pọ̀lọpọ̀ ìgbà ni màmá òun ti yẹ̀yẹ́ arákùnrin yìí.
1: Láṣẹ dá ọ lórí fẹ́.
0: mo kilo fun ya ni o ma tele omo mi se
1: sorry
0: omo mi o le bawo lesson keji se ma tele omo mi o gbogbo awon akeko o gba riwo gbogbo won ni o jade wa eti o rerin o rerin eti o ya foran sori phone o ya mama o duro lori ese pe gege bi elesin musulumi omo ohun o le fe kristeni o oni mama o ma so pe to n ba fe elesin keji yen elesin kristeni n se ojo na bayi lo won wole sun ibi to ka mama ohun lara din yen o oni sugbon ko ye ohun idi ti mama ohun fi wa korira odidi eyan tori esin e bayi oun ti bere oun ti bebe ṣugbọn won ri idi kan pato to fi de mule so arakbirin ni ṣugbọn pẹlu bo ṣe le to ife awon ṣe lo tin le dan dan si oni ngba ta won wa de ipele akoko oni koda yo soro fe ni ti o ma won pa awon o ti e kin soko ati iyawo ebi ti awon mejeji ti wonu ara awon de ta won si ni fi ara awon gidigan abi omo ti mama e wa ki gbele so ti ye ko tu tele njo keji okunrin na won yeye o de tu deyin leyin omo yawu oni koda opolopo awon ore awon lo ma so fa won pe e dakun ta ba ti jade e ma je ki gbe yawo yin o pe o ki gbogbo won ba le wa ka wa jere si ka wa bu won lerin dodo lori sirisi Esha ma won mo campus afi bi party lojojumo Oni ngbati awon mejeji wa pari ile eko giga facility Nigba igan ni kilo loyinbo npe reality Oju awon se la ni gbogbo awon se bo sawon lowo pe okay mejeji wa n bira awon pe nsin ta ati kawe tan kini o sele si wa se bi o se tan re ki lo jo la ife emi ati eyi n bolo n gbe wa re gan
1: onira oro ife
0: oni sugbon arakunrin pinu pe se o ni bomo mi lowo bo se n gbadura be na lo fi n dahun loju pe ani se ko so ohun ti o ye emi ati e Oni koda laarin kan gba kan se lo to woli kan lo. Ki e ba n gbadura si laarin omo arabirin bayi lemi ati ejo rin. Iya re o fe kin fe bayi lori bayi lori. Oni pe lo pada wa so fun pe woli na ni omo daada arabirin na. Iyawo re se ni. Igbese aye eyin mejeji o si da teyin mejeji ba fera yin daada. O de pada wa o fi ye ohun pe ma se yonu asiko ni kini yi ara mommy a balẹ. Oju mommy e ba la won agbagbe gbogbo e ma fera yin yi so ti gbọ ma ro. Ẹ tó jẹ́ ìyàlẹ́nu sóhun ni pé àwọn òbí arákùnrin yìí wọ́n nífẹ̀ẹ́ òun gidi gan. Bó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn mọ̀ pé àwọn òun jẹ́ lẹ́sìn kejì sí wọn. Oní ṣùgbọ́n ṣe náà nífẹ̀ẹ́ òun gidi gan. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fọwọ́ sí ìgbéyàwó àwọn méjèèjì. Oní ṣùgbọ́n màmá tòun gan ni ògiri tó wà láàrin àwọn méjèèjì. Ó láwọn méjèèjì ò fẹ́ pàdánù ara wọn o. Àwọn ṣàjókòó àwọn ń rò ó lóríṣiríṣi kí láṣẹ àti kàwé tán. Bẹ́ẹ̀ à ń ṣọmọdé mọ́ o. Ó ní àwọn méjèèjì wá jókòó àwọn méjèèjì wá pláàni nǹkan kan. Nǹkan báyìí lèmi àti àṣẹ. Kí ni pláàni táwọn méjèèjì wá jọ nìyí? Ẹjẹ́ ń sáré dókè lọ́hùn-ún tí ń bá padà dé láti òkè lọ́hùn-ún máa máa ṣàlàyé plan tí àwọn méjèèjì tí wọ́n jọ ní. Ẹ kú fún.
2: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola, and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
3: Hey, I dey miss my language, oh.
4: How you go miss your language when I in there they speak for Wazobia platform with a shelle for Wells Radio 89.3 FM?
5: Abba, Wazobia platform like a program from Wells Radio 89.3 FM, where they speak Yoruba, Igbo, Hausa, plus including Pidgin, and every Mondays, Wednesdays, Fridays you go hear them.
3: Now from 10 AM to 11:30 AM, advertise for Wazobia platform. Everybody go hear them for every corner for your state and be.
6: Ilé ẹ̀mọ́ yìí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.

0: Eka bo pada o. Share ti sun. Te basun wa te dun mi nitori pe mi si e o. O de seni ti o so fun yin laaro la o. Ṣùgbọ́n ó yóò ṣì wà lójú òpó Facebook ẹ lè padà lọ wò ó. Níbo ni mo ti dúró yẹn náà, ta ló lè rán mi létí? Mo nílò ẹnìkan tó ń fi ẹ̀mí bá ọ̀rọ̀ yìí bọ̀ tó lè rán mi létí. 0916893 1000 0915 333 4893 tàbí 0911 3 Mary 893. Ẹnì kan péré tó lè rán mi létí níbo ni mo ti dúró. Hello, ẹ kalẹ́ o.
1: Ẹ pátárọ̀.
0: Ẹ ṣeun gbà o. Yes, ma'am.
1: Ọ̀pọ̀ ẹ̀mí ló ń sọ̀rọ̀.
0: Ọ̀pọ̀ ẹ̀mí, ó yá, bo mo ti dúró mà.
1: Ẹ plan, wọ́n ní plan, àwọn méjì jọ plan ibi tí wọ́n ṣe fẹ́ ṣe.
0: Àwọn méjì nǹkan tó fẹ́ ṣe. Ṣé ẹ lè wá Solúyọ̀lé kí ẹ wá gba tíkẹ́ẹ̀tì kí ẹ jẹun pẹ̀lú àwọn fámílì yín?
1: Níjọ́ ọ̀sán.
0: Ṣé ẹ lè wá lọ́la?
1: Màá pè mí ìjọba tí nọ́mbà yìí ti
0: tàbí. Ọ̀yà, ẹ pè mí, ẹ pè mí. Ẹ pè mí. Màá fún yín tíkẹ́ẹ̀tì kan kẹ́ lọ jẹun ní Onídìí. Ẹ ṣeun gan. Àwọn méjèèjì jọ pláàn pa àwọn aṣe nǹkan kan. Ṣùgbọ́n kí ni nǹkan tó fẹ́ ṣe ẹ̀yìn fẹ́ mọ́? Arábìnrin ni nísìnyí tóun wá ń wẹ̀yìn wọ́n ń wo pé bóyá kìdẹ̀ ń ṣe nǹkan tó tọ́ láti ṣe. Ṣùgbọ́n gbà náà ọ̀dọ́ làwọn àwọn wà desperate gan. Àwọn dẹ̀ gbàgbọ́ pé nǹkan táwọn fẹ́ ṣe yìí nìkan ni ọ̀nà tí màmá àwọn á fi gbà kóun fẹ́ arákùnrin yìí. Ó ní ṣe làwọn méjèèjì àwọn pinnu pé àwọn á lóyún fúnra wọn. Àwọn òun kúkú sọmọdé mọ́. Bàbá tí ń bá fún ẹ lóyún tí wọn náà lóyún fún mi, màmá ẹ ò ní sọ pé kó o má fẹ́ mi. Ó ní ìpinnu àwọn ni pé tó òun bá ti lóyún, màmá òun ò ní ní choice àgbà ni. Ó ní ńgbà táwọn méjèèjì lọ ṣe àgùnbánirọ̀, àwọn ò ṣàgùnbánirọ̀ ní ìpínlẹ̀ kan náà. Ó ní ṣùgbọ́n ìpínlẹ̀ ibi tí àwọn ti ṣe àgùnbánirọ̀ ń súnmọ́ra wọn dáadáa. Nítorí náà arákùnrin yìí á wá máa bẹ òun wò lọ́pọ̀lọpọ̀ ìgbà, bẹ́ẹ̀ náà lòun náà tún máa ń lọ ọ̀dọ̀ ẹ̀ láti lọ bẹ̀ ẹ́ wò bóun ló ṣe ń ṣe bóun ló ṣe ń mu. Ó ní tí màmá àwọn bá bèrè pé ọmọ burúkú ọmọ kinní kan ọmọ kinní kan yẹn da, níbo lòun náà ti ń ṣàbò wá ní òun mọ́. Ó ṣú ọ̀pọ̀ òmọ́ owó mi ò mọ́ ẹ̀ṣà ti lé lẹ́yìn mi. Arábìnrin ní lẹ́yìn bí oṣù mẹ́rin táwọn ti bẹ̀rẹ̀ àgùnbánirọ̀, òun bá rí pé òun ti lóyún o. Ó ní àfi bí ìgbà táwọn jẹ lótó o. Inú àwọn méjèèjì dùn gidigidi gan o. Finally nǹkan tá a plan ti work o. Ṣùgbọ́n ta ni ó lọ sọ fún màmá ẹ̀ pa àti lóyún o? Àmà ro yẹn mọ́ràn wa. Ó ní lòun bá pe màmá àgbà yẹn màmá òun. Lòun ṣàlàyé gbogbo nǹkan fún màmá. Màmá, mo ti graduate parí nílé ìwé. Àgùnbánirọ̀ ni mo ń ṣe, mú dẹ̀ lóyún fọkùnrin tí mo nífẹ̀ẹ́. Ó ní bẹ́ẹ̀ ni màmá fọkàn òun balẹ̀ pé kóun má ṣe yọnu. Òun á tẹ̀lé lọ bá màmá ẹ. Tó bá dẹ̀ ti ń bọ̀ kó o mú arákùnrin yìí náà lọ́wọ́. O ṣáà lè wá sọ nípò olóyún kọ́ má rẹni tó fún ẹ lóyún o. Ó ní ṣùgbọ́n màmá ti gba inú màmá ti dun. Ó ní làwọn méjèèjì bá jọ lọlé o. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀. Ó ní bí màmá òun ṣe rí òun màmá àgbà tarákùnrin yìí pẹ̀lú òun. Màmá òun ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Ó ní kí màmá àgbà ó ti ẹ̀ tó lè lanu láti sọ pé ẹ̀ǹlẹ́ ẹ kú kinní kan. Ní bẹ́ẹ̀ ni màmá òun ti kígbe ta. Ó ti bẹ̀rẹ̀ sí ń gbé arákùnrin yìí ṣé pé ó ti ń pè lóríṣiríṣi orúkọ. ayite mu mama agba leyin o ti fo mo ohun loyun ah e wo bi mu e se ri e wo ba pe se to e wo be se ah to n ba won eni bayi bayi lesson keji ti fo mo ohun loyun o bo lohun o sese bo lohun a se gbe to n gba o oni kini ile gidigidi gan to je pe o ti fe ma do ni violence o mama on ti fe ma morisirisi nkan to le seyan le se wonu oro yi o bi mama agba se so fara kunrin pe o ya wa ma lo nti e wa ma lo nti e ibi to ro ba dede a ma bo egbo o ya ma lo koro yi to ju bayi lo gbogbo adugbo gbogbo nu ile ti pe jo pe ki lo nsele nbe yen o oni be ni mama oni ko si nkan to jo se oyun yi awon o se ni o oni be ni mama agba bere si nbe mama on pe ki lo le to bayi lori oro oni mama on yari pe ko se ohun to jo oyun yi awon o se ni o bo on ba se lohun a be lohun lohun a dariji won ani se pe omo won a lo fele sin keji won ni gba ani to ba ti e ma sele boya to won o ba se laye mo le sele ani to hun se wa loke ipe yi ko si nkan ti o sele o oni be ni mama on po ni segun won se gbogbo ohun ti won se o oh tutu bo se boyun jere o oh jera oni asiko yi oluma koro fo hun gidi gan oni tori pe o affect relationship awon gidi gan Olorun mejeji to je pe ko ri ko sun o wa ti pe on and off la won bere si nse to to awon ni fe ara awon sugbon kon ma ti wo oni mama awon pa ba nbari e mama awon ba ti wa number awon obi arakunrin iko lori phone won mama awon pe won o ki gbele won lori gidi e ki lo fomo yin ko fomo mi le o e ki lo fomo yin ko deyin leyin omo mi o awu bi wo ni o gbaru pe be ti o tun so fomo e pe kori e bo ko si bo se le nife to wa si se bakan o le leyi lo ti e wa ba relationship yi je patapata odun gori osu awon mejeje soro mo on kaluku bati e lo o oni sugbon lori Facebook won ma ji wo lekan kan lolufe mi won ewo ma ti worugbon bayi o ma ti gasa o ti e ti rise oni sugbon lojo kan lo n ba ri pe ololufe won ati jo segbeyawo gbogbo e wa loju opo Facebook ohun sukun bo ti e je podun ti guru odun arabirin ni sugbon bodo se guru odun gbogbo egbe ohun lo won lo ile oko sugbon won o re ni fe won arabirin bi mo se n ba yin soro yi ti pe 48 years old be won ti iroko o 48 years old odun meji lati mu 50 won ti iroko o oni ara mama ohun o wa ya mama ohun ti dagba mama ohun ti darugbo be lohun ti n gborisirisi ipe pe ara mama ohun o ya o de yoju si won fowo ranse ko je atoju won oni sugbon gbogbo igba tohun ba ri foto mama awon abi tohun ba wo eyin wo pe won wa lara awon oya nkan to ba wu won ko se won o ohun ti e ti wa ni korita kan pe won o ti e ki e rara ojoojumo lohun ji tohun tun lo n wo foto ore ohun atijo o ti bimo meta bayi kódà àwọn ọmọ ẹ ti wà nílé ẹkọ girama bóyá òun lòun ò bá dẹ̀ bí àwọn ọmọ ìfun tí kò bá ṣe màmá òun tó wùwà burúkú wọ́n wá ní kó òun wá máa wo màmá kan wọ́n ní ṣùgbọ́n èyí tó ń dùn òun lọ́kàn jù ni pé kò síbi tóun ti lọ gbàdúrà ẹ̀ ṣàánú mi kí ló ń ṣẹlẹ̀ sí mi wọ́n ni ah arábìnrin o ma ti pàdánù ọkọ rẹ̀
2: kọ́ sí ìrì
0: ó ti pàdánù ẹni tó yẹ kó fẹ́
2: ti gbé ti kára
0: oni tóun bá wá ń wo àwòrán ẹ lórí Facebook wọn a máa wò ó pé bó láyé àwọn ìbáṣẹ́dùn tó ṣé màmá òun dáàbò bò òun ni àbí màmá òun ba nǹkan jẹ́ àbí ṣóun lòun ṣàṣìṣe láti gbà láti lóyún fún arákùnrin nígbà yẹn kí màmá òun ó ba lè gba nísìnyí tí màmá òun ti wà ní ìkóríta ìsàn tó ti darúgbó ṣó ṣe é ṣe kóun dáríjì wọn ṣá bóyá ká lòun náà ti rọkọ láti bí ọdún méjì mẹ́ta lẹ́yìn tí kiní ìṣẹ̀lẹ̀ bí òun á ti gbàgbé àbí kóun tiẹ̀ fi màmá yìí lọ kọ́ tiẹ̀ fòun lọ́rùn lé òun ò fẹ́ súnmọ́ wọn arábìnrin lòun ò mọ ohun tóun ó ṣe o àwárí ìfẹ́ ilẹ̀kùn wa kókókó lálẹ́ tòní o kí ni kí arábìnrin yìí ó ṣe ó lóun ò lè mójú kúrò lórí Facebook lójoojúmọ́ lòun lọ ń yẹ ìfẹ́ òun àtijọ́ wò ọmọ ẹ̀ tó bí ní bí ọdún mẹ́rin sẹ́yìn àbí kẹ́yìn ẹ wò ó mà ti dàgbà gan àbí ọmọ yìí ò bá dẹ̀ jẹ́ tóun o
2: nítorí
0: ẹ wò ó púpọ̀ ẹ ti wá ṣe fẹ́rẹ́fẹ́ 0916893 1000 tàbí 0915 3 ní ọ̀nà mẹ́ta 4893 tàbí 0911 3 ní ọ̀nà mẹ́rin 893 ẹ̀sìn kì í ṣèjà o ẹ̀sìn kì í ṣèjà hello ẹ kalẹ̀ o ẹ ṣeun gan wa dúpẹ́ orúkọ yín máa tìbọ̀lẹ̀ tí ń pè wá
3: Ayọ̀mídé
0: láti ọ̀rẹ́ méjì ẹ ṣeun gan kí lè ro ti yín kí ni kó ṣe.
3: Nǹkan tó yẹ kó ṣe síwájú. Ṣé ẹ ti gbẹ̀yìn? Ó yẹ kó sá lọ pátápátá fún ìyá
0: yẹn. Ńṣe ló yẹ kó sá lọ pátápátá.
3: Ó yẹ kó sá lọ tó fi lóyún. Ṣé ayẹn zẹ́ẹ̀dì náà pé yóò fẹ́ ni? Ó yẹ kó sá lọ ni. Bọ́yá ọmọ kan tó kù. Ọlọ́run kọ mọ́ ẹ yà ló ti fẹ́ wọn. Ó yẹ kó sá lọ ni. Nígbà tí wọ́n tí wọ́n bá rí ọmọ yẹn. Òun náà padà nígbà tóun náà bá dáàmú kó tó rọ ọmọ yẹn. Kó ṣe ṣe kó kó àgbì. Ẹ wo ìrìnàjò rẹ̀ ó lágbára.
0: Ó ní agbára o.
3: Ṣùgbọ́n ọbẹ̀ ìyá rẹ̀ kò tó kú. Orí ó tún lè jẹ́ pé Kírísítẹ́nì ló tún padà bà pàdé. Torí ọ̀rọ̀ tí ìyá rẹ̀ sì ti sọ sí ẹ̀sẹ̀rùn tó ti dé ó ti fẹ́ di ègbò máa.
0: Bẹ́ẹ̀ni.
3: Yóò wá lọ bá ìyá rẹ̀ kí Kókó ṣàdúrà fún un. Torí alẹ́ níyà yẹn alẹ́ lẹ́mìí rẹ̀ ó gùn ó tún gùn. Ṣùgbọ́n tí ìyá yẹn bá sọ sílẹ̀ ọmọdé pé bí ó ti bá a tún mú o. Kọ́ bá ìyá rẹ̀ sọ̀rọ̀ ọbẹ̀ ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún un. Torí tí ìyá rẹ̀ bá padà kú ó lè jẹ́ wípé Kírísítẹ́nì ni ó tún padà bá pàdé. Ìyá rẹ̀ yìí ti sọ wípé tó bá fẹ́ Kírísítẹ́nì kó yóò yà fún ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá rẹ̀ ti sọ sílẹ̀ yẹn kọ́ lọ kọ́ gbàdúrà gidi ni ó nílò àdúrà gidi.
0: Ó nílò àdúrà gidi.
3: Ó nílò àdúrà gidi o. Ó sì lọ kọ́ lọ bá ìyá rẹ̀ kí ìyá rẹ̀ ṣàdúrà fún.
0: Kí ìyá rẹ̀ ṣàdúrà fún.
3: Ṣẹ́gun yẹn kó lè bàa rè kó lórí gẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ rẹ̀ ó ti lọ fà ó bó ṣe wà ní ìsìn. Ó yẹ tó ti bímọ bímọ ní ọ̀padà bàbá àti bàbá arúgbó.
0: Bóyá.
3: Orí kò sí ọpọ́ìntì tó lè fẹ̀.
0: Bẹ́ẹ̀ni torí ọjọ́ orí yẹn.
3: Àìlọ́ ọjọ́ orí rẹ̀ ó ti dàgbà o.
0: Ó dà ẹ ṣeun gan o ẹ ṣeun gan láti ọ̀rẹ́ méjì mo dúpẹ́ o.

0: 0916 893 1000 ṣìlá àǹfààní àti pè wọlé kí ni kí arábìnrin yìí ó ṣe ẹ kalẹ o. Yes, ma'am, Mr. Akinola, láti New Garage. Ẹ ṣe wọn.
1: Yes, ó lágbára ọ̀pọ̀ wọn ṣáà lè fọ́ọ̀sì èèyàn lọ ṣẹ́yìn. Báwo ló ṣe jẹ́ kí ọmọbìnrin ẹ̀gbọ́n lè dárú ẹ̀? Ó jọ́ màá ti jọ́ ni. Ó bá jẹ́ pé àwọn ọmọ ọ̀sìn ni kíkùn kan bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan. Ó yẹ kó ti fọwọ́ òfin ṣe láti lẹ̀dẹ̀. Tí nǹkan kan bá fi lè ṣe ohun lórí oyún tó mo fẹ́ ṣe yóò máa dìbò. Bí ti màmá ni, irú nǹkan tí ìyá yẹn ṣe ó pọ̀ ó pọ̀ èèyàn tó wá fẹ́ pé 50 years nísìn irú ká ló fẹ́ fẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn mọ́ sìn ẹni tó bá ti máa fẹ́ dà tó jẹ́ married man àgbàlagbà wọ́n máa fẹ́ ń sìn yìí lẹ́ni yẹn máa fẹ́ ó lágbára ó ti ìyágún ti ṣe ẹ̀ ìyágún ṣe ẹ̀ lọ kò sí nǹkan tẹ́yàn lè ṣe fún òbí èèyàn kó máa dárí ju ìyá náà ni kò tí wọ́n jẹ́ pé ẹnì nìkan ni màmá wá bí nǹkan tí wọ́n máa ní pé kọ́ ọmọ ó máa lọ ọmọ láyé mọ́ ni ẹni yẹn ti mú fọwọ́ tó ti bímọ oúnjẹ tí wọn náà tètè mọ bóyá máa lọ báyà kíyà sílẹ̀ tó bá jẹ́ pé kristian náà ni ọlọ́run kan mọ́ ń kọ́ tí ìyá dẹ̀ ti fọwọ́ sílẹ̀ bẹ́yẹn báwo ló yẹ fẹ́ ṣe ọlọ́run nìkan ló lè bá wọn sàn án ìyẹn o kíyà fi ọmọ ẹ̀ lẹ̀ kó jẹ́ kan lọ́mọ láyè ẹ máa dé tó bọ́ dàrọ́ sàn án rẹ̀.

0: ìfẹ́ àdánwò ni o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí olólùfẹ́ ti bá ti ẹ̀ lọ, ó sì ń yẹ̀ wò lórí Facebook o.
1: Kọ sí
0: nítorí pé ojú ẹ̀ ò kúrò ń bẹ́, ọkàn ẹ̀ náà ò kúrò ń bẹ́. Olólùfẹ́ òun ọ̀wọ́n. 0915 3 4 8 9 3 Hello, hello, ẹ ṣe ni pé bẹ̀rẹ̀ sí ń jára wọn lójú làkan náà. Hello, ẹ kaalẹ́ o.
2: Hello, sir.
0: Olúwa ṣeun ilé ìwọlé. Ẹ kaalẹ́ ma. Yes, ma.
2: Ẹra sa kú ètò. Ẹra sa ọpọ ẹmí náà ni.
0: Ọpọ ẹmí láti ológun ẹrú, ẹ ṣeun ma.
2: Bẹ́ẹ̀ni, sir. A ṣì yẹn ti jẹ́ kó pẹ́ kán tó sọ̀rọ̀ síta. Ìfẹ́ dàbí

0: ẹ ṣeun gan adúpẹ́ olúwa ṣeun o
1: adúpẹ́ tí mo wọlé lẹ́nu
0: olúwa ṣeun mo dúpẹ́ pẹ̀lẹ́ ajínde ara máa jẹ́ o
1: adúpẹ́ ṣe fà.
0: Yes ma.
1: Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọmọ yẹn àti bọ́ọ̀ yẹn wọ́n ti kùnà.
0: Wọ́n ti kùnà.
1: Wọ́n ti kùnà. Tó bá jẹ́ pé wọ́n ò kùnà ìgbà tí ìyá ẹ̀ kò fẹ́ rí kìrìsìtẹ́nì kò fẹ́ kọ́mọ òun fẹ́ kìrìsìtẹ́nì. Wọ́n bá ti rin jìnà.
0: Wọ́n bá ti rin jìnà ńgbà yẹn.
1: Ó kọ̀ máa jẹ́ pé etí ló fi gbọ́ pọ́mọ òun bímọ. Àbí ẹ̀gẹ́ ti kan ti
0: mọ̀. Ó ń yé mi màmá.
1: Kí wọ́n sá lọ. Ó wá jẹ́ pé níjọ́ tí wọ́n bá bímọ báyìí tí wọ́n kọ̀ lẹ̀ kò sí nǹkan tó lè ṣe lẹ́yìn ẹ̀ mọ́. Ọ̀dà ní ìsìn tí ìyá ti dàgbà. Bóyá ọpọlọ ẹ̀ òṣìṣẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀.
0: Ó ṣe é ṣe bẹ́ẹ̀.
1: Kí ló wá fẹ́ ṣe? Kí ni ọmọbìnrin yẹn fẹ́ ṣe? Ó ti dà sí kinní alẹ́. Ẹ ti ní pé gẹ́ yẹn ti wọ 48 years báyìí.
0: Bẹ́ẹ̀ ni ó ti pé 48 báyìí lọ́dún yìí.
1: Ẹ rí pé nǹkan ńlá ni.
0: Nǹkan ńlá ni o.
1: Fọlọ́run kò ṣàánú fọ ọmọ ẹ̀.
0: Àmì àmì.
1: Ó mú pàdé ẹni bí ọkọ rẹ̀.
0: Àmì o.
1: Gbogbo ṣe ń jẹ́ tọlọ́wọ́ lọ́wọ́n á ṣàánú fún.
0: Àmì àmì àmì.
1: Torí ní ìsìn bóyá kó padà sí kìrìsìtẹ́nì o. Bóyá kó padà sí mùsùlùmí o. Kò mú nǹkan tó máa ṣe mọ́. She's just now beating about the bush. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ràn tèmi kó padà sí kìrìsìtẹ́nì. Ibẹ̀ ni ó ti ní ọ̀nà àbáyọ bógo ṣe ń jẹ́ tọlọ́run. Ọlọ́run á ṣàánú fún.
0: Àmì àmì.
1: Àwọn ìyá ẹ̀mọ́ ẹ̀ wọ́n burú. Wọ́n burú gan. Tí wọ́n bá ti sọ more especially tí wọ́n bá jẹ́ breadwinner of the family. I can say nothing again.
0: Eshenga,
1: pray for that girl that God will open doors for her in Jesus'
0: name. Amen. Amen.
1: Thank you, Lord. God bless you.
0: Amen. Thank you, Mama. Eshenga, God bless you too.

Rain your woolly in your damn balo. Shame your dad, Danny. Iran won wa wolun be lowo e ni to to iya to le wa pelu esin to to o ṣugbọn toro ba ri bayi o ni be yan se nse ki le ma je ti gbogbo awon obi patapata lale lori iru oro bayi opolopo ru e ni mo ti ri o ki n se ru elei nikan o Oye lo mi ise n gboru eru ile iri wa ri ife ti riro e daada Nibi ni a ti ma pada sile lale eto ni Mo dupe lowo gbogbo eyin ti e pe wole lori eto yi patapata pe e seun gan o Ta ba gbadun eto wa ri ife ta le eto ni e je atujo se lose to nbo Ọlọ́run Adẹ́mi gbogbo wa sí lágbára Ọlọ́run kankan ò ní ṣe wá o. Ẹ má gbàgbé kí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ lè ṣe onígbọ̀wọ́ ẹ̀dẹ̀ lè polówó ọjà yín lórí ìkànnì yìí ní pàápàá jùlọ lórí ètò yìí. Ẹ lè kàn sí mi lójú òpó WhatsApp tàbí text message. Ẹjẹ́ ọ̀nà sùúrù sí o. Sùúrù àti ìfẹ́ 5 and 6 ni wọ́n o. Mo nífẹ́ ṣùgbọ́n mi ò ní sùúrù ó dojú gbogbo ẹ̀rú. Mo ní sùúrù ṣùgbọ́n mi ò nífẹ́ rubbish. Lágbára Ọlọ́run, eré àti ayọ̀ tí mo fi yín sílẹ̀ náà ni mo gbàdúrà kí màá túbà yín lọ́sẹ̀ tó ń bọ̀ o. Ìyá wa láti ológun ẹrú, mo ní kán wá gba tíkẹ́ẹ̀tì lọ́la fún Honeydew. Wells Radio 89.3 FM wà ní òpópónà Aláàfin Avenue Olúlúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Kẹ́yìn àti ìdílé yín tẹ bá pé mẹ́ta kẹ́ ẹ wá jẹun. Oúnjẹ ọ̀fẹ́ wọ́n fún yín jollof fried chicken pẹ̀lú soft drink. Ẹ̀ẹ́dẹ̀ gbádùn ara yín dáadáa. Nǹkan tá wà rí ìfẹ́ fẹ́ràn láti máa ṣe nìyẹn kó máa fi ìdùnnú àti ayọ̀ sójú àwọn mọ̀lẹ́bí wa. Ayọ̀ Emmanuel Ojo òun lórúkọ tèmi o. Ọlọ́run wà pẹ̀lú mi, and God will always be with me. Thank you so much for joining the show tonight. On behalf of the founder, lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì yìí àti ìrẹ̀rẹ̀ Lílé Abadimọ̀sí. Lemi Ayọ̀ lẹ́ẹ̀kan sí ni mò ń kí yín pé. By the mercies of God, God's grace, you and I will see again next week. God bless you. Good night.